0: máa yọ máa jó nínú ọdún yìí o. Ẹ ò yà yọ iṣẹ́ gun ẹni ọdún bá láyé, kí ló wá ṣe tó lè mú jójó? Mo kí gbogbo yín pé ẹkùnjọ mẹ́ta o. Ẹni tí ó ń kọrin tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion. Ọdún lọ sókè. By the grace of God, leader Good Women Choir CAC Ibadan. Mo fẹ́ ròyìn pé látòní lọ kẹ máa gbọ́ West Radio Kànga Agbọ́nmàgbẹ́ 89.3 FM, ìkànnì tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye. Ẹni kẹ máa yí rédíò yín sí, ẹ má yí kúrò ńbẹ́ o, ẹ sì gbádùn Ọlọ́run. Ẹni tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion. Ọdún lọ sókun, àlàáfíà fún yín.
1: Nínú ọdún yìí o, ẹ ò yà yọ iṣẹ́ gun.
2: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

Good God, ẹbí ọlọ́run, ẹbí ọlọ́run, ẹbí ọlọ́run. Gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ ohùn mi, akókòrè láti bí ọlọ́run, bí ọlọ́run. Bẹ́ lórí àwọn ọmọ tó fi ta ẹ́ lọ rẹ̀ o. Bẹ́ lórí ìgbéyàwó tó fẹ́ wọ̀ láì wọ̀. Èyí tó ti wà nú ẹ̀ tọ́lọ́run mọ ẹrù rìn, bẹ́ o, bẹ́ o, bẹ́ o. Kéèyàn ṣe ìgbéyàwó kọ̀, kéèyàn rí ilé ọkọ̀ jókòó sí ni. Ẹ bí ọlọ́run. Kéèyàn bímọ kọ̀, kéèyàn ló jẹ ọmọ jẹ ni. Ẹ bí ọlọ́run. Kí èèyàn lóyún kọ́, kéèyàn rí bí láyọ̀ ni, ò kó dẹ̀ ṣe ìyá ọmọ yẹn kalẹ̀. Ọlọ́run ò ní fi nǹkan gbà kan lọ́wọ́ ẹ bí ọlọ́run.

0: ni wa ba nu pade yo ni ogo ma ta o ire ma wole o ni damu o o ni kan ti gbagbe aye wa wo se ogo ama re yo wo se ogo lojo pe lojo eyi ire wo nu le yin ogo abele ri ja wa to ma re o aye wa to ma re jade ni la sale ama re ma mo je ni la laye aye o ni gbama lowo re o mo mi ama re ma bo ninu gbe kokukun ije oro enu ko ni ja o to ma to ma ayan ma to go ma re ko ri repete ninu iya ama yin ma mo ke oyun oro teni kan ni to ko ni pada gbe wa to ma re subu o wa le wa ba loruko jesu e to ire re ti olowo to bo to ma ni le baba re o o ye gbe ru ayo re pada to bo to ma joseph ko je sa do ya ma re ko lo do ba e se ri eru pada da ya ba loruko jesu ma re o ni se ru o je ta pada di olu o ma omo re ko ni di gbe wudani o nko to du o lori omo yo pada munu re du o david o di obo se je won fi re duro di omo re o ejo lele ko ni de le to omo re ru o ai ba ma o samuel yo oju won ayo omo re yo ku akosile o okuku to duro mura mo angele se o ye gba wa le be angele se yo gbe se lara so omo re orun bo gbe re to mo to mo o won ni fi aye omo re na je okuku won ni rogbi fasayin lori omo re o igbe aye ani dopin igbe aye koro dopin igbe aye wahala oni ri mo ire orun da se ju lori nu leyo ojo ebuku yo ro abawo okuku lara omo re ye na jo aye wa ninu aye won ni ri omo to mo to mo aye le won ni je ti e o oni so mo nu lo pade eni to lo n to n wa kiri yo ti yo ni gbe ni ile alaye ojo ni tan ninu gba omo re o omo re ma tara olore dije oni pa se banuje bori loko du yo jesu oluwa wa eji ni ajade le agbara ka gbo eri tutun
1: lati jo si mo tin wa bi mi o regret pe mo wa bi ba muslim la ko mi ṣùgbọ́n tó bá tó stage àbí abọ́bẹ̀sí ní gbàdúrà ó máa jókòó ó máa gbọ́ ni yẹn nọmba wán nọmba tù àbúrò mi ti ń bẹ ọlọ́run láti 10 years ní ànàbà obì mẹ́ta obìnrin mẹ́ta
2: obì mẹ́ta
1: 10 years ló ti ń bẹ ọlọ́run
2: ní ànàbà wọ́n pè mí
1: 10 years wọ́n pè mí lásán lánàá wọ́n ló bí obìnrin mẹ́ta lánàá máa ń pray fún bóde máa ràn tí lọ fún ní lásán àtò omi mo máa ń kó lọ fún lọ́hùn pé kó máa mú akin yẹn náà máa fi síkùn ẹ̀ máa fi ṣàdúrà fún àná tó pè mí bá inú mi ti dùn.
2: Inú ẹ̀yìn nìkan kọ́ ló dùn, inú àwa gan náà dùn, inú àwọn tó ń gbọ́ mi nínú ilé gan dùn. Ìyá kan gbọ́ mi lórí bẹ́ẹ̀dì inú rẹ̀ dùn. Bá ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo, ẹ̀yin wo lẹ̀ ń fèrè lódùlódù? Ẹ̀yin wo lẹ fẹ́ gbégbá ọpẹ́ tó yọrantí? Ẹ̀rí ẹlẹ́gbẹ́ ẹ̀rí mi o. Odidi ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹnìkan ń gbọ́ mi. Gbogbo ẹyin ọmọ tẹ́ ẹ bí láyé lójú ẹ̀mí yìí. Wọ́n máa máa bímọ léraléra. Lọ sọ fẹ́ nìkan wípé àti bímọ o.
3: Àti bímọ o. Ẹ fún ọwọ́ lóńgbò lẹ́yìn 10 years ó lè jù.
0: O ma gbọ́ ẹ̀rí. Màmá gbogbo abiyamọ tó gbàgbọ́ àtàwọn tí ó gbàgbọ́ ló ti múra fún ìpàdé ọjọ́ Sunday. 21 days fasting and prayer, ìdúpẹ́ rẹ̀ ọjọ́ Sunday ni o. Ìsìn ọjọ́ Sunday yẹn ìsìn ìdúpẹ́ pọ́nbẹ́lẹ́ ni tí wẹ̀jẹ̀wẹ̀mú yóò máa lọ. Tí gbogbo ènìyàn bá ti ń bọ̀, aṣọ funfun la máa wọ̀ wá. Aṣọ àlà ló wọ̀, ayé òní tako sí àlà rẹ o. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà lógún ṣe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ọrẹ abiyamọ máa jẹun ọmọ ni gbogbo wa máa dálé ní. Tó o bá ti darí ri kó o dá tòní. Tó o bá ti darí ri kó o tún dálé ní torí kó o la fi ń gbé prógrámù yẹn kiri. Ó dẹ̀mọ̀ pé ètò yìí ojoojúmọ́ ni. Bá a ṣe wálé ní làtún wá lọ́la. Sọ iṣẹ́ ìránṣẹ́ yìí ó nílò ọrẹ rẹ. Kò sí iye tá a lè fi ṣe o. Ìbá kéré ìbá pọ̀. Ṣé àrí wípé o dá sí wàá jẹun ọmọ láyé? Bàbá màmá ìrìn àjò tí gbogbo abiyamọ fẹ́ rìn lọ sílùú Ísíráẹ̀lì ilẹ̀ mímọ́. Ó ń súnmọ́ wa àwa náà ń súnmọ́. Bàbá màmá ó yẹ kí wọn náà lọ gbàdúrà fúnra rẹ àti fún ọmọ rẹ níbẹ̀. Ìwọ ọmọ tó ń gbọ́ mi náà ó lè sponsor bàbá àti ìyá rẹ lọ kó lọ gbàdúrà bẹ́ẹ̀. Kàn sí mi lórí WhatsApp pẹ̀lú nọ́mbà tí

0: ọjọ́ kẹwàá kẹsàn-án ó ti dàbà. Èní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹwàá ọdún 2026. Èní sì ni ọjọ́ ẹtì mi ní ọjọ́ Friday. Ìwòye ọ̀sẹ̀ tó kọjá lẹ́gbọ́n mi ní àkókò yìí tí mò ń kí yín pé àpò oṣù tuntun fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ a tún ti rí Friday kejì yẹn ọjọ́ ẹtì kejì. Eléyìí tí ó wà nínú oṣù kẹwàá. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùà tó fún wa lórí ọ̀fẹ́ láti wà láyé wà láàyè wà láàyè wà. Èmi a máa sọ ń pé nínú òfin nínú ọ̀la ọmọ pándọ̀rọ̀ wa mọ̀ ń dàgbà. Ẹ̀yin ò bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ ó kù díẹ̀ káàtó. Elédùà sì ń bu àṣírí èmi àti yín. Ọlọ́run tí ó jẹ́ ká wà láyé tí ò jẹ́ ká ti dẹni à ń kọlẹ̀ ẹ̀bù. Tọ́ bóde ti le tó èmi a máa sọ pé olórí ọ̀fẹ́ sì ń tọ́jú wa. Ẹjẹ́ jẹ́ àgbẹ̀ ìfúlórí ọ̀fẹ́ bàbá dáadáa. Ọlọ́run àwọn ọlọ́run ọ̀rọ̀ gọ̀jígọ̀ òdí ọ̀run. Pápá ńlá tí ń dún tọ̀hún tọ̀hún ẹ̀fú ìfùlẹ̀lẹ̀ tí mi lẹ̀ títì. Ọlọ́run tó fún wa lóhùn ó fún mi lóhùn lórí ìkànnì yìí. Ohun tó fún mi náà mo fi perégedé o. Lórúkọ Ọlọ́run àlàyé mo fi wá kí yín káàbọ̀ mo sì kí yín kóòórọ̀. Ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ohùn mi ní òórọ̀ tèní. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa àgbéyẹ̀wò agbọ́mọ̀gbẹ́ àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ lórí ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ẹ̀yin ò bẹ́ẹ̀ ti mọ̀ ń pé tó bá ti di àárọ̀ ẹ̀yin ò láti Monday títí Friday. Àjọmọ́jọ ń wo àwọn ìròyìn eléyìí tó ṣe kókó tó jáde nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A tún ti délé ní o ẹ darapọ̀ mọ́ wa ká tún jọ ṣe ẹ̀yin ò ẹ̀yin tá bá fẹ́ mọ̀ bí ti ń lọ láàrin ìlú. Orí ètò yìí náà lẹ́ẹ̀tì mọ ohun tó ń lọ ní ti ìjọba àpapọ̀ sọ ní táwọn aráàlú sọ pàápàá jùlọ gbogbo kẹ̀kẹ́ kùkù gbogbo bá ti ń palẹ̀ mọ́ fún ètò ìdìbò ọdún 2027 eléyìí tí yóò dé bá wa láyé o láyọ̀ àti àlàáfíà tí ó sì lọ ní ìrọwọ́rọsẹ̀. Ìbíbàyí náà lẹ́ẹ̀tì gbọ́ bí ti ń lọ o. Mo wá ní pé ẹ̀yin òkè bọ́ bá jẹ́lé epo ló kayín mú ẹ̀yin òkè bó jẹ́nu ọkọ̀ náà ní tẹ́yìn ń lọ sí iléeṣẹ́ ẹ̀yìn o tàbí ibìdókòó tẹ́ ti ń dókòwò yín ẹ̀yin òkè ẹ̀yin ò bá dẹ́dẹ̀ pẹ́yìn ti débi iṣẹ́ náà ẹ ọra ṣe kí ni ẹ wá yín òkè kẹ́ ẹ bá wa pe àwọn èèyàn káàkiri pé ó yá ẹ wá gbọ́ ìròyìn lóòrọ̀ tèní. Ó kọ tèmi ò yípadà ò tèmi tọ́pẹ́ akínkòólé ẹ̀ aya akin ló ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ọlọ́wọ́ bọ́tì mi ń bẹ́ àyín sáàmù adélèlè pàdé mi gangan òní bá ń gbé òkè gbélẹ̀ ẹ̀yin òzánà náà ń bẹ́ àyín lẹ́gbẹ̀ẹ́ tèmi. Bó bá tó àsìkò bóyá wọ́n darapọ̀ ní àjọṣe ẹ̀yẹn sáàmù wọ̀rí ẹ̀ fọkànbalẹ̀ ṣe wá rí ẹjẹ́ ń kí yín káàbọ̀ ló kọ bàbá mi. Èmi a máa kí wọn pé professor ọ̀sẹ̀ tó kọjá mo fi emeritus le fún wọn mo fi le mo sì ti mọ̀ pé wọ́n ti gbà bá èmi gangan mo fún wọn lẹ́mẹritus o torí wọ́n gbọ́n nínú gbọ́n lóde náà ni. Àyànnà náà mi ni mo ń kì báwọn ni mo ń kì sáàkì o bàbá bàbá kẹ ẹ pẹ ẹ kò ẹ káàárọ.
1: Ẹ kú ojúmọ́ àtọkùn.
0: Ẹ
1: káàárọ̀. Ẹ kò yẹ kí n kí yín o ṣùgbọ́n màá dọ̀tọ́ lẹ́wọ̀n yín lára màá kì í.
0: Ládùúgbò mo ti sàyín.
1: Orúkọ tí mo ti mú ń jẹ́ Ọlálékan Sani. Ṣùgbọ́n ẹ gbé professeur ẹ̀mí tọ́ sí. Mo gbé fún yín ni. Gbogbo iye bíbí tẹ́ ti mú wọn wá.
0: Ẹ ṣe ẹni tó bá tọ́ sí là ń fún. Mo gbé fún yín ni.
1: Agbára lẹ́ẹ̀kan rí atọ́sẹ́ yín náà.
0: Àmì àmì àwọn èyí tó ń gbọ́ wa gan náà àwọn olùfẹ́ ìkànnì yìí gan mọ̀ tí mò ń sọ. Ẹ wo ẹ jẹ́ tètè ká tètè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọn ni pé àríṣẹ́mọ̀ṣe àbọ̀ lẹni àwo ò sì ń sọ̀rọ̀ lórí ìkànnì yìí ká tètè bẹ̀rẹ̀ sí ní mú àwọn ìwé ìròyìn eléyìí tó jáde ní ilẹ̀ wa lóòrọ̀ tẹni lẹ́sẹẹsẹ. Níbo ni kí n ti bẹ̀rẹ̀ o gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ẹ̀jẹ̀ ń gba àyín wọlé ẹ̀jẹ̀ ń gba pọ́ǹchì wọlé lóòrọ̀ tẹ̀ní. Ṣé kí n mọ ọyọ̀ ni àbí ká mọ dúpẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn eléyìí dùn mọ́ mi nínú ṣùgbọ́n ó tiẹ̀ ti wá fa họ́wùhọ́wù níta o. Ẹni kí ni mò ń sọ ganan ẹ̀dínwó epo pẹtiróò ẹ̀dínwó discount lè bó pé ẹ̀dínwó epo pẹtiróò ọlọ́jọ́ ọgbọ̀n tí ìjọba àpapọ̀ kéde lánàá kí ló ṣe é wọn ló ti fariwo ni o. Ó ti fariwo káàkiri pàápàá jùlọ ó gbariwo káàkiri lẹ́nu àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ẹ̀dínwó eléyìí tí ìjọba àpapọ̀ kéde lánàá pé ṣe rí iye báyìí lẹ́mọ̀ rí ipò báyìí fún ọjọ́ ọgbọ̀n yẹn 30 days wọn ló ti fariwo káàkiri àwọn ẹgbẹ́ alátakò ilé wa. Ẹ̀yin ò nínú ìwé ìròyìn pọ́ǹchì ó tún wá lọ́mọ lábẹ́ o ìròyìn ó lọ́mọ olomo ki lomo re so atiku obi egbe oselu ndc ati egbe oselu apm won wi pe oselu na fi se o ah soro oselu wa ni ta nso yi se oro oselu ni atiku lo so be o atiku obi egbe oselu ndc ati apm ti so pe in to are wa igbese ton gbe lori oro edinwo epo oro oselu ni oselu na fi se to se bo ti ri la lodo tin na nu ah o tun lomo na omo re po omo won omo bi ni omo 2 3 ni ile ise are so pe nnpc yo yo ere won kuro eyo won ni pe won ni wule jere lenu discount ojo tele ti won fi lede won ni ile ise nnpc ti yo ere won kuro won ni won ni fere si lati mu ki ara to ni awon eniyan ko mu ko kuro nibe papa julo awon olubara epo petiro be ba ti de ile epo nnpc won ni pe iye tan gbe jade fun wa pe ko sere nbe discount no gbe be ba fe gba balance ile ti mo ka tayi ere gba ni oju ewe keji ati oju ewe ogun ti iwe iroyin punch newspaper ile to jade lo ro tini to ayo abara tintin o eja kolu kayo oloye san ni won ni eso diruke nitori pe awon agun ba lura ogun eleyi ti won gbe ti won jigbe lose to koja won lati darapo ma awon molebi won o nipinle badan nile badan won na ti wa nile won o won na ti nsimi won na ti ni itura dada won ti sun won na ti neyen yin won ti na dada inu awon obi si ti dun ego se nu wa dun dile dile inu temi dun o imo teyin be ba fe ba balance o e gba ni oju ewe kejo ninu iwe iroyin punch newspaper to jade lo ro ti ni to won ni ijoba apapo yo gbe awon ise eleyi ti won gbe kale agbekale ise eleyi ti won se lowo ilebo a mo pe ni project won ni pe eleyi ti won ba ti pari won gbe wo inu budget odun 2027 ile tan ba ti pari lodun 2026 won ni carry over ni awon ti n lo lewe won mo pe won carry re over yo wo nu budget odun 2027 oju ewe kesan lo wa ninu iwe iroyin punch newspaper to jade lo ro ti ni INEC na soro awon na gbeyin won ni INEC safihan akosile awon oludibo won si tu se kini o si bere pinpin card idibo PBC loni eyin o se mo ko won so pe ni na bere won na ti bere bayi e le ri balance eleyun ka ni oju ewe keji dilogbon ninu iwe iroyin punch newspaper to jade lo ro ti ni lori oro baalu eleyi to ja ni ilu Ondo olori awon tin wa ko baalu won ti soro won ni pe ki awa eniyan eyin mekunu won ni e se suru o won pe wa pe e dakun e se suru fun iwadi alagbara tin lo lowo lori bi isele na ti sele won ni e si mi edo e se suru e fa won ni asiko die o eyo e le gba balance yun ni oju ewe keje ninu iwe iroyin punch newspaper to jade lo ro ti ni so won ni Nigeria yo ni lo eyan toto egberun lona adota legbe le logota ati egbeta o lo fa iyen 554,353 personnel but ikonu won ni lo awon iyan fun kini ta ma fe se kini ta ma fe se ifilole olopa ipinle awon eyan tan ni lo nu to sawon eyan wa nta ta lo nife si bo ba ti tasiko a mo ta lo so be mi ko mo so abi odun lo so be e le gba balance re ni oju ewe keje na ninu iwe iroyin punch to jade lo ro ti ni e je ndodo vanguard kin si en lembeon se ri vanguard na ko iroyin eleyi ti mo ka sugba won tu ko lonu ara e je ka si yin leti o ijoba apapo din owo epo petiroku si egberun kan le lodurun ati adota iyen 1350 naira enyo mo se mo taja la kanu fun ogbon ojo ijoba apapo se ka so pe e se daada kundu si yin re o awa gbe fun yin sugbon iroyin ko tan sibe o lomo labe o lomo ndi won ni pe won ni ile epo nnpc nikan leleyi wa fun edinwo o se ko si awon ile epo mi ni ti mo ti gbe kundu si oloye san ni to ba to asiko e ba nso se o ye ka gbe fun won ni abi ka si ni suru na won ti ni pe o lomo labe iroyin na tun lomo labe won ni pe won tun gbero lati fun lati ta epo robi fun awon ebu ifopo alabele yen domestic refineries ijoba papo tun gbero lati mo ta epo robi fun won na oyun na dun mo mi nu ko wa ton sibe ko ton sibe eleyi ni so bayi o ni pe ki le fe ki lo fe sele ni ojo kokan le logbon nigba ti edinwo olojo ogbon ba tan ki lo fe sele what's next tan so yun atiku lo so be emi ko mo pe joba ni ibere emi ko mo bi won ni ibere atiku ni ibere pe ki lo fe sele after 31 days ni nigba ti ojo ogbon edinwo ojo ogbon ile ti e fun awon omo nigeria lori oro epo mo ba tan ki lo fe sele what's next atiku ni bere ibere yi o lowo tinubu o tu soro awon mi tu soro won ni etan la banbe se mu asie ni etan la banbe emi ko mo so o egbe oselu ndc lo so be won letan ni egbo setan ni awon kan na tu soro o won ni adogbo fun awon orile ede nigeria ni owo ibobe ni eleyi o iyen bribe lori oro eto idibo ti nbo lona ta lo tun so yun egbe oselu ndc ni egbe ipolongo oselu ndc campaign lo so yun o me ba fi gba balance eleyi ti mo katan ere gba ni oju ewe karun ninu iwe iroyin vanguard eleyi to jade lo oro ti ni to eyi ni bi ati san owo bilioni lati gba awon omo wa sile le ni ahamo awon omo wa ti re si rulu eyi ni bi ati san owo billions oni e si ninu ta lo so be awon obi awon omo ti won re si rulu eleyi ti won jigbe ni ose to koja awon na soro si ta o iroyin wa ni oni abala ha ninu so ti yeyin ba on gbogbo molebi mi pata lo wa silu ibadan lati se kini lati da milioni mefa tan so yun okan baba okan lara awon omo ti won jigbe lo soro si ta o ko tan sibe o ko tan sibe rara milioni meta pere ni mori sajo iya kan lara awon omo ti won tun jigbe o lo so yun e wo boya ki wule senu ni dede sibi ni apa abe o nitori pe ohun ti won ti so gan na egbo ti ba to ba tasiko a na sita fun yin eje sare mu iroyin nlc nlc fun ijoba apapo ni gbedeke ojo mokanla lati se kini lati wa kan se si oro owo epo oju ewe ikesan lo wa ninu iwe iroyin vanguard ewo eje sare de nigeria tribune loye san ni se ntele mi eje mu eleyi nigeria tribune na ko iroyin edinwo epo ati ta awon ile ti won ti dele layo sugbon ati kayun seyin eje mu eleyi tuntun ni lori igbejo ti ile ejo giga ile wa so inec so pe awon oludije ti oruko won ko ba si ninu akosile awon egbe oselu won wa ninu ewu o lati padanu eto idije dupo leleyi ti nbo ta na wa nba wi si ese pe on soko oro ta loruko re o si ninu iwe iye is your name in the book of life so ko won be ninu iwe iye ere gba balance de ni oju ewe kokanla ninu iwe royin Nigerian Tribune eje dede litos trust pa to se edinwo epo leleyi ni abi owo iranwo epo is this petrol this subsidy ni abi petrol discount emi ko mo mo bere bere yun oju ewe kan ikini iketa ikerin ati ikarun ni e ti ri eleyi awon tin bere bere o le ti mo awon tin bere bere ni inu iwe iroyin daily trust won ni pe se edinwo epo petiro ni abi owo iranwo epo petiro ibi oloye sanni to ba ya oloye sanni eja bere e fun wa ni adura kin to so bi ti a ti so le mo pe mo n gbadura
1: bere
0: to ya
1: ese atokun ba se n bere soso ni olorun dara po mo wa
0: ami o lo
1: ka ma si so awon ti won gbe wa na ka ma si do
0: ami to o ya eje n bi shed won epo ni abi owo ranwo epo ikede ti ijoba papo ke
1: ese
0: de lana
1: ese oro kan pere ma fi dan yin lo Iranu
0: ko ye mi o
1: Iranu
0: ta mo ti gbadjo
1: aya se lo so won lu kan lu to bu yin so
0: oloye san ni mo ma gbajo ti mo tinu mi ndun
1: eya
0: ha
1: eja tenu boro
0: oya
1: iranu gba ni je baba wo se
0: ha eyin wi
1: mo mo be ni to ki gangan la soro ni pa yi a mo lu n pariwo pe owo epo won ju pe ti won ta yen lagbara ju pe 1415 kan kan yen
0: mm
1: yo ani be a fe gbe bi se alagbara lori oro yen to ma je ki ara de rodu omo ilu nje kini igbese ohun won ni pe NNPC ma bere se ni ta epo ni 1350
0: ben
1: pe awon to ba de ku pe awon ri pe awon ba won soro pe kan ma ta ni to ma gaju ara lo pe ko ma fe to ku ibere kini ni pe se NNPC ni le epo ti e
0: se won ni
1: bene
0: hmm
1: ile epo kan wa nta sin le ni to won ko NNPCL mo lo to ati lododo
0: hmm
1: sugbon se ijoba Nigeria lo ni
0: se ijoba awa ko la ni
1: ijoba ko lo ni mo
0: ah
1: won ti ta ni ona jibiti ona baranda ona ole
0: oruko na
1: fun ile ise wa e gbo temi won ti ta ni ona jibiti ona baranda ona ole fu o ando ele ki sai si oro yen fun yin bere NNPC Nigeria o ni ile ise tan tin ta epo won pe yen ni NNPC retail yara gbo lo si le nba to je are nje yin mo wi pe won ti ta yen fun o ando
0: lati gba
1: awon ta ta fun na lo wa njo baba yi
0: ah
1: awon lo ti se to yen sa kada de se ni pe won ni pe NNPC ti joba gangan ti yaro ani yen pe ti yaro da sile fun Nigeria pe kon ba le ma ta owo epo ni ye to kere ju nigba ti awon ile epo ti ta tan ta bori 65 naira yaro adua 62 naira ni NNPC n ta ti e be ko lo do si ile epo kankan to ma ta epo ni ye to ma tu dinwo si ti NNPC nkan to won se da sile nigba yen ni yen won ma ma fe ni ile epo si ile gbọdọ fẹ nisi won gbe ile po la won fẹ wo ta fẹ ra o won ri to ta ra won ri mo bi ra o awon to po kakiri o o han do to ti ku re te yen yen te be bọlu na gba ninu ile po won gba yen ni 2022 2023 ona la won fẹ ra won ma fẹ tan se tan won ma fi owo ti NNPC won ma fi tun se o re NNPC ne je gege won fi tun se won fi gbe laruge so di eyan se n gbo leyin won wa lo si ile ejo bi nkan ti NNPC ba ni o han do lo ni lẹ́tẹ̀ tí ra ló wà of $140 million náà sọ fún wàndó láti fẹ́ ra kìíní yẹn o $140 million ní nàìjíríà gbé fún wàndó láti ra àwọn lè
0: gbóyè
1: million dollars ẹ máa gbọ́ lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ yẹn tán tán ti ra tán yẹn wọ́n máa fowó nàìjíríà tún ṣe àwọn tó jẹ́ wàndó ọ̀run tó wàndó fi kúrò ẹ̀tẹ̀ yẹn wọ́n máa kó wọn lọ sí NNPC nàìjíríà kan máa ṣe kò kárí NNPC retail ṣe ń gbọ́ mi wọ́n máa sọ bẹ́ẹ̀ tó bá ti ní NNPC retail kọ́ NNPC retail bá ní wàndó náà ló ní se n tẹle oro yen o lẹyin yen won wa tun wa pada lọ si ile ejo pe NNPC retail yen gangan ti Nigeria si yen o ti Yaradua si yen o ma fe pare to le ti di pe o nkan to wa do ba ti ni NNPC na lo ni won ti pa ti NNPC ti joba re ta lo ni be yen o ando lẹyin tan ti sanwo fun won tan won se wa pada lọ si ile ejo pe OVH retail tan fi ra yen lati owo ando yen o fe pa oruko e si NNPC retail so e ko rere NNPC retail ta be ni
0: federal go
1: baranda buruku na fi se won ma ni pe NNPC retail yen ma ma ta bo ni 1350 koko ni pe 1350 14 se ya to ba nbe an so ro la ro ya ko tun so gan pe awon lepo kan se ti ta gan ni 1350 365 mm be ti mo be ni pe 50 ni joba fe yo lo kini yen o emi danu tikitiki
0: se mo ko mo ni ere na pe NNPC ni jere
1: ah abe ro lo won NNPC ni jere tori abe ri tori tuwa tori o tori wa ni lo so bi mo se n so lo ya mi aba yen o ati ki e o atabato ko sunu ki o mo damage na
0: mejeji ko ba yin lara mu
1: tikitiki
0: seyin na dara ko mo awon egbe oloselu alata
1: mi oloselu mi e fe awon yen sile e fe mi sile
0: koda
1: sugbon oro ton so yen mo ki won leyin
0: e ki won leyin
1: be ni asalaye fun yin ni odun 2022 Nigeria se subsidy time o lo de janfani e na ko subsidy yen de re are bo ni 185 naira subsidy lo nje ngba yen
0: owo lo wo epo
1: are rowo je ngoro ni 2024 e kin fi to ile si ka to tesiwaju bi 4.39 trillion in Nigeria no lori subsidy in 2022 ta de jan fa ni e won ni to ba ye kan se subsidy in 2024 owo yen ma lo si 5.34 trillion
0: ogoke
1: ije yin mo yi pe e ta fi ma se subsidy in 2024 kan te pe ni energy security la se
0: e wo nu
1: e na bere nigba to ma yo energy security yen tan which is 16 trillion
0: ah
1: aden rebo
0: ni ilopo melo
1: aden rebo ni 1000
0: oleye san ni e ba tun so o da pe e fe la mi oju
1: ti e la bayi igba ti a se subsidy ana 4.39 trillion ni 2022 ti Buhari se
0: trillion
1: merin o le pese meta 39 se 4.39 iyen be trillion merin ati 390 billion iye ta na ni yen temi demo pe won geran ma wo lori e
0: o tu
1: won geran ma wo
0: abule tun bembe
1: abule yapa
0: to
1: ni 2024 o tu ye ka fi se subsidy nba yen ta ba na fe se lodun yen o ye ko je bi 4.34 trillion yen ni pe 5 trillion 340 billion
0: trillion marun o kan tun le tintini
1: ṣugbọn ijọba lawon o se
0: to
1: won wa ni yowo subsidy nu account tọ́lọ́ ìlú tí láwọn ṣe láwọn ṣe sọ́bsidì mọ̀ tọ́ bá láwọn yọ sọ́bsidì á di wàhálà wọ́n wá pè ní energy security ìtumọ̀ energy security ni pé káwọn nàìjíríà bá lè rí epo rà ní owó tí ó ga jara lọ sọ́bsidì ló ń jẹ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n wọ́n pè sọ́bsidì wọ́n fẹ́ fi yí wa lórí
0: ni
1: energy security nígbẹ̀yìn gbẹ̀yìn ìyá mi fún energy security tèmi àti yín ò rí yẹn wọ́n kọ́kọ́ yọ 7.1 trillion ní ọdún 2024 ní ọdún 2025 wọ́n tún fi 8.9 trillion kún ó jẹ́ 16 trillion tó rìn kẹtẹ́mi àti yín àdẹ̀mẹ́ta àrẹ́gbọ́n 2024 energy security náà pé àmọ́ kúkú ẹ̀ 2026 báyìí wọ́n ti bá pè ní energy discount
0: discounting
1: náà pé wọ́n ní subsidy o discounting náà
0: pé
1: ẹ̀ bá fẹ́ ṣe owó ìrànwọ́ lórí epo subsidy ló máa pè ó ní pè ní energy security ó ní pè ní energy discount
0: nínú ìwòye tèmi
1: baranda lásán náà kàn fẹ́ ṣe fáwọn nàìjíríà lórí ọ̀rọ̀ yìí èmi ti lérò wípé bóyá ti gẹran báwo nìkan wọn kàn tẹ́lẹ̀ fi di àbí wípé wọ́n ṣe fẹ́ gbẹ́ kòtò kankanlẹ̀ tẹ́bẹ́ karọ́wọ́ síbẹ̀ ọgbọ̀n ọjọ́ yẹn paspire lásán ni aspire to paspire nìyẹn nonsense lásán nìyẹn torí bẹ́ẹ̀ ṣe láwọn olóṣèlú sọ tó bá di 31st day kí ló máa ṣẹlẹ̀ wọ́n tún wá sọ̀rọ̀ ranù kan wọ́n ní bẹ́ẹ̀ sí yẹn o tẹ́yàn fẹ́ ṣe pẹ̀lú nnpc nìyẹn tẹ́mi náà dẹ́nu pé àwọn ló wà ní òrò tó ń jẹ́ nnpc lọ́wọ́lọ́wọ́ báyìí pé fún àwọn aládàáni tó ń gbépo wọlé ẹ máa bẹ́ẹ̀ ìbítágbẹ́ndé o tàbí táwádẹ́ gọ̀dé wọ́n ní pé x gantry price èbó yìí náà ni pé tẹ́ máa fi gbé epo dé ní nàìjíríà pé kò lọ́dọ̀ ju 1350 lọ ìtumọ̀ yẹn bẹ́yẹn ni wípé iye tébo fi sọ̀kalẹ̀ lẹ́kọ̀ọ́ tó fi dékò bẹ́ẹ̀ ni lẹ́yìn yẹn ìjọba ṣẹ̀wá da tax àti ìbẹ̀lẹ̀ dangote gbé 42 different taxes ni wọ́n ń tẹ lórí owó epo ìjọba ṣẹ̀ṣẹ̀ wá dà yẹn bò tán bá dà yẹn bò tán àárín náà ṣẹ̀ṣẹ̀ wá fowó gbé láti èkó lọ sí ọ̀dọ̀ tiwọn ṣé ń gbọ́ mi o wọ́n á jèrè wọ́n á sọ owó ṣiṣẹ́ ìyẹn ni pé kò lè sí ní 1350 mọ́ ṣùgbọ́n ìjọba wa sọ pé fún àwọn tó ń gbé wọlé o ẹ máa bẹ́ẹ̀ bí tán gbẹ́dẹ́ o wípé kí wọ́n rí wípé kò sí etébó lè jẹ́ lọ́jọ́ àgbáyé kó má ju 1350 lọ àwọn olùtọ́ lè ti ṣẹlẹ̀ ìjọba gbówó jáde lápò ìjọba láti fi dín ní.
0: láti fi dín
1: ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n ṣe ní philippines wọ́n ṣe ní china wọ́n ṣe ní kenya ìjọba yọ owó látàpọ̀ ìjọba wọ́n fi ń dín tó ṣẹ́kù báwọn ṣe ń gbédé ìlú lẹ gbédé ìjọba yẹ yẹ̀wò dáadáa ibi tẹ́tí ń gbébọ̀ ìlú náà gbé kúrò ńbẹ̀ ìlú náà gbédé nàìjíríà ìlú náà gbédé ìlú wọn wọ́n dẹ̀ yẹ̀wò fínífíní wọn pé iye tán gbé wá nìyẹn ẹ má tàjú yí báyìí lọ owó tó wà lórí èèyàn ẹgbàá lọ́wọ́
0: ìjọba
1: ìjọba nípẹ́ kán má ṣe bẹ́yẹn o wípé kán rọ̀ fúnra wọn kán rọ̀ sọ fúnra wọn pé tó epo bá wá wálẹ̀ o ṣe ń gbọ́ mi o lọ́jọ́ àgbáyé o kán má ti tà ní owó tó wálẹ̀ kí wọ́n kọ́ fi dí gbogbo gbèsè tí ṣe bá nǹkan tí ń kọ́ àwọn aládàáni lólè kó epo wálẹ̀ wá sí $2 pa báyìí
0: láti
1: àníṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tún bá fi kúrò láàárọ̀ wà ní wọ́n fẹ́ súnmọ́ 103 wọ́n ní iye tó wà yẹn pé tó máa fi ba dé nàìjíríà bó ṣe ṣe kó ju 1350 lọ àpéjọ 1350 tó bá ju 1350 lọ kọ́ máa tà ní iye tó lé ju 1350 lọ.
0: bó wa náà ti fẹ́ ṣe é
1: pé tó epo bá ti wá wálẹ̀ Beka ma je ko han lara omo Nigeria.
0: Beka
1: won si ma ada fun ibi ti mo borobo niyan. So ijoba ti fe register e pe owo to ye to ma ba de Nigeria ba ko ma ju 1350 lo.
0: Yen
1: ni pe to ba ti wa wale na ko ma wale won ti wa je ko gan ma si
0: 1350.
1: Yen ni pe ta mo lo ba fe ra nta ma lo si bi 1425.
0: Oloye san ni.
1: Emi de mo pe energy discount yen o. O si ma baba je ti di lodo NNPC nbeyin nbeyin ni.
0: Yo si tu. Arin wi
1: lo ye. Don ni. Energy security temi ati yo mo tun ede ni bayi 16 trillion. Energy discount agbe nkan na lo sha.
0: Trillion merin.
1: Merin de logun 16 trillion.
0: Ebinu owo edinwo ile
1: ile so. Ani baba kan pe lana pe owo ti mo so be so paper ni agbo owo gidi. Paper agbo.
0: Emi kan fe biyin lere oloye san ni sugbon se ri gbe mi ti ri eleyi ka ninu iwe iroyin. Mo si mo pe bi opolopo mo lede Nigeria bi ati gbo pe won kede re lana. Ah bi mo ti so mo ni mo gbadjo mo balu.
1: E kan ka lo jo church san ju te jo. Ta lo jo church e dupe fo Olorun.
0: Ere wo la fe ri gege bi mekunu.
1: Ala ko mo so fun mo la won le bo kan ni ta fun ni ti won ni 1365 si ala da ni won ti je ko yiwa wi pe 1350 lo ma bade si eko e le ra yen ni
0: ko sese
1: fun odo ti won na ejo NNPC me lo lo wa lati bi ba idele yin
0: o lo fa
1: fa le okay o to be me wa bi
0: ara ko ko to
1: o bi 15
0: o ti
1: be 15 abi
0: ara
1: a to 20
0: o ti e jin die
1: 25
0: Olóyè
1: sọ ni láti ibà ìdílé yìí ẹ̀rí bí 25 NNPC
0: fún ìṣẹ̀lẹ̀ ṣe bóyá lọ́jọ́ iwájú
1: ṣe rí pé ọ̀rọ̀ yé wọn rárá
0: Olóyè sọ ni
1: wọn nìkan ṣe yẹri ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ni pé ìgbà tí àwọn alátakò ti sọ pé àmọ́dé subsidy wà tọrọ yẹn dẹ̀ wà wọn lèlú létí torí pé ọ̀rọ̀ epo tó dé yìí apá àwọn ìlú ti fẹ́ pin ìjọba náà wá tó wá ń ta àwọn ọdún àbàràdà ní òye tèmi won fe fi fo eyin mo awon loselu lapo ni awon latako lapo ni wi pe nkan tala won fe se yen o won la ti se fun ogbon ojo yi o ti ko de sosere re kankan yi tori yen e ba gbo ti won
0: e tun so na
1: ibi ti joba n boro
0: e ma ni wisdom don leave
1: me ibi ti joba n boro yi lo ni pe gbogbo tala won fe se yen o won la ti se yi o se de ti pe pe after 30 days ba yi ko meso kankan re se ma gbo ti won ìjọba fẹ́ gbọ́ ọ̀rọ̀ gbà nìyẹn ṣùgbọ́n ìjọba ò ṣe anything ilẹ̀ òkèrè wọn nínú ìwòye tèmi ìjọba fẹ́ rẹ́gísítà owó epo sí 1004 ni torí wọn ti ní pé fáwọn tó bá dé o àwọn tó bá gbé ìdìbò wọlé pé ká má ta ju 1350 látọ̀dọ̀ tí wọn lè kó lọ́hùn ní lápapá pé tó bó bá dẹ̀ wá já wálẹ̀ náà kọ́ má jò já wálẹ̀ kan kọ́kọ́ di
0: bọ́bá ṣe é dítán ẹjẹ́ ń bèrè bèrè ṣe rọ́rọ̀ yìí oríṣiríṣi àtakò alátakò àwọn ẹgbẹ́ alátakò ló ti sọ̀rọ̀ síta pé ọ̀rọ̀ tí wọ́n ìkéde délé tí wọ́n ṣe lánàá nítorí pé ètò ìdìbò súnmọ́
1: bẹ́ẹ̀ni pàkà 100 election ti dé ni láti jọ ìkẹtẹ máa ń sọ fún wa pé market forces wọ́n á ní market forces ló máa determine price òyìnbó yìí náà ni market yẹn tó ti lọ sùn ni ṣé force inú ẹ ti sùn ni.
0: Àwọn
1: méjì ti divorce ṣé market ti lọ́tọ̀ divorce ti lọ́tọ̀ ṣẹ̀rẹ̀bẹ̀ yẹn wípé kò sí nǹkan tí ìjọba fẹ́ ṣe tí wọ́n lè ṣe àfi nǹkan tí wọ́n bá ní ṣe election dé market forces yẹn ò exist mọ́ market forces yẹn ibu ti pa torí election ti dé.
0: Tọ́ sẹ́ẹ̀rí ìgbà míì tí yàn bá gbọ́ àwọn ọ̀rọ̀ yìí apá yìí ó sì jábọ́ NLC ti fún ìjọba
1: ní mo
0: ti lámùrè. NLC sọ̀rọ̀ wọn nípa àwọn fún ìjọba ní gbèdéke ọjọ́
1: mọ́kànlá. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ sọ yí ẹ̀ wọ́n jẹ́ kí n ṣe sọ láàárọ̀ yìí torí ó mú kí n gbé NLC rè é ni ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tí ò ṣe é sọ lórí afẹ́fẹ́. Èmi àṣekájọ́ ń sọ lọ́sẹ̀ tó lọ bí báyìí tọ́lá àfẹsẹ̀ ọlọ́jọ́ mẹ́ta nínú ọjọ́ mẹ́ta yẹn Saturday àti Sunday wà ní ọjọ́ mẹ́ta tẹ́lẹ̀ fẹ́ fi lọ sẹ́ẹ̀kì ó rí yín pé.
0: Mo fẹ́ ká sọ náà nítorí ẹ̀ mo ṣe mú wáyé
1: pé wọ́n sọ lọ́jọ́ mẹ́ta ẹlẹ́fẹ́ lọ sẹ́ẹ̀kì ọlọ́jọ́ mẹ́ta ẹlẹ́fẹ́ ṣe Friday Saturday Sunday ṣé tíṣà ń lọ sẹ́ẹ̀kì ṣó lọ skool njọ Sunday ni ṣé public state civil servant ń lọ skool njọ Sunday ni àwọn tó rí wọn set dáadáa kí wọn sọ
0: kejì
1: nlc tuntun wá nípa àwọn tí wàá fún wọn ní 11 days bẹẹni 14
0: days
1: àná ni wọn kéde o action ni nlc fi ń sọrọ action ojú ẹsẹ wọn tún wá ní pé 14 days yẹn ò ní bẹrẹ látàná yẹn hàn èlò ẹsẹ máa bẹrẹ ìdí ẹ máa sọrọ kan fún yín àwọn sanu senior staff position àwọn university wọn ní ìjọba lulu àwọn jìbìtì owó oṣù mẹjọ wọn àsán fáwọn wọn dẹ kéde lójú ẹsẹ wọn làwọn fẹ máa mú wọn lọ pé láàrin àkókò báyìí tí ìjọba bá san máa wọn lọ strike nìkan ẹ má pè wá ẹ má tẹ bá pè wá ẹ má gbé pé te ba ti le sanara koko yi sa koko yi o ta ko yan file pe ba yi an lo striking
0: mm
1: se mo ti je ba se loju ese
0: o debe
1: mo san wo yan kan farm loju ese
0: mm
1: oju ese ni won san
0: yen pe action gangan lo le se
1: se ri ijoba ko se ijoba obon afikan ta fe se
0: mm
1: te ba wa ijoba ba yen ijoba te bo o mo ju yin lo
0: mm
1: o mo pe ko fun yin lele ti o fun yin e wa lo fe nu ba so bi leyin osu kan osu meji a se ti wa se joko mi I be kola be on si won ko fun ijoba ni 3 days
0: lo
1: se to lo lohun o ye kan take action lo ju ese ni
0: hmm
1: won tun la se to fe lo ose meji yen won so be to se meji e ma gbo se won so be to se meji e ba pade won lo strike you ba koko fe fun won ni 2 weeks warning won so ko to ma se leyin yen ijoba won le gbo pa won le gbo po to ba ma gbo pa ta ma gbo po ma de ijoba ti la won ti yo 15 naira lori owo epo
0: se en so pe NLC won lenu nbe mo
1: ni NLC won ti ku rete ojo ti pa ready mo lapo
0: NSC
1: awon lo sun
0: awon tin te
1: awon lo sun wa debi ta de gbogbo enu mo fi le so
0: koda
1: e so awon lo sun wa debi ta de
0: ikanni west today 89.3 fm le tin gbo eto agbeyewo iroyin agbomogbe lori ikanni kan ga agbomogbe lori oro ijini gbe awon omo to re to fe re sin rulu awon omo to le ni ogun tan ti de pada mo fe kasare gbo kankan you itakurose eleyi ti ti ari mu lana lori awon obi eleyi ti won foro lede e mo iko nbe e wo ambo
2: apa do so a 50 million gbo awon yen lo ran wa lowo ti owo ti wa yen fi pe
3: bo si
2: yawo won tun ran wa lowo oni 20 oni 50 oni kini won si fun wa lowo yen ni awa lo yawo si to ya fi je owo di to fi pe 6 million naira send owo fi owo sinu account ya fa account fi ta won fi help 20 oni 50 oni 5 ba je connect eni
4: mm awon gbo awa obi la da ohun ejo awa obi 6 million ti wa awon elomi 5 million owo ti wa doje mbo owo ti won owo ti wa doje wa po ju ti awon elomi lo ta fi ko won gather ohun ejo so apade ni adamas igba ni gbugba owo mi yan pada patapata adama sin gba lati pade ta se meeting enjoy leyin erun plate to gbe awon meta lo lati pe kon lo soju wa 100,000 ni eni kokan ori kokan wa tun daje change eni won change eni won la won ni gba ni owo ti wa pe awon si gba transfer ka gbe wa lo didi be yen ka lo change eni imo koda ba awon gan won tun ju odo awon hausa kan awon kini buruku yin nkan to sele ni pe awon eniyan na won mo bi won se gbe owo fun won tori won yede won gbo lowo won won gbo lowo laje ni won ko te ni kon gbe owo wa la re mi ta won mo ka won wa gbe owo fun yin na pe ki e tun lo si awon bakan
2: won tun so fun arele je ta pe a ti se wa
4: pe pe ti a pe se 1 million yen pe awon ge apa won ni awon
3: won tun te tun so extra 1 million fo wo kini yen
4: so ibe ta wa ne ti wa bi di tigi yen so san 1 million yen mo amo yi ta kokko san 6 million ni ti odo wa 6 million atun wa da 100,000 ti won fi fry lo
0: se gbọn ni ohun awon obi eleyi ti won ji awon omo won gbe ni ose to koja gbogbo orisirisi oran la tin gbo oleye san ni ile ise olopa ipinle imo won ni pe awon omo pe won san wo ran won awon obi la won san
1: e je ka kokko mu lati e je ka kokko mu owo dola emi
0: owo dola emi
1: e ka ti kokko mu lati ibi ti a je fe mu ati sss yo ati nigeria mi o ati nigeria ati police yo inu ọkàn mi mo ti gbe won re ko se ma so lori afẹfẹ ni so lati inu isale ọkàn mo gbe won re lọwọ lọwọ mo se wa yi eni ibi lo pọ ju nu won nkan to so fun wa agbara ni wipe awọn ti se ise alagbara ma awọn ti kọlu ibuba won ma awọn de ti ko awọn ijade pẹla gidi ore won bi ile bayi mo ti sọsọ kan mi ko se so lori afẹfẹ ni baje ba won ọlọrun ẹ wo gbogbo aloju ẹdẹ bẹrẹ sí ní parọ fún wa wọn ní strategic military alliance Strategic Intelligence Alliance.
0: Wọ́n láwọn
1: mọ̀ bí SSS. Láàrin Army àti Police.
0: Wọ́n láwọn
1: fọwọ́sowọ́pọ̀ pé àwọn dẹ̀ kọ́ lu ìbùbá wọn. Àwọn dẹ̀ kọ́ àwọn jáde. Gbogbo ọmọ tọ́lá àwọn kò jáde. Mo ń sọ̀rọ̀ bí ìlànà ni bàbá kan pé wọlé ọba yẹn dẹ̀ sọ òfo. Ọba yẹn ni pé àwọn ti wo kinní yìí lórí tẹlifíṣàn. Tí ìyá kan ti sọ pé àwọn dá owó ni. Èmi ò tí ì wò nínú àyẹn ṣùgbọ́n bàbá yẹn parọ́. Mo fẹ́ sọ̀rọ̀ bàbá yẹn ṣùgbọ́n mo tún fún pé gan ni afíjí bí àṣà Hausa yẹ fojú ara mi rí. Bẹ́ẹ̀ bí bàbá yẹn parọ́ rárá. Mo ti wá gbọ́ gbogbo ẹ̀ tán látòkè délẹ̀. Kàtà gbọ́ ni pé ìlú Ìbàdàn wa ń bì yìí náà tí ọkọ̀ ṣèpàdé ládàá máa ṣe gbà. Láàárín àwọn tí wọ́n jí gbé wọ́n ní kí ìdílé kankan fi èèyàn mẹ́ta mẹ́ta ránṣẹ́. Wọ́n dẹ̀ gbọ́ wípé wọ́n ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn àwọn tó jíyàn gbé Ìbàdàn bíi. Pé àkáǹtì tẹ máa sanwó sí rẹ̀ ẹ lọ pàdé ní òwèrè wọ́n máa yan mẹ́ta nú àwọn mọ̀lẹ́bí àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí. Àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí ti wá dáwọ́ bàálù fún wọn tó fi lọ sí òwèrè. Gbàtàn dé òwèrè yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wọn pé ya owó tẹ ṣe yẹn ẹ lọ transfer sí ọ̀dọ̀ àwọn àbókí ìwélé báyìí o. Àwọn lábá yín pààrọ̀ owó yẹn sí dọ́là wọn láwọn òfin náírà. Nígbàtàn wá bí náírà dọ́là yẹn fún wọn ọ̀yà ẹ máa bọ̀ níbi báyìí. Wọ́n dẹ̀ lọ sí báyìí yẹn wọ́n dẹ̀ bí dọ́là yẹn fún wọn. Wọ́n dẹ̀ ṣàmọ́ lẹ́ní èjì tó fi pé ogún yẹn wọ́n dẹ̀ kú wọn fún wọn ọ̀yà ẹ máa lọ lé yín.
0: Mo rí fọ́nrán kan níbi tí àwọn ọmọ òun ti jáde.
1: Bẹ́ẹ̀ni ṣẹ́rí sójà ń bẹ́.
0: Ṣẹ́rí
1: ẹ̀sẹ̀sẹ̀ sí bẹ́ẹ̀. Ṣẹ́rí ànílẹ̀ kan ṣe ìbàjẹ́ bá mẹ́ta yẹn ṣe.
0: Bí
1: pé wọ́n rí jáde nínú àdúgbò nínú ọkọ̀ mi mo ti ń gbé wọn ré ìyẹn yìí mọ̀ pé lára àwọn tí wọ́n jí gbé yẹn kọ́ ni wọ́n sọ̀rọ̀ kan lórí ayẹyẹ fẹ́. Wípé owó táwọn san yẹn wọ́n ti dà padà fáwọn.
0: Wọ́n
1: náà ti dà padà fáwọn láàárọ̀. Mo ṣe báyìí sọ̀rọ̀ yìí o bí kò sẹ́ni gbogbo wọn ló sanwó o. Ṣùgbọ́n iye tí oníkálukú wọn san wọ́n náà ti dà padà fáwọn. Wọ́n ní ilé iṣẹ́ ìjọba kan ló dà padà fáwọn tó wà ní kàwé ètò ààbò Nàìjíríà yìí bí kò tún wá mọ̀ ńbẹ̀ o. Ṣé ń gbọ́ mi? Wọ́n náà tún ti wá sọ fáwọn pé káwọn má bọ̀ níròyìn sọ̀rọ̀ mọ́. Mo fẹ́ sọ̀rọ̀ kan. Àwọn ará bí yìí bàtà kọ́ gbé orí kankan wọn ní 50 million náà máa san.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó jẹ́ 1 billion. Wọ́n jà wá lẹ́sẹ̀ 5 million. Wọ́n jà sókè 6 million báà kan. Kókó tèmi ń sọ ni pé ṣé kìí ṣe àwọn tó dáwọ́ padà fún àwọn tó sanwó ló ti sàn tó pọ̀ jù gan ni owó àwọn ará bí pé.
0: Ẹ̀ṣẹ́
1: àjà kan máa lọ. Torí bí ìyá ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ yẹn mo ní bọ̀ wọ̀n pẹ́ńbẹ́. Torí ìjọba ọ̀ kì í fẹ́ gbọ́ pé wọ́n gbé kọ́pà ọ̀rùn ìjọba ló máa wà. A náà lọ gbé yàn lé ẹ̀ ni àbí lórí oko wàhálà ti ẹ̀nìyàn. Ṣùgbọ́n tó bá fi lè jẹ́ bíi skúù ìjọba bíi kọ́pà ọ̀rùn ìjọba nìyẹn wà.
0: Ọmọ
1: ìjọba làwọn yẹn. Ṣẹ́rí kínní yìí ò lọ fara rárá bá ṣe máa ń sọ nígboro. Nǹkan ti ṣe Nàìjíríà o. Nàìjíríà nílẹ̀dẹ̀ ló ń ṣe Nàìjíríà.
0: Olórí ẹ̀sán.
1: Ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí máa.
0: Tọ́ ẹ ṣe o.
1: Wọ́n sọ fún ibẹ̀ pàdé ní Ìbàdàn. Ẹ bá ní báyìí báyìí ṣe mítìn. Ẹ máa bọ̀ lówìrì. Ẹ bá ní báyìí báyìí ṣe mítìn. Sódà ẹ transfer owó sí akódọ́là fún yín. Gbogbo àwọn yìí dẹ̀rẹ̀ báyìí wọ́n tẹ̀ ṣe wọ́n lé wọn.
0: Nínú ta gbọ́ tán yìí, a ń sọ pé wọ́n tún júwèé ibi táwọn ó ti yí
1: owó padà. Gbogbo àwọn yìí dẹ̀ ṣe wọ́n lé wọn. Igbó yẹn mà.
0: Ta ló ń tanra wọn?
1: Ẹ máa gbọ́ igbó yẹn rèé báyìí wọ́n ti kúrò onugbó yẹn. Àbí àwọn ẹni bì nìkan làpọ̀ wọn onugbó yẹn báyìí. Kí ló ń dá ìjọba lọ́wọ́ láti lọ fi wọn lápẹ̀ onugbó yẹn? Ṣé wé bàtán káwọn ọmọ dání tẹ bá nìkan lọ ju bọ́m̀bù wọn bẹ́ẹ̀. Wọ́n á ní pé ẹni tí wọ́n lérò pa àwọn fẹ́ pa gbogbo wọn ló máa forí kó ń bẹ̀. Báyìí kú wọn kò sẹ́ni nǹkan tán jí gbé lọ́dọ̀ wọn báyìí. Kí ló ṣẹlẹ̀? The same thing lọ́yọ̀ọ́. Nígbà tó ká àwọn yẹn jáde ẹ sanwó ni ẹ sanwó ni ẹ ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe. Mo dẹ̀ sọ̀rọ̀ kan láwọn àwọn àtúnṣọ. Níjọ́ sí AK-47 lọ́wọ́ lọ́wọ́ wọn. Wọ́n lọ sí police station tó ráyìn náà ní AK-47 lọ́wọ́. Skú tí ò ti sẹ́ni tó lè ní àdàdá ní.
0: Bírò
1: náà ní àdàdá ní ọ̀pọ̀ ṣùgbọ́n akẹ́rẹ́ fọmọ tí ó gbọ́n náà.
0: Gègé àti tákàdá.
1: Bẹ́ẹ̀ náà lọ. Ní nǹkan ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ibùba iléeṣẹ́ ológun ni wọ́n lọ security post tọ́mọ̀ wípé K-47 náà wà ń bẹ̀ náà lọ kọlù. Ǹjẹ́ a lè sọ wípé kì í ṣe bí wọ́n ti ra nǹkan tó ju K-47 lọ ló wá fún wọn nígboyà pé AK-47 kéré lẹ́gbẹ̀ẹ́ kan tàgbé dání báyìí.
0: Ṣé pé ìgboyà ń peléke sí?
1: Ó peléke sí ni o. Àwọn ará bí mo dẹ̀ ṣe sọ àwọn ará bí ìṣí branch kiri ni.
0: Ṣé kíní ìṣẹ́kọ̀ọ́ epo tí wọ́n ti sọ di okòwò?
1: Kí ló tún kù? Branch ti yọjú ọ̀yọ́ state branch ti wà. ati Rimo State branch Enugu branch iwa tele Abia branch iwa tele
0: ki wa ni ijoba wa le se si bayi
1: a ni nkan temi so fun bayi ni pe awon ti won so won fa won ti won jiyan bi se nbo mi o won ti gbe won pada ki re se awon to jiyan bi lo so won pada fun won awon te ko dabo bi mi ati lo so won pada fun
0: e mo binu se ri bi mo ti
1: won wa fi o won wa so fun won pe e mo ti bo ni royin soro mo
0: e ja ti emu lati be won ki le yoro pe o ma fa to fini ko ma ba won
1: ni ka si ri ma ba tun na ni koro baba kolu ra won ni se be won ti so fun wa pa won sanwo pe won ko pe awon fagidi wo be ni ta de mo daju pa awon rabi sanwo ko da ki mo so la san won se pade nba dun won se pade lowiri won se wo won bi dola wo gbo won fe koro be yen tu ma jade sanwo e be le fi an ti de oro bi le ma nbi amo lunu oro bi le ma nbi amo lunu won na se ni pe fem se ni fem sugbon kan to so be kan se nu fem yen awon oro kan ti jawo ko da ara to jabo ni pe awon ti gbawo pada àwọn ti gbà láti yẹn bí kì í ṣe wọn nígbà àkáǹtì táwọn fi sanwó gangan tí bẹ̀rẹ̀ ṣe wípé ọ̀rọ̀ rí bákan ni àkáǹtì táwọn fi sanwó táwọn fi gba owó jọ làkàtà táwọn náà ṣe mọ àkáǹtì fi bákan táwọn sanwó padà sí rè tí bẹ̀rẹ̀ ṣe bá wọn kan wọ́ ẹ tó bá ṣe mí tí ń bá dàn yẹn ẹ ń gbọ́ mi ò tí bẹ̀rẹ̀ ṣe pé òun ti kàn fáwọn ti sẹ́ndì owó àkáǹtì yẹn gangan lowó tí wàá gbà padà báwo náà ṣe mọ àkáǹtì káàtì ẹni pé lóòótọ́ wọn níbẹ̀ onínúdùnà lọ́rẹ́ kan ṣe bókè wọn fẹ́ ràn wọn lọ́wọ́ wọn á pe fámìlì ni oya àkáǹtì nìkan sanwó sí ṣùgbọ́n àkáǹtì owó bá jáde gangan lowó bá padà.
0: ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti ìjínigbé bí ìjọba wa bí wọ́n ti ṣe gbogbo
1: ẹjọ́ ẹ má bínú a sọ̀rọ̀ kan lánàá lórí bàálù tó já ní kinní náà lánàá náà tàbá lè mọ sọ̀rọ̀ kan lánàá tán níbi wíwádà bí mò ń ṣe pè ní àní aláàánú yẹn tí ń báyìí ló kù bàálù mi lánàá
0: tán mo réyìn náà
1: ẹdẹ́gi sáré sọ lórí yẹn mo ń sọ lánàá pé ọwọ́ tá ń gbà ṣe kinní yìí ká máa ṣẹlẹ̀ lọ ni o torí àwọn yẹn làwọn nílò 35 billion láti sún gbogbo bàálù wọn ṣe Nigeria Force wọn náà rí 5 billion gbà nípa ọdún tó kọjá owó 2025 ń sọ fún yíyí 2026 àti ìgbọ mo dẹ̀ ń sọ pé tó bá ń lọ bẹ́yẹn ká máa ṣẹlẹ̀ ni ọjọ́ monday kan já àná tí ń tẹ́ni báyìí lógún ọlọ́run kó jẹ́ pé ìyẹn jẹ́ helicopter
0: tí ò ṣe bàálù
1: tí ì ṣe plane ká ní plane ni wà láìmí àṣẹlẹ̀ lánàá.
0: orí ló yọ wọ́n.
1: inú oko oko olóko ló bàálù tí gbẹ̀sẹ̀ wọnú oko lọ báyìí ni. Nigeria Force ní precautionary landing. A máa gbéra mọ́ra ṣá. Wọ́n rówó gbà láti maintain láti service àwọn kinní yìí. Ó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ. Bàálù ti ààrẹ Sẹ́ńdọ́mí o, ààrẹ vice president ìyàwó wọn speaker senate president owó tán fẹ́ fi tún ṣe 97% ìjọba yọ̀ǹda.
0: Ṣùgbọ́n
1: ti Nigeria Air Force tó máa dáàbò bo èmi àti ẹ̀yin 13%. Kì í ṣe pé tó bá ń balẹ̀ bẹ́yẹn ẹ̀wọ̀.
0: Bó wa la ti fẹ́ kojú ètò àbò
1: tó ń bá wa tó bẹ́ẹ̀. Àná yẹn ìjẹ́ yìí mọ̀ wípé kidnapping kan ló fẹ́ ṣẹlẹ̀ ní Benue tí wọ́n sáré pé Nigeria Air Force Temide kí ẹni tó wa helicopter yẹn torí òun náà bọ́bí kan ṣe ṣùgbọ́n ó ká lára pé wọ́n fẹ́ gbé àwọn èèyàn rí. Fara ló gbéra ibẹ̀ yẹn súnmọ́ tó bá mọ ọdún ọ̀nàbìnrin dáadáa wọ́n gbàgbẹ́ jáde sẹ́nugù lọ sí láti ẹ̀fọ́ bọ́lá ti bẹ́ẹ̀ ní ìsẹ́nugù ọ̀nàbẹ̀rẹ̀ lẹ́mọ̀ àgbàkọjá ibẹ̀ náà ni mass kidnapping fẹ́ ṣẹlẹ̀ ní nigeria air force gbéra tó bẹ̀rẹ̀ sí ní fi hẹlikọ́pítà lé àwọn yẹn lọ ibi tó ti ń ṣiṣẹ́ pé wọ́n lé àwọn kidnapper lọ ní hẹlikọ́pítà ti yọ ọ̀gbà tó ń sábìsì ẹ̀ dédé owó tó ń sábìsì ò yọ nàìjíríà dẹ́n pawó táàkì ń lọ rẹ́kẹrẹ́kẹ́ owó epo ń lọ rẹ́kẹrẹ́kẹ́ gbogbo royalty ń lọ rẹ́kẹrẹ́kẹ́ ẹ máa lóyà ni tí ìbá ṣe orí tó kó ọ̀gbẹ́ni ẹ̀yọ ni àwọn tó wà fẹ́ẹ́ tajà àwọn tó wà hẹlikọ́pítà yẹn wà láì àwọn kidnapper gan bá gbé wọn orí ló kọ̀ kó yọ pé ọ̀tọ̀ ni ká ló balẹ̀ síwájú wọn kí ló fẹ́ ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni sọ
0: fáwọn
1: àdúrà tẹ gan ogún sùn orí oko ló lọ balẹ̀ sí ó bá àgbàdo jẹ́ àgbàdo lọ hẹlikọ́pítà balẹ̀ sọ̀rọ̀ àgbàdo
0: káti ẹ̀dúpẹ́ pé wọ́n yé
1: ṣe rí a lè máa bá lọ bí ilé nàìjíríà kájà síbi tó dáa kì í ṣe pé tá a bá ń bá lọ bí ilé yìí o àwọn àwọn náà fi ṣe ni
0: ó lóye sàn ni
1: yàrá
0: pẹ̀lú ọ̀rọ̀ ti bàálù tó ṣẹlẹ̀ lánàá
1: ti
0: tòǹdó pẹ̀lú eléyìí tí a tún rí gbọ́ pé àwọn kan san àwọn òbí láwọn sanwó
1: tówó dẹ̀ ti padà
0: tíjọba
1: dá padà ni bàbá jẹ̀bú
0: tí iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn ò rí àwọn ò gbọ́ pé wọ́n sanwó
1: òtún irọ́ wọn ti ẹ̀ kọ́kọ́ sọ sẹ́ àná ti ẹ̀ kọ́kọ́ sọ sẹ́ wípé bí kíní ẹ̀ ṣẹlẹ̀ ọ pé kò lè dé ṣẹlẹ̀ pé àwọn rí sss army ati police ma won la won wonu igbo lo ja awon yan gba lo
0: won ra
1: ibi ke tun yo kan so ni pe ele lo ja awon gba lowo won a de ri kankan ni won te ti pa abi te mu laye bi to odumoso na ni a re ni kan to so bi bi ta won ti mu re ogba to ya na lo kan kan ni Niger state pa won lo sise yen bi family won ni won pa won mo fe se kini yen iyen da e ko awon yen sugba won o daran gangan
0: awon to sise labi nkan
1: en to ni odaran ni molebi to ni laburo ko se ese to le se ni pe mo fe sise labi ti o de so sugbon en to mo fe se buruku ati to se buruku yo to wa nu won en to se buruku en gole mi fe ke ko ah gbo pe won ti
0: won ah gbo
1: pe won ti mo won ose meta seyin won si sose ton lo si security post gangan kan ta le won dana so nkan ta ri nbe awon to wa be nko hallelujah ni ori yo dile
0: odile ile ko ko ibere ti mo fe bi ti mo fi ko gba awon oro yen po ni pe interest ta ni ijoba papo won protect se ta wa mekunu ni abi ti awon tabi ise ilu gangan na se nipa ile ton so pe kan mo ba oniroyin soro mo ta awon awon ile to abun na ko awon la won sise
1: interest iya afin ya ko le na se
0: a temi ko
1: interest ti ni won protect tori ni woye temi won protect interest temi te ba protect interest temi ko ni si pe ma so le ma so ton to ba je pe looto ni won wo be ti won le ko awon jade ni a n go lo ma no ye soro fun won ki la se lojo yen ta ko ri ya bo yin la teyin ta se sare pa le ara bi mo ta de ko yin jade awon ta ko yin re ni seke seke na wa yi a ye soro yo wa ji di be ma soro yen e se pe awa go awon gan abi awa go awon gan
0: ta lo tan ra won omo nigeria
1: to lo gbe meji bo ti ko ma paro fun kan e don paro fun oba you are seeing get up e don paro fun gan ti jara e go se won gbe won ra ni
0: igba wo la fe bonu
1: ta igba ta fe bonu ni o wa lo wa
0: o wa lo wa
1: bon nkan to sele yi ma ko le sele ni France ki ma kran wa lo office lola nkan to sele yi ko le sele America ki Trump wa lo office lola nkan to sele yi ko le sele ni UK ki Boham wa lo office lola
0: ki ni o sele
1: ilu a kun fo fo loju ese e to lo bi sa lo won lo mo titi lo nlo tori e mo se ijoba en ti e yonda kadara yin alamori yin te yonda le lowo pe ibi to ba n ko wa lo ise da wa don tele lo ko tun je ijoba ko tun je ijoba niyan tori ijoba to ba n ta yi ma igbese won ta lo so pe ko ti ba oni ti daada bi ni ti bi ko sese ijoba Buhari ta lo so pe ko ba oni ti daada abi ni ti bi ko sese ti ba mu yin ka mu yin keji yàrá do àmúmi rere torí gbà yẹn 20 naira yóò kàlá fi ń jẹ ń ta àdá ìyó bí o lè ní bẹ́ẹ̀ yàrá do 20 naira.
0: Kí ló rà ń sàn?
1: Ẹ́
0: o lè sàn ní.
1: Àwọn kan Mr. Swam gan wojú ìwé kí ni ìyá yìí sọ yìí 20 naira yẹn bàbá kan pè lárọ̀ yìí wọ́n là ń fẹ́ ra pay water lánàá gbà tá à ń ṣètò lóyìnbó wọ́n là ń fẹ́ ra pay water pé ibi táwọn ti lọ ṣiṣẹ́ pé ìyá ìbá ní 100 naira ní pay water àwọn bá ní kó bá wọn dín olólùwọ̀n lè gba 90 naira. 100 naira nígbà yẹn ma fi jẹ oúnjẹ márùn-ún tí kùmí adé
0: tí ó dúró dáadáa
1: nígbà yàrá rẹ.
0: Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ lè sàn ní ọ̀rọ̀ yìí.
1: Egun alárèrè.
0: Ọ̀rọ̀ yìí ṣé á lẹ́yìn ní ṣé là ń lẹ́yìn ní.
1: Eléyìí ti lẹ́yìn yóò kọ́ kù sáàmọ́ òlu lọ́wọ́ ni.
0: Ó kù.
1: Ó kù sí wa ó ti lẹ́yìn torí ẹ wo òlu ṣoṣo sàn ẹ̀dẹ̀ parọ́ fún wa. Ẹ tún wá níbi káwọn tí nǹkan bí eléyìí ṣẹlẹ̀ ṣe tẹ́ pé mental health tí wọ́n gan ìròrí wọn àtẹ́ tó ṣẹlẹ̀ sí o ṣẹ̀rọ̀ bó rọrùn ni ìyá wọn pẹ̀lú ẹlòmíì ti lè ya wèrè nínú wọn orí mi nu wọn kó tó ṣẹ́tù apóṣù mẹ́fà tí àwọn tán jí gbé yẹn tán bá rẹ ẹni tó ju ẹni tó jí wọn gbé àbí tán bá rí ìbọn lásán wọn lè wẹ̀ sí ń tọ̀ sára.
0: Èmi ti ẹ̀ ń wò pé sáwọn ọmọ yìí ṣé wọ́n sì padà ṣe àgùnmánirọ̀ gẹgẹ bí abiyamọ
1: akilẹbi
0: ṣé wọn sì padà lọ sínú ìlú
1: ìlú ewu
0: ìlú wa yìí náà
1: ni olókìkí yìí
0: olókìkí aláyọ nàìjíríà
1: tí n bá ní ẹni tó súnmọ́ tó súnmọ́ ẹni tó mọ ẹni tó mọ ẹni tó súnmọ́ tó jáṣẹ́ ẹni tó súnmọ́ tó bá bá mi sọ́wọ́ lè gbígbà tí fún.
0: bẹ́ẹ̀ ti kọ̀nẹ́ẹ̀tì òun ó mọ̀ ní agbára
1: bí ìpele kẹwàá tó bá láwọn fìrọ ẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ́ lọ mo lè sọ̀kù sí tiẹ̀.
0: tó bá
1: ojú bẹ́ẹ̀ lọ
0: tó
1: bá tiẹ̀ jẹ́ pé wọ́n fòótọ́ ọ̀nù ṣe pé ìkan gajú ara lọ ni owó dẹ̀ náà san ṣẹ̀bi ẹni tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó pàtì jùmọ́ra ẹni tó dẹ̀ pàtì jùmọ́ra ó ṣetán àti gbègbè sẹ́ẹ̀ ni
0: pe ton ba so toro
1: be ni a mo bi pe be ni a mo bi pe oke o itiju lagba ni kan ton wa koju yi tori won sise owo se kan yi se ikini e sele won de je wo ori be ka lero pe won ni fe ma so atata to ton waju amo lu nigba keji pe won fe gbe bi se lo te yi wahala tin ba fe koju se pe ton ko se eyan ko gba pe wahala yen wa
0: iyan gba
1: yes
0: e so pe ijoba papo gba pe wahala wa
1: won ta bi wahala wa ni owo nlo owo npada won la won je won la won gba won pada ni ona gbara lo lo won yenu won la won fi agiri gba won mo ni to de je pe nkan ore o sele oh gba pe wahala wa to mo da pe wahala wa nje fe gbo tutun Nigerian army mo ba le bu awon ile to abomo yato so ro pon won paro o won ba le bu won
0: mo
1: be ni mo ti so ti air force fun yin bayi won ni 13% o ta fe tun play ni se la won ri gba 2025 yen na ni odun ti are so fun wa ni august yo wi pe gbogbo o si joba foju sumo won fe pa fun 2025 mo ti pa august
0: o ti wa le
1: owo ta won foju sumo won fe pa pa won ti pa august e wo jo 13% air force lo bi kon of ma tun aircraft se titi in dead by 97% ije mo nkan ti won se iwadi kan lori ti Nigerian army na won lo won fe ra equipment yẹn irinṣẹ́ wọn ni 7% yẹ ìdá méje níjọba yàn fún wọn yàn fún wọn
0: ìjọba
1: kádípà wọn fẹ́ fi
0: ìdá méje
1: kádípà wọn fẹ́ fi 100 naira ok ẹ ká fi wé lórí 100 naira báyìí air force láfẹ́ fi 100 naira tún gbogbo plane àwọn jẹ àti ti ìjà ni o àti tó fi ń gbéyàn kiri ni o ìjọba fún wọn 30 naira afẹ́ra agbá afẹ́ra wo láti jẹ́ kí iṣẹ́ wa lè burú sókè
0: ìdá méje
1: 30 naira ni ti air force ti Nigerian army afẹ́ra agbá afẹ́ra wo afẹ́ṣílẹ̀ ìjọba fún wọn 7 naira 100 naira
0: kò tí ì pé ó kú
1: díẹ̀ díẹ̀ ni 700 ọlọ́run adáríjì yìí ní ọdún tó jẹ́ pé august yẹ oṣù kẹjọ láàrẹ ti sọ fún agbègbè gbọ́tà àwọn retí ti wọlé
0: ó ti wọlé
1: so owó september october november december owó sàárà ni bó ṣe jó owó sàárà yẹn tó náà nàìjíríà ń ra epo níye tá à ń ra epo ṣe ń gbọ́ mi o wọn lè kó fún àwọn iléeṣẹ́ tó yẹ kó gbà owó ìjẹ́ yìí mọ̀ pé ministry of health ní 218 billion tọ́nà máa fún wọn 36 million fún wọn ìyẹn má ṣe dá.
0: Ó sì tún
1: agriculture ministry of agriculture torí sí ọ̀rọ̀ nǹkan tó ń lọ sẹ́nu ṣẹ́fẹ́gbọ́mi gbogbo owó tí wọ́n fún ọ fún capital project zero ṣíṣì kò wọlé
0: wọn rí o
1: ní ọdún tó jẹ́ pé àwa gan mọ̀ yàtọ̀ sọ sọ fún wa ọdún tí ìjọba owó tí owó ọdún tí owó wọlé jù sí àpò ìjọba nàìjíríà nìyẹn. Àjọ tán ti dáná yẹ sílẹ̀ láyé.
0: Mísà Olóyè san ní ìgbà wo la fẹ́ ṣe léyìí dá.
1: Ìgbà wo la fẹ́ ṣe. Ìgbà tó bá wà àwọn Nàìjíríà.
0: Ọjọ́ wo ló fẹ́
1: yí sí. Ọjọ́ tó bá wù yín kó yí sí.
0: Ọjọ́ wo láà mọ̀ fi òótọ́ ọ̀nà bára wa lò.
1: Ìṣẹ́jú tẹ́ ẹ bá fẹ́ ló máa ṣẹlẹ̀ wákàtí tẹ́ bá fẹ́.
0: Ẹ̀jẹ̀ ń tójú ọjà kí n dókè lọ́hùn nígbà
1: tí a bá zero ministry of health 0.2 2
0: odo point 2 ewe mo yi kuro nbe ikanni kanga agbomogbe ni e tin gbe eto agbeyawo iroyin agbomogbe lori wells radio 89.3 fm oleye san ni tin ba mi yan na re lati aro akinko le nbe ayin afe sare doke lo nigba ti a ba pada de ipe number sita e ni anfani lati pekelu gbogbo ti a ko wa lo oro tini bo si je pe yin fe fi atejise yin ranse eyan sha ti te loju opo facebook e te wells radio 893 fm fan page e fi ranse sibe a ka gbo mo nigeria yo si gbo o e mo yi kuro be a bo

0: tó dára. Ta ló ka ìsọ̀rọ̀ wọn, ta ló ka àtijọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ yẹn oníròyìn ẹ̀yìn gbèsè ta, ta ló ka ìsọ̀rọ̀ àwọn ààrẹ wa, ta ló ka àwọn sí nǹkan kan sí. Kí ni ká máa dá tó gbà kó máa fẹ́ tẹ́tí gbọ́ nǹkan tí káàrẹ̀ bá fẹ́ sọ nígbà tí independent. Adẹ̀lúkà ní lórí tó ń ṣàkóso orílẹ̀-èdè. Ẹ wo gbogbo iléeṣẹ́ tẹ́sán àwọn tó ń ṣàkóso ìlú tí wọ́n tó wà gbogbo. Irọ́ lábẹ́ ẹyẹ irọ́. Ọlọ́run á ṣàánú wa.
1: Àmì ẹ ṣeun. Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Madam Tèmi tó pẹ́.
1: Ẹ káàárọ̀ o.
2: Ṣé wọ́n pa?
1: Hello.
2: Hello ṣọ.
1: Amúwà pa ẹ̀yin kọ́.
2: Olórí sọ ní.
3: Ààrẹ Odò Alibí.
2: Ó ń wù mí kí n lọ gbé oúnjẹ lọ́ọ̀ṣì lọ́sàn-án yìí. Àná jókin náà. Ṣé ẹ ti máa wà ní radio station mi ìfà ẹlòmí àpè ẹ̀mí lọ́ọ̀yà á ní analyst lòun á lè máa sọ pé ọmọ 10 years old. Àkàn rẹ̀ ẹ̀yin pé ibi tí Nàìjíríà ń lọ yìí ìgbà tó oníròyìn náà ti gbà bọ̀dẹ̀. Radio station mi ti gbà bọ̀dẹ̀. Ọkàn tí sọ pé àwọn èèyàn ni. Ṣùgbọ́n tí Mangoro fi ń ọlọ́ máa ń pọ inú mi máa ń dùn ni. Kálá ọkọ ṣe kálá àwọn ìjọba ìkámọ̀ wulẹ̀ gbowó epo wálẹ̀ o kọjá kó máa ra sá lọ báyìí ó sọ fún tó sọ fún wa níbi sọ́ọ́sì is gone ní tó sọ fún wa ní alẹ́ ti gbà bẹ́ẹ̀ lójú ọ̀sẹ̀ ẹ̀ kó máa ra bá lọ kábí títà kó máa bá a lọ kárátá a máa wá èèyàn bí jára àdúrà tó máa gbé ko fún wa ní lẹ́tà tó ọbẹ̀ náírà lágbára lọ́wọ́ ọlọ́run ọba ọmọ nàìjíríà tó sì bá wá wú owó tó sì múlẹ̀ kó sì dín ìbùkún sọ̀rọ̀ ilé then nípa àwọn tó ń jiyàn pé ká má jiyàn pé owó wa náà tó fi ń béèrè wọn ká má tún jiyàn pé owó wa ẹ imagine ọ̀fẹ́ ẹ̀tọ́ ní health sector ọgọ́ 36 million there out of 218 billion ní àwọn military gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ìjọba yóò ní kankan ṣe wọ́n lé ọkàn yàm lẹ́nu ni olóyè fẹ́ ni mo fẹ́ sọ ọkọ fún mi fẹ́ bẹ́ẹ̀ nǹkan kan lọ́wọ́ yín.
3: Nígbà
2: ayé bàbàgídá kí ni nígbà àwòyàn fi ń pọ̀ sẹ́sẹ̀ kí bàbàgídá.
3: June 12 ni pé bí ń pàlọ́
2: ògbó ṣe ìjọba
3: bẹ́ẹ̀ ni.
2: Àbáṣà náà tó ògbó ṣe ìjọba yóò tó tẹ̀ wọ́n rí ní ìdàbí náà tó ògbó ṣe ìjọba náà tún ni. Ṣé mẹ́sẹ̀jì ni.
3: Bẹ́ẹ̀ni.
2: So nǹkan tí mo wá fẹ́ fàyọ ni pé nígbà tí ọba ṣíjọ́ gbàjọba gangan eléyìí fi pé ìgbà tó ń gbàjọba ipò fi ń wé káńsà ọba ṣíjọ́ gbàjọba kílẹ̀ kó fi wé ìṣẹ́ ọba ṣíjọ́ gbàjọba. Ó yẹ kó fẹ́ kó òkú èèyàn ló ń tiẹ̀
1: bẹ́ẹ̀ni. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ̀ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ̀ ti ń pè wá. Ẹ̀lú ẹ̀ ti wọlé o.
4: Ẹ orúkọ tèmi ni Adé láti UI ní Dubai.
1: Mr. Adé ẹ̀ káàárọ̀.
4: Ṣé rí ọ̀rọ̀ nípa Tugadi analyze nípa àsanwó wọn kidnap lóríire wọn ká across the country. Olóòtú ṣe mọ tó fà. Ṣé rí ìbò tá a dì ní 2015 ìbò tí ò dá ní fọ́lẹ̀ bí. Ìbò tí ò da pátápátá gbà ní bo Buhari yẹn. Ó sì wá ṣe débi pé ká tó lè bọ́ nínú wàhálà tí àwọn Buhari dálẹ̀. Lè mọ yí àtọ̀mà jẹ́ torí wọ́n ti gbé a lot of things káàkiri kan kì í níjọba Buhari yẹn. A lot of senators, a lot of local government chairman, a lot of governors, my sister. Tí n bá sọ owó èèyàn tí wọ́n jẹ́ fún yín ní orílẹ̀-èdè yìí. Ó kọjá abẹ́ olóṣù. Sábí governors. Senators rep bẹ́yẹn làwọn Buhari gbé káàkiri. Wọ́n ló fà á tí máa fẹ́ dìbò máa fẹ́ bá àwọn èèyàn ẹ̀jìn lọ fún ẹgbẹ́ òṣèlú kan tí mo lè dárúkọ. Because of the safety of your life and your children, kò ní bàjẹ́ fún yín ó dàbọ̀.
1: Ẹ ṣe o. Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń
5: pè. Hello, ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ o, ẹ bá wa kúrò ní ibi tí ẹ ti ẹ̀rọ tẹ fi ń pè wá àbí ẹyin ilé.
5: Ẹ kú ojúmọ́ o.
3: Atọ́kùn.
5: Ẹ máa máa ṣe o.
1: Àbúrò
5: yín ó gbọ́wọ́ yín lẹ́fi gbẹ̀tọ̀ yín o. Ẹ rí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí especially bàbá tó wà níbẹ̀ corruption ti pọ̀ jù. Gbogbo àwọn tó kó rọra the same thing corruption náà ni gbogbo wọn ẹgbẹ́ àwọn gan lálepẹ̀ ní kàbá. Kankan sọ pé àwọn kan kàbá torí agbára náà lò lé wa lórí náà lò lé àwa ọmọ Nàìjíríà lórí especially àwa mẹ̀kúnnù. Gbogbo wọn kákọ́ọ̀sì ni wọn tí wọ́n ti kóra wọn jọ yẹn ní àwọn ọ̀nà pariwo progress kí ni progress náà mú ṣe láti ìgbà tó ti dórí oyè báyìí. Kọ́kà ń fara nílùú ni ọmọ Nàìjíríà tó bá jẹ́ pé òsì bá ń wù ó fẹ́ kú sínú òsì ni ó tún sọ pé òun ó tó tẹ̀ka fún wọn. Ọlọ́run bá ní yí Nàìjíríà padà tó ti yé.
1: Àmì ẹ ṣe o. Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
6: Olóyè sọ ní.
3: Bàmí.
6: Bàbá rẹ̀ á gbé.
3: Bàmí bàbá.
6: ìyanyu lẹ́nu rẹ̀.
3: Àmì bàbá.
6: Ọ̀gọ̀rọ̀ rà fadà.
3: Àmì bàbá.
6: Ìjẹ̀ta wí ohun kó wà nínú ọ̀nà ọ̀gọ̀rọ̀
3: pa ní.
6: Ohun kó wà nínú wọn, ìdíkùn wọn ni ẹ̀rí òun náà pa ní mọ̀.
3: Bẹ́ẹ̀ni.
6: Ọ̀nà mi ti hàn níta ni.
3: Bẹ́ẹ̀ni.
6: Bí ó wà nínú Bíbélì orí ìsàn ni.
3: Ìsà.
6: Àti nínú Kùrán, èmi ka méjèèjì, ìyá tó gbà bàtì ni Mùsùlùmí ni kò tó di Kristẹni. Kò sí ibi tẹ́tí ń jiyàn gbé. Òfin tó wà nínú Bíbélì àti Kùrán ìfẹ́ tó bá jiyàn gbé kan pa ni. Èmi wà mọ̀ mi dáhùn ti rí tiwọn. Bàtẹ́ báwo gẹ́gẹ́ ló wà nídìí ẹ̀. Ṣé ó mọ̀ ní sọ ti tẹ̀? Ní téèyàn ò bá ní èèyàn ò lè fún èèyàn. Right from beginning, corruption ló wà nínú wọn kan tó débẹ̀. Àti force. So they cannot deliver anything. Ìgbà táwọn lọ́wọ́ ṣe tiẹ̀ tó wà nínú ẹ̀ ló di ìbá. Orí tàlà ṣe tiẹ̀ tó wà nínú ẹ̀ ló di ìbá. Ìgbà tí ní yíyá àdúrà dé tó wà nínú ẹ̀ ló di ìbá. And this new creature cannot deliver anything. So ọ̀gá ẹ̀bá òye ṣe sọ ọmọ Nàìjíríà tí yóò ṣì wá wò ní kò lọ tẹ̀ka fún APC. Mo sọ gbangba ẹni ní parọ́. Ẹni tó ṣì wá wò. Ẹ wá lánàá ní ìsìn. Ṣé gbọ́ mi wọ́n ti graduate wọ́n lè kàn máa fún àwọn òbí wọn lóúnjẹ tí sọ̀rọ̀ 4 or 5 years ago tí mo pàdé wọn gbà tí wọ́n sì tí mo lè rí ẹbí bẹ́ẹ̀ kí la fi ṣe kọ́ńtì wo dáwà ẹ̀dẹ̀ ń jí owó yẹn jí owó yẹn jí owó yẹn ẹ̀dẹ̀ fún mi wá lára ẹ̀dọ́ máa ṣe wá ẹ̀tọ́ ṣe máa wù ní kó lọ dìbò fún wọn.
1: Ẹja fẹ́lò míì láàyè gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wa lẹ́tọ̀ọ́ láti dìbò fún ẹgbẹ́ eléyìí tó wá wù wá. Ẹ̀lọ́ ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
7: Àǹtí ẹ kú iṣẹ́.
1: Ẹ káàárọ̀.
7: Olóòsàn ni.
3: Bọ̀dá mi.
7: Ìmọ́lẹ̀ ayọ̀ ayọ̀nà North Nigeria.
3: Ọlọ́run ló ní orí wẹ̀ sá.
7: Ọ̀rọ̀ yín ò lè sún Ọlọ́run.
3: Àmì àtẹ̀yìnà sá.
7: Ọ̀rọ̀ gbọ́ bàbá wa bá ẹtò ní owó tí ò wọ 150 naira.
3: 185 sir.
7: 185 kò tí ìbàdí jù náà.
3: Bẹ́ẹ̀ ni
7: 185 ẹ máa gbọ́.
3: Kò wọ 200.
7: Àwọn àwàdé 1,400 something. Àǹtí yìí, àǹtí, ọlọ́run ká lọ́wọ́ ṣe ń nà sórí rédíò. Mo fẹ́ lè fi mú mu yín báyìí fi fà báyìí. Ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ẹ ní àkú oríire wọ́n ti ṣe wé kólẹ̀. Ṣé wọ́n ti wá sọ gbogbo wa di ibi ìṣúrú gàǹbàrí ni?
3: Orúkọ ọba àlùmá nìyẹn sá.
7: Iná jálẹ̀ ló epo. Wọ́n máa já wọ́n sọ pé di 1,300 something aláàkú oríire. Ṣáná ń tàn. Gọ́ọ̀mẹ̀ntì yìí wọ́n ti sọ ọ̀pọ̀ àwọn èèyàn di ọlọ́mọdé ajómọ̀ṣẹ́.
1: Àmì ẹ ṣeun.
7: Kí ìdílé máa dé kó fẹ́ lọ sí kí ìdílé fẹ́ kúrò láàrin irú orí akálà lọ sí ìwò road kẹ́rù máa bàyàn láti gbé mọ́tò lọ pé á sì ṣe business ṣe bá a kọ̀fẹ́ sáré rí yàn. Àwọn á wò pé 4,000 dáwọn lọ́bọ̀ ju káwọn rèé kó 14,000 kò ìjọba kọ́ náà ṣe báyẹn.
1: Ìjọba kọ́ yẹn.
7: Ìjọba tó fẹ́ ká sí láyé àwọn yáàdúà inú wa máa ń dùn pa fẹ́ gbọ́rọ̀ gọ́ọ̀mẹ́ǹtì. Ẹ ní ọ̀tẹ̀ mọ̀ bóyá gọ́ọ̀mẹ́ǹtì kan ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ ọlọ́run. Ẹ wo ẹni tó bá wù kò tún kọrí síbẹ̀.
1: Ẹ ṣeun.
7: Ẹ̀ka àárọ̀ ìka ìka.
1: Ẹ ṣeun. Ẹ̀lọ́ ẹ̀ka àárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń
8: pè ọ́. Alámi ṣe àwọn fúnjọba yìí sọ fún wa pé economy ti ń work everything ti ń work oúnjẹ ti wálẹ̀ àti bẹ́ẹ̀ kọ́ ló sọ fún wa ní.
3: Bẹ́ẹ̀ni sá.
8: Olóṣun sọ pé òun tó fẹ́ gbé epo wálẹ̀ yìí kò rí ìmọ̀ tó ń ṣe. Olóṣun ní ìfipáròyìn ọ̀nà ọ̀nà ọ̀yọ́ ti pẹ́ fún mi pé ọ̀nà ọ̀yọ́ bákanbákan lórí mo ṣe ní fèkì ọ̀nà ọ̀bẹ kọjá.
3: Ọ̀nà ọ̀yọ́ kẹ́.
8: Tó yẹ kí n dé láàrin 2 hours mo ti ìjọba yóò mọ kankan tó fẹ́ ṣe mọ́ káwọn èèyàn mú fọlọ́run bá bí àwọn èèyàn kan jọ̀ọ́ ọlọ́run ọba tíjọba ìbá tún fi wọlé padà àwọn èèyàn máa ṣubú ìyìn o.
1: Ire là ń fọ̀ láṣẹ ìgbìmọ̀ rẹ̀ à ní rí burúkú 0916893 1000
3: tàbí 0915333 4893
1: tàbí 0911 3-4-8-9-3. Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
7: Olóòkan ni.
3: Sá.
7: Mr. Bọ́lájì ni látàkàlà ẹ̀sẹ̀.
1: Mr. Bọ́lájì ẹ káàárọ̀.
7: Àǹtẹ̀ má bínú mi ìfẹ́rúkọ mi lẹ́ẹ̀kan.
1: Lẹ́ẹ̀kan sí wa.
7: Olóòkan ni.
3: Sá.
7: Gọ́ọ̀mẹ̀ntì yìí. nkan ti baje gan olu eso ni o ko si eda alaye to nje un kanunu lu mo comment yi
3: ati e jeran
7: la ni so be re o mo oselu se oselu bi kan kan ko ra won jo kan ma da pin owo na ni ara won sugbon won ma ti de lu lorun rara won mo lu won mo lu won ma ti tu ilu se ki ara tu awon mekunu ko ye won rara rara ko ye won sugbon ko fura won kero po lo rere kan lawon se kini kan kero po awon ege won nikan won mo npa e that is build the ara won de bi kan wa sugbon lati je kara tulu
1: ese o ese awa ko lage o re fun ra re ni se mo pe ajo inec won ti bere si ni pin
3: voters
1: card
3: latago
1: mesan
3: o da ti bere bayi
1: won ti bere bayi gege be mo lede Nigeria yo eja tete lo gba ti a hello
9: hello
1: e ka ro o ko lati bi ti e tin pe o
9: e ma ma se o agba yin o gba o hello teri joba yi sa e ri pe opan ti o na fe fi da subsidy pada o ni en ton pa ti o fe mu we ko wale an fe se gba an fe sawo o ri pe joba yi o ti yi dande o mo jo gege bi baba to soro isese o se e o se ru lo mo o mo jo ba se rara rara rara so ti ye awa o mo Nigeria ni ka wa ruri ara wa o voters card wa ka gbon pe to ba ti di on the 27 January bayi ka le danu eleyi o mo jo ba se odun meri re ti to ko ma fara nilu mo o to ge olorun ba ni Nigeria se
1: amen eseun adewumi kazim won ni akojumo eku iroyin lori oro owo petiro won ni pe baba emi lo kan ti ile ti won so ka ma tan ra wa won ni itan je lasan ni baba nlo e gbo so bo ti rinu hello e ka ro oruko yin ati bi ti e tin pe wa
10: e ka ro ma o
1: mama saturday
10: e ka ro yes ma yes ma seri ori po ton ba wa mu wa le yi won tin ton wa ni ta ba wo orilede Nigeria wa mekunu la poju awon to n ba won sosilu lo awara awata wanta apoju won lo siye ni e ri wi pe ngba kan ba kolongo ejo awon to raye lo ma tele won leyin kaakiri so won le ti ore oji kan fi mu wa mole so ri ka ba tun kan wa ta ni e ko tun kale won ro pe iyen lato ti keke eka fun olorun akona han gbogbo wa ami Nigeria wi good in Jesus name
1: amen Nigeria adara adara o hello e ka ro o ko yin ati bi ti e tin pe wa
10: ele e ko ojumo
1: e ko ojumo o
10: e ko eto
1: e se olorun ni tu
10: olorun mo fi yin o
1: e se
10: olorun kan ni
3: sir
10: e ka ro sir
3: e ka ro sir
10: arugun tade mola ni arugun tade lati odo kiri ma
3: ko mi
10: ti lodo na bayi mo wa lona ele ele bayi mo mo ta mo mo ba la gba lowo lowo lori owo moto
3: o lagbara baba
10: ikan ni ewo e ni kula lajare
3: ami ate ina sir
10: gbo kan to ma nsele ni pe teyan ba ni card lori phone te ba se to kan a ma mi oju pe yan wa Nigeria Nigeria yo ni bruno to ke yan ma raye da soro yin te ba soro kan tori idunu akolo ma nfun yan na re je kin fine le nikan
3: yes sir
10: e mo wi pe enikan so lori radio kan lani o wa ni ọ̀rẹ́ nǹkan wà lábọ̀d wá pè ọ ṣètò gbogbo ọmọ nàìjíríà ó yẹ kí yẹ sì dé gbogbo ẹbíbọ ti wà kí ni ìdí ó ní báwo gbogbo àṣẹ ń survive economy to hash yìí aráàlú òyìnbó ni o ọ̀n gbogbo ọmọ nàìjíríà ṣe báwo lẹ́sẹ̀ lè là kọjá orí àwọn ohun yà wọ́n lẹ́nu pé pẹ̀lú wàhálà tí ń ju àwọn ìjọba ìgbélé yìí lọ́rùn ẹ̀rẹ̀ lè sọfẹ́ wọ́n wá wò pé kí láwọn fẹ́ máa fọ́ ọmọ nàìjíríà wá sódà ṣe yí tinubu òun ló wá ń dọ́gbọ́n ṣe bíi pé lọ ń lọ káàkiri ní ìfìlẹ̀ tó lọ ń fi ṣe káàkiri bàbá kankan ò lè jáde sórí bí àwọn olóṣèlú yòókù kan wọ́n wò pé kí láwọn fẹ́ sọ pé àwọn yẹn náà wá ń dúró de pé kí bàbá fẹ́ sọ káwọn tó lè mọ̀ pé orí kanta fẹ́ máa kálukú àwọn wákàtí ṣùgbọ́n nígbà tí bàbá ẹ wo kò yí wọn mọ pàṣẹ àwọn òdò ni ọlọrun àti àwọn gbogbo wọn ẹ ṣe.
1: ẹ gbọ́ ṣé kò yí wa mọ́ lóòótọ́ ẹ̀lọ́ ẹ káàárọ̀ ó kọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
11: atọ́kùn ọ̀ṣíṣẹ́ o.
1: ẹ ṣeun.
11: àfojúmọ́.
1: ẹ ṣe.
11: olóyè sanni.
3: bàbá mi.
11: ẹ kú iṣẹ́ ìlú.
3: iṣẹ́ ìlú ni sọ.
11: àyìnbó bọ́ lárin wà látàpẹ́ta rẹ.
1: mr iná ẹ káàbọ̀.
11: ẹ ṣe ó jàre mo fẹ́ káwọn èèyàn kí ààrẹ jẹ́jẹ́ fún wa pé owó ọkọ̀ yóò dínwó. Àròjù lè ga.
3: Wọ́n ti yọ 15 naira lórí epo sàyẹn náà tó.
11: Ó dààmú ti gbọ́. Ó tún wá dọjọ́ àná. Ẹ tún wá ń sọ fún wa pé ilé ẹ̀kọ́ NFPC. A mọ̀.
3: Akẹ́kẹ̀ẹ́rúlà
11: lọ́dọ̀ tèmi. Ilé ẹ̀kọ́ NFPC mélòó ní gbẹ ní akẹ́kẹ̀ẹ́rúlà. Àwọn kan wọ̀nyí ọ̀rọ̀ ẹ̀tàn ni. Ṣé kò ṣe kó sí bàbá yìí lè tẹ̀lé ọ̀rọ̀ kásọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀? Bàbá yìí ó ń dójú tèmi o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o. Ó kù díẹ̀ káàtó. Àkóso ìjọba ọdún mẹ́ta. Sára ni àwọn mẹ̀kúnnù bíi eléyìí. Ẹ ti máa sọ pé ètò ìpawó wọlé yìí ó ti gbéra gọ́gọ́. Ìyá ti ń jẹrà àlù. Lọ́múra ti o. Ọjọ́bọ̀ lolúwa bí o.
1: Wọ́n ní èmi ń bọ̀ kankan. Hello. Ẹ ti wọlé orúkọ yín àti ti ẹ ti ń pè wá. Hello. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ ti wọlé o, ẹ káàárọ̀. Hello, ẹ ti wọlé o. Ẹ káàárọ̀. Ó kọ yín àti ti ẹ ti pè wá.
12: A ti pèpè náà tẹ́lẹ̀ bí òwò ẹni.
1: Mọ̀ bínú.
12: Olóyè Sani.
3: Bàbá.
12: Ẹ ní kúláìláì.
3: Ẹ ká mi sá.
12: Ẹni kúláìlá aláàjì
3: aláàjì bẹ́ẹ̀ àmísà àtẹ̀yìnà sà.
12: Ẹ wo mo kí ẹkú ilẹ̀ yìí.
3: Ilẹ̀ àgbè wa.
12: Kásáre mu wá ní kéékèèké. Sẹ́rí gbogbo ọmọ sọ láti jọ tí ìjọba pẹ̀lú orí ẹ̀tọ̀ náà gbé wá. Kò dẹ̀ sí nǹkan tó máa hẹ́ǹdì lé orí ẹ̀tọ̀ náà ni. Ẹ lọ wo structure wọn. Gbogbo àwọn tó bá ń sọ pé kíní kan because gẹ́gẹ́ bí mo ti gbàgbé orúkọ bọ́dà nìkan báyìí tó máa ń tán ọtí pè tán láìpẹ́.
3: Mr. Dọ́là hàn.
12: Wọ́n máa ń sọ pé àwọn kan máa ń pè lórí station míì.
3: Mr. Dọ́là hàn. Bẹ́ẹ̀
12: ni a máa ń gbọ̀. Táwọn míì máa sọ̀rọ̀ lórí station bíi bí ìgbà tó ṣe pé àìṣe sùúrù wa ó ní bàbá ẹ̀ fi ń ṣe nǹkan tó ń ṣe. Bọ̀tẹ̀ mi máa ń gbé sínú làákẹ́ ìpé a mọ nǹkan tó ń dánwò lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí tèmi ṣe máa ń sọ. Wọ́n mú tálákà lẹ́kọ̀ọ́ lówó nínú bàtí wọ́n gọ́và èkó. Sísẹ́mù yẹn náà wọ́n apply fún gbogbo wa Nàìjíríà yìí. Ṣùgbọ́n káwọn kékèké nínú ọ̀rọ̀ tẹ sọ, ọ̀rọ̀ ò sí ẹ̀lẹ̀. Ẹni tí gọ́vnà sọ pé gọ́vnà ṣe yìí sọ pé àwọn fẹ́ gbé committee dìde pé láti wádìí pé báwo ni kíní yẹn ṣe ń. Ṣẹ̀mọ̀ pé wọ́n rí pé kíní yẹn wà cloning ni. Pé kò straight. Àwọn tí wọ́n kó sọ̀hún wọ́n ní pé wọ́n ń fà wọn lóúnjẹ. Pé nígbà táwọn máa kúrò wọ́n dẹ̀ sọ fún wọn pé àwọn máa kúrò mẹ́ lé ní. Which means combine war kíní. Now, kẹ́kẹ́ wá gbèsè àwọn ti àwọn kọ́pà yìí sì gẹ́gẹ́ bí ìntí ẹ play pẹ̀lú àwọn òbí àti tí federal government ń sọ àti tí hope ìgbà náà tó ń sọ. Ṣé ẹni tẹ́tẹ́ ìgbà tí wọ́n ń play ọmọ Nàìjíríà tán fi wọ́n rí òṣèlú ṣe mọ́ ọmọ Nàìjíríà gangan náà wá sọ di ọmọ ayò tán jọ wọ́n ń play ara wa síra wa. A máa ń fi ẹ̀mí ọmọ ènìyàn làwọn fi ń ṣe ìlú. Ṣé kẹ́kẹ́ nu wọn ò sì bẹ̀rù ọlọ́run tí wọ́n sì bẹ̀rù àtúbọ̀ tán?
1: Tọ́ ẹ ṣeun.
12: Wọ́n ní pẹ́sidẹ́ǹtì kan tó sọ́jà orúkọ ẹ̀ pátá mi lórí ni tó sọ pé fẹ́ ṣe dáadáa ń jọ sí.
3: Múrí àbẹ̀wò.
12: Múrí tàlá. Ṣé bí nǹkan tó ṣe tún èrò tó ní lẹ́mìí àti lẹ́nu ìgbà tó ṣe wà ń bẹ̀ ṣé bò là ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ni? Àwọn náà sì fi tan kalẹ̀ kíkún rántí pé táwọn bá lọ ìtọ́ padà sọ nǹkan táwọn bá ṣe.
1: Náà
12: ọ̀rọ̀ gẹ́gẹ́ báwọn èèyàn ṣe wá ń sọ ẹ má bínú gẹ́gẹ́ báwọn èèyàn ṣe wá ń sọ ọ̀rọ̀ lórí epo. Scam ni. Tí kí làwọn lè ṣe tí sẹ́ǹsì àwọn èèyàn kan yóò fi turn back sọ́dọ̀ àwọn ní ọ̀rọ̀ epo wọn ẹ̀ lè gbé epo wálẹ̀ tó kọ́. Àwọn ọ̀rọ̀ míì ń bẹ táwa náà ń gbọ́ káàkiri pé tí bàbá ìbá ti lè padà wọlé ní second tenor kọ́lọ̀ ó ṣàánú àwa tálákà ni.
1: Àmì ẹ gbọ́ kọ́lọ̀ ń ṣàánú wa. Kí ni bá àwọn ọmọ Nàìjíríà lẹ́rù gangan náà? Olóyè
3: sẹ́yìn. Èyí tó wà ń lẹ́yìn tó dẹ́rù
1: bọ̀. Kí ló ń bá yín lẹ́rù kẹwí? Ẹrù kò sí ní wọ́n.
3: Ẹrù
1: sí lọ́kàn tèmi.
3: Àwòdà yìí nìyẹn. Mo sọ lẹ́kọ̀ọ́ ṣe yín náà ń ṣe.
1: Ẹ káàárọ̀. Ó kọ yín àti ibi tí
13: ẹ
3: ti ń pè. Ó kí bàbá wa
13: olóyè
1: sá
13: níbẹ̀. Kẹrin lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní àwọn ọmọ yìí kópa yẹn dà. Èmi rò pé àwọn òbí yẹn gan ṣe ni sèk. Ọjọ́ ó ti fi hàn yìí pé òótọ́ ni wọ́n sanwó nígbà tí ẹ ní àwọn kan ti dá owó yẹn padà fún wọn. ngba ti an se alement ye ni adama siga o ye ga je ki security personnel o wa laarin
3: se won ni won se be ni sir
13: e yo je evidence
3: se won ni won se be ni sir mo n bere ni se won ni won se be ni se ni won mo ni ebi n bere ni o
13: e ja du lori yen se lori o le kode sir
3: yes sir
13: baba yi olori kan ko rin o ni a wi fun won to awon na ogba o oro na to daru o awon na ogba o opolopo omo nigeria so fun wan ta yen ti en ti a fe dibo fun yi ki e se n to je loye pelu n ti awon ti wa leko ngba yen won won sa ku leko ngba to n se joba odun mejo leko ri e wa ebi te n bere bi pe mo bere nje ta ta na bi pe e dakun sa se baba ilu ni nigeria ni o lo ti wa ku gogo nigeria ta ku bayi so wa ni to ka wa ko ka wa ko wa sako o wa se nto wu
1: ese o
13: nda ye baba ngida ke baba ngida n listen ka mo eyan so ba an de ba baba ngida o pa wa le so je ologun ni yen o so ologun ni eleyi ni ti o ti e wa listen ti oro awa me kunu rara
1: ese o ese
13: o wa se ni si o ni laarin osu kan e ti ti o dawo yo a mo won ma le ko ni le ni ni ile e ban ntd ni kipa price eh ri ko se ilu ni yen
1: ese o
13: gaga bi an to ti soro la kaye
1: ese o
13: ka fe ti tun fa omo oju omo nigeria mo ra kan le ko tu o tu wa lara
1: baba de o
13: ku ku fe ko le be o ti mo wa lara ka ma ra be
1: ese o won tin se o
13: ni ma se jo kan jo kan
1: ile to
13: lo olorun gwa adu omo mekunu
1: ami ese o
13: ile ti en to ba de ti to ba ko ti si ge mekunu
1: ile ti to lo e mo binu ile to lo sugbon e je mu eleyi atejise eleyi lori Facebook dada babatunde won ni pe eh bi ilu ti ri awon kan si se omo eni ise di bebere won wa ni pe ka ma gbagbe pe lagbaja ti ko ni kan won ni pe oju re aja ko ye mi kini o tumo si e wo ni iseju aya e lo ko yan ati bi ti e tin pe
14: won ese janu se ri awon to nje ni ti madaru na nu a ma je nti madaru won mo ra won so ye yin
1: Ebi
14: so mo ni agbara Ọlọrun wo gba wa lowo o.
1: Amen.
14: Ọlọrun wo gba wa.
1: Ise o. Amen.
14: Karawo ta wo. Nigeria o da.
1: Amen. Nigeria da. Ara tejise Adekunle Ojo Christiana won ni akuse takotakun leye san ni e ba ndagbere fa awon eyan ka mo re le.
3: E se te ba wa se te ni eyin eyan lagbara Ọlọrun jo aye e pade ko mi. E se o so Nigeria ni ba je o.
1: Amen.
3: E ba de gba bi won te gba PVC. E lo gba o ti le o se kan lo fi ma wa nta o e te gba o ke ju sapo yi.
1: Emi na din satenu mo pe e da kan omo Nigeria e mo kan je ka joko tetere. E je re igba card dibo wa. Ajo ANEC won ti bere si ni pin le ni aromodo mo ye oniru ari atejise teyin na lori ojo opo Facebook. E wo e da kan mu wa ni ojo aje eleyi lose tutun mi. Titi gba na o ko temi o yi pada o temi tope. Akin ko le ni so pe e wo Nigeria o da yo du gbogbo kan si o dabo.

láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa

Ẹ̀ka san àsìkò iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé lọmọ fún yín lọ́sàn-án tòní láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM eléyìí ti ẹ̀kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọlé Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyèdèlò níròyìn ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kéde àdínkù owó epo fọ́gbọ̀n ọjọ́, èyí tó sì ti wá fa ìkànnínú àti ọ̀pọ̀ ọ̀rọ̀ àlùfáàṣá. Àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà INEC ni a ti bẹ̀rẹ̀ sí tẹ pẹpẹ àkọọ́lẹ̀ àwọn olùdìbò, tí wọ́n sì bẹ̀rẹ̀ ètò pínpín káàdì ìdìbò alálòpẹ́ fún àwọn ọmọ Nàìjíríà. Ọkọ̀ àti àwọn tó ní ṣe pẹ̀lú ilé ìtajà ló di tí àwọn kan bẹ̀rẹ̀ sí ní ṣe ìwakọ̀ tó sí bí àwọn ìgbésẹ̀ lásìkò ti ń bẹ̀rẹ̀ nílẹ̀ South Africa. Àwọn òṣìṣẹ́ elétò ààbò kan nílẹ̀ Amẹ́ríkà níní yìnbọn fún arákùnrin kan lásìkò tí wọ́n pe wọ́n ṣe ètò alágbára tó ní ṣe pẹ̀lú àwọn arìnrìn àjò nílẹ̀ New York. Nínú ìròyìn eré ìdárayá, àjọ tó ń rí sí ọ̀rọ̀ awuyewuye nínú eré ìdárayá ìyàn ilé ẹjọ́ náà CAS òní á ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ẹjọ́ kò tẹ́milọ́rùn tílẹ̀ ẹsẹ̀ nìgápè lórí bí wọ́n ti gba ìfẹ̀ yẹ ilẹ̀ adúláwọ̀ lọ́wọ́ wọn. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Olórí àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ ọmọ ológun ojú òfurufú ilẹ̀ Nàìjíríà Air Marshal Sunday Aneke òun ló ti rawọ́ rasẹ̀ tó sì ti ń bẹ̀bẹ̀ fún sùúrù látọ̀dọ̀ àwọn ọmọ ológun ojú òfurufú ilẹ̀ yìí tí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rìn kẹnẹ̀wẹ́ lórí ohun tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ ojú òfurufú ATR-42-931 eléyìí tó ṣẹlẹ̀ ní agbègbè Gbọ́kọ̀dá ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ní ìpínlẹ̀ Ondo níbi tí ó ti gbẹ̀mí àwọn èèyàn tó ń lọ bí 25 níye. Aneke lánàá tó léwájú àwọn ikọ̀ ọmọ ológun ojú òfurufú láti lọ ṣe mímọ ṣàwárí àti gbígba àwọn èèyàn wọ̀nyí padà lágbègbè tọ́rọ̀ náà kàn bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ti ṣe mú ìgbésẹ̀ àwọn ìrìnmọ̀ jẹ́mìsọ jẹ jáde látàrí àti mọ bí nǹkan ṣe ń lọ ní agbègbè tí ìgbẹ́ ìṣẹ̀lẹ̀ náà ti gbé ṣẹlẹ̀. Ó rawọ́ rasẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe sùúrù pẹ̀lú iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí nínú ìgbésẹ̀ ilé tí wọ́n ń ṣe láti rí pé wọ́n ṣàwárí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ọkọ̀ òfurufú náà. Wọ́n pe ọkọ̀ òfurufú ọ̀hún ni a pe ló já lulẹ̀ ní nǹkan ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀sẹ̀ yìí ní agbègbè tọ́rọ̀ kan níbi tí wọ́n pe wọn ò sì tí láǹfààní láti lè ríbi mú jáde lágbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti láǹfààní àti wáyé eléyìí ti ń ṣe inú ìra alágbára. Nú àtẹ̀jáde tó wá látọ̀ alákòóso ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ iléeṣẹ́ ọmọ ológun ojú òfurufú ní olú iléeṣẹ́ wọn ìyọ̀n ọ̀nà air commodore Eyimene Jodame Aneke sọ̀rọ̀ ìdánilójú sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí àwọn tọ́rọ̀ kan àti àwọn aráàlú wípé iléeṣẹ́ náà yóò ti ọwọ́ iwájú pẹ̀lú ìlànà akọ́ṣẹmọṣẹ́ láti lè rí pé wọ́n ṣàwárí àti ìwádìí ohun tó ṣẹlẹ̀ yìí. Àjọ tí ń ṣètò ìdìbò olómìnira lẹ́wà INEC ó ní wọ́n ti bẹ̀rẹ̀ títẹ́ pẹpẹ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn olùdìbò àti pínpín káàdì ìdìbò alálòpẹ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìgbáradì sí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 bó ṣe ń láǹfààní àti ti ọwọ́ iwájú. Nínú àtẹ̀jáde látọwọ́ ẹni tí í ṣe alákòóso fọ́rọ̀ iléeṣẹ́ ọ̀hún ẹ̀ka ti ìpínlẹ̀ Plateau Ọ̀jọ̀gbọ́n Sam Ego nínú tó fi lílẹ̀ fáwọn oníròyìn ní ìlú Jos lánàá òde yìí, àjọ náà jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ yìí ló wà pẹ̀lú ìlànà à ń tẹ̀lé pẹ̀lú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ní ṣe pẹ̀lú ti ètò ìdìbò tọdún 2026 abala 19 ẹsẹ̀ ìkíní rẹ̀ níbi tán ti ṣe àgbékalẹ̀ rẹ̀ wípé wọ́n gbọ́dọ̀ tẹ pẹpẹ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn olùdìbò ní bó ṣe kú 90 ọjọ́ sí ọjọ́ ìdìbò ọ̀hún. Wọ́n pe gbèdéke ọjọ́ méje yìí wọ́n ní pé wọ́n ti láǹfààní àti ètò tí yóò wáyé fọ́jọ́ méje yìí ní pé ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó ní ṣe pẹ̀lú ọjọ́ tòní tí ó sì lọ títí di ọjọ́ 15 oṣù kẹwàá èyí tí ó mú kíkálukú kó láǹfààní láti lọ ṣe àwárí àti mọ gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn ìbéèrè wọn èyí tí wọn yóò sì fi ọ̀rọ̀ ránṣẹ́ padà láti mọ bóyá tẹ̀wọ̀n lọ́rùn àbí ò tẹ̀wọ̀n lọ́rùn tí wọn yóò sì tún láǹfààní àti tẹ̀wọ̀ gba ìwé káàdì ìdìbò alálòpẹ́ wọn kó tó di oṣù
eleyi ti won ma seto idibo won ni ipinle plateau ati sokoto awon ti se alakoso foro ile ise na ni awon ipinle won ye oni ati kede pe gbogbo eto to ni se pelu oro ye oni ati bere re ti eto imi ma gba card idibo alalope ti o si lanfani ati tewo waju ni office ajo INEC ni gbogbo awon ijoba ibile ti o kan ko wa won Igba keje are tele lorilede Nigeria Atiku Abubakar iko obedient movement to fi me gbe oselu Nigeria Democratic Congress NDC ati iko ton risi oro ipolongo fun eto are fun ti se gomina ipinle Oyo Onimoro Seyi Makinde oni won ti ko irunba ba ijoba apapo fun ati mu adinku de ba eto pentiro fun ogbon ojo nigba ton sakawe isele ohun gege bi ohun ti pe ko to ati abi ohun ti won se latari ati soro to selu ijoba apapo ni o kede oro yi lana pe le po NNPCL oni ape yo lanfani ati bere sin ma ta epo fun awon eyan eleyi ti ape owo re yo si ma lanfani ati ma dinku fun odidi ogbon ojo le se are salaye pe igbese yi on lo wa lati lo ni atileyin are Bola Ahmed Tinubu sugbon ti ape won ni ko ni se pelu idapada owo iranwo ori epo eleyi ti ape on fe nu ebodo lo sukarun ojo kokande ni ogbon odun 2023 eke bi awon to ni se ati awon ojini nipa eto oro agbara nile yi se so oni won kan minu ti opo awon eyan si bere si na so orisirisi oro pelu bi ti awon kan tin tewo gba wi pe yi o tile mu iderun die wa ba awon omo orilede Nigeria nigba ti awon mi si lagu ekilo pe isele yi oni ape o le se akoba awon akude kokan papa julo bo se n foju jo bi owo iranwo eleyi ti pe won ni sugbon ijoba o ti se akoyawo lori akunrere alaye ni ori oro na Ninu iroyin ile okere ko den ni oko bi merin le ni ogun eleyi ti dana sun ti awon ile itaja won are eleyi ti pe on be ni le South Africa won ni awon mo ile na ti yawo ti se ti bes ni ko orisirisi awon oja ti eru tun be ninu awon ile itaja yi bi awon igbese iwode kan tun ni se pelu itako awon arinrin ajo eleyi ti pe o bere si ni da yanpon yan ni sile lawon ilu meji ototo gege bi awon agbofunro be ti se agbe kale re Isele ainisimi yi ati pakaleke eleyi ti o sele ni nkan owuro ni agbegbe Soweto oni ape o ti bere si ni fa ikanminu ni enu ibode ti Johannesburg nibi to je o agbegbe ti awon eyan po si ju ni orilede ohun ati agbegbe Durban nibi ti opo awon eyan na si lanfani ati wa lasiko ta waye isele idaluru ohun lo waye bi awon eyan ti se nkanminu lori idajo ile ejo kan eyi ti ape yo fi aye gba awon arinrin ajo eleyi ti ti gunle si orilede ohun ni ona ito lati gba ati ko iwe fun ibi ti an le farapamo si fun igba die ape aka ton ri soro ilegbe ohun selaye pe ilana ti n lo lasiko ta waye oni ori gege bi ohun ti ape won ni o fe mo burami fun awon to je omo orilede ohun si awon kan sire gege bi idunkoko ati idaluru lawon bibi kokan gege bi isele na ati eto ase eleyi ti agbe kale Omo ẹgbẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìrìn àjò àti ìmúṣẹ òfin rírìn àjò nílẹ̀ Amẹ́ríkà àti àmọ̀ sí HICE wọ́n ní àti yìnbọn pa ọkùnrin kan ní agbègbè Bronx nílùú New York lásìkò ìgbésẹ̀ kan eléyìí tó wà láti mú àwọn arìnrìn àjò ẹ̀ka tó ní sí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè Amẹ́ríkà fìdí rẹ̀ múlẹ̀ pé òṣìṣẹ́ náà yìnbọn nígbà tó ń gbìyànjú láti mú ọkùnrin kan tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ààrẹ tí kò ní ìwé àṣẹ láti gbé ní orílẹ̀-èdè ọ̀hún tó sì ní àkọsílẹ̀ ìwà ọ̀daràn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ Olórí ìjọba ìlú New York Zoran Mandami òun ló ṣàlàyé pé ìròyìn àkọ́kọ́ fi hàn pé àwọn òṣìṣẹ́ náà òun ni wọ́n yí ọkùnrin náà àti ọmọ ọdún márùn-ún kan tó wà pẹ̀lú rẹ̀ ká nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lánàá kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí ní ọ̀pọ̀ ìgbà wọ́n ṣàfikún rẹ̀ pé ọmọ náà ó ní kò farapa rárá ní ara nígbà tí wọ́n sì gbé ọkùnrin tó farapa náà lọ sí ilé ìwòsàn kan gómìnà ìpínlẹ̀ New York Kati Oko òun náà fi ìbínú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì ké sí àwọn aláṣẹ láti ṣe àgbéjáde ìfọ́nrán tó wà láti inú kámẹ́rà ara àwọn òṣìṣẹ́ elétò ààbò ọ̀hún Mandani sọ pé òun yóò bẹ̀rẹ̀ ààrẹ Donald Trump
pe ki o fopin si awon ise hais ni ilu na be awon olufe onu na nibi isele na n bere fun idaju ododo ti won se pe awon ise hais lati kuro lawon agbegbe won eka borilede america salaye pe okunrin na ti won ko ti soruko re wa lati le dominican republic to si ti ni ejo ese tele lati opo igba ti won ti mu eka na tun salaye pe o ni ibasepo pelu egbe odaran kan ti won pe ni trinatorius ewe are trump oni ope ko ti so nkohun nipa isele to ni se pelu yiyin ban yi akowe eka ito aborilede america pe text won lo ti salaye pe iku ti won fe fi pa Nidal Hazan dokita olopolo tele ninu egbe omogun america eni to pa omogun metala ni odun 2009 oni won ma gbe jade lori internet ki won ki gbogbo eniyan le wo bi isele na yo se lo ijoba ile america kede ni ibere ose yi pe are Donald Trump won le tun fowo si aba pe ki won fi ibon pa Zan eyi yo je igba akoko ti america yo se ijiya iku fun omogun re lati bi 100 odun o le seyin exet ye lo so ninu ifọrọwanilẹnuwo kan lori ile ise amohunmaworan real america's voice pe ojo keta osu kejila ọdun 2026 ni won seto lati se eto ijiya iku naa ni ibudo ọmọ ogun fort hood ni ipinlẹ texas osise kan ni eka abo naa tun fidi re mulẹ pe fun awọn oniroyin pe won maa gbe isele naa jade lori oju opo ayelujara internet ni asiko tun sele síbẹ̀ àwọn òjìnì nínú òfin ṣàlàyé pé ètò náà wọn ló lè rú àwọn ìbéèrè pàtàkì nípa òfin tó sì ṣeéṣe kí ó dojúkọ àwọn àdojúkọ òfin mìíràn ní ilé ẹjọ́ àbá láti gbé ìjìyà ikú náà jáde lórí íńtánẹ́ẹ̀tì fa ìkánminú láti ọ̀dọ̀ sẹ́nétọ̀ ẹgbẹ́ ti democrat kan chris murphy ẹni tó pè é ní ohun tó burú jáì tí àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ òfin tó ṣàlàyé pé azan kò tí ì parí gbogbo ẹjọ́ kò tẹ́milọ́rùn rẹ̀ lórí ẹ̀sùn náà èyí tó lè fa ìdádúró fún ìjìyà eléètò ní ṣe pẹ̀lú ikú ọ̀hún ṣùgbọ́n alozon lusford ọkan lára àwọn ọmọ ológun kékeré nínú ẹgbẹ́ ọmọ ogun america ẹni tó ye ìkọlù ọdún 2009 náà lẹ́yìn tí wọ́n yìnbọn fún ní ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ti ṣe àtìlẹyìn fún ìjìyà ọ̀hún láti pa azan tó sì ṣàlàyé pé kí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kàn àti àwọn ẹbí wọn kí wọ́n ní àǹfààní láti wà níbi tí ìjìyà náà yóò ti gbéṣẹ̀ kí wọ́n sì fojú wọn rí nínú ìròyìn eré ìdárayá ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí ọ̀rọ̀ eré ìdárayá tí a mọ̀ sí CAS ló ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ kò tẹ́milọ́rùn tí ilẹ̀ sẹ̀nẹ̀gá pè tako ìpinnu láti gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì fẹ́ fi fún ilẹ̀ morocco ẹjọ́ náà tẹ̀lé ìpinnu àjọ tó ń lé sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ láti fagilé ìjáwé olúborí sẹ̀nẹ̀gá tí wọ́n sì kéde morocco gẹ́gẹ́ bí olúborí pẹ̀lú àmì ayò mẹ́ta sí odò nítorí ẹ̀sùn pé sẹ̀nẹ̀gá rú àwọn òfin ìdíje náà ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀ lánàá ní lausanne orílẹ̀-èdè switzerland tó sì gba àwọn tó wákàtí márùn-ún ó lé nínú ìgbẹ́jọ́ alátìlẹ́kùnmọ́ríṣe tí wọ́n ṣe fún gbogbo ènìyàn sẹ̀nẹ̀gá ti kọ́kọ́ borí nínú ìdíje àṣekágbá náà lẹ́yìn tí paraguay ẹ̀mí àwọn ní àkókò tí ìfagagbága náà ń tẹnu bodò lọ lẹ́yìn náà ni wọ́n fún morocco ní àǹfààní pẹ́nàrìtì kan eléyìí tó fa ìkánminú láàrin àwọn olùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣùgbọ́n tí brahim díaz kò lè láǹfààní àti mi àwọn lásìkò ọ̀hún àwọn òṣìṣẹ́ CAS ṣàlàyé pé gbígbẹ́jọ́ náà lè tẹ̀síwájú fún ọ̀pọ̀ ọjọ́ tàbí ọ̀sẹ̀ nígbà tí ààrẹ fún àjọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilẹ̀ sẹ̀nẹ̀gà abdullahi so tó ṣàlàyé pé òun nírètí pé òfin eré ìdárayá yóò láǹfààní láti jáwé olúborí ìpinnu ilé ẹjọ́ náà ọ̀nìyàn pé yóò láǹfààní àti ṣe àgbékalẹ̀ pinnu orílẹ̀-èdè eléyìí tí yóò ní ẹ̀tọ́ láti jẹ orílẹ̀-èdè tó dúró borí nínú ìdíje ilẹ̀ adúláwọ̀ náà lọ́dún tó kọjá. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ lẹ jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti mọ fún yín pé tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ Yatiku Abubakar ikọ̀ Obedient Movement ẹgbẹ́ òṣèlú NDC àti àwọn ikọ̀ tí ń ṣe kò kárí ètò ìpolongo ààrẹ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé wọn ni wọ́n ti kọ àbá ìjọba àpapọ̀ láti mú àdínkù débà owó epo bẹtiró fún ọgbọ̀n ọjọ́ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ wọn láti rí pé wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún òní pé kò kojú òṣùwọ̀n tó tàbí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC ti bẹ̀rẹ̀ pẹpẹ àkọọ́lẹ̀ àwọn olùdìbò jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà
pẹ̀lú pínpín káàdì ìdìbò alálòpẹ́ gẹ́gẹ́ bí ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 bó ṣe ń kanlẹ̀kùn. Bẹ́ẹ̀ kò dín ní ọkọ̀ 24 tí wọ́n dáná sun pẹ̀lú ilé ìtajà àwọn tó jẹ́ ààrẹ nílẹ̀ South Africa. Eléyìí tí wọ́n pín wọn ní ayabo tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọjà àti àwọn ẹrù tí ń bẹ nínú rẹ̀ bí àwọn ìwọ́de alágbára kan ṣe ń tẹ ọwọ́ iwájú ní àwọn ìlú méjì tó jẹ gbajúgbajà nílẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn agbófinró ṣe sọ. Akọ̀wé elétò ààbò nílẹ̀ Amẹ́ríkà Pete Hegs ló ti ṣàlàyé pé ètò ìgbẹ̀mí lẹ́nu ẹni tó ti gbà kan rí jẹ́ onímọ̀ nípa ètò ọ̀rọ̀ ọpọlọ nílé iṣẹ́ ọmọlógún ilẹ̀ Amẹ́ríkà ní Dan Lazan. Ẹni tó gba ẹ̀mí àwọn ọmọlógún 13 ní agbègbè Fort Hood ní ọdún 2009. Òní wọ́n pín wọ́n láǹfààní àti tẹ pẹpẹ rẹ̀ sójú òpó ayélujára nígbà tí wọ́n láǹfààní àti máa kéde rẹ̀ wípé ọ̀rọ̀ náà ni a sọ lọ́sẹ̀ tá a wà yìí gẹ́gẹ́ bí ààrẹ Donald Trump ṣe bọwọ́ lu ìgbésẹ̀ náà àti ìtẹ̀lé ọ̀rọ̀ ọ̀hún bí wọ́n pe arákùnrin Azan yóò ṣe máa dojúkọ àwọn ọmọlógún tí yóò máa dáná ìbọn yá. Eléyìí tí wọ́n pín wọ́n ní yóò sì jẹ́ ìgbà àkọ́kọ́ ti ilẹ̀ Amẹ́ríkà yóò máa ṣe irú ìgbésẹ̀ yìí láti bí 100 ọdún ò lè sẹ́yìn. Nínú ìròyìn eré ìdárayá láti mọ́ fún yín pé ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye tó sì yọ nínú èrò ìròyìn eré ìdárayá yàn sí AS ó ní pé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ilẹ̀ Senegal èléyìí tí ṣe ẹjọ́ kò tẹ́milọ́rùn tí wọ́n pe ta ko àjọ tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù eré ìdárayá nílẹ̀ Nàìjíríà eléyìí tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti ṣe gba ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ lọ́wọ́ wọn fún ilẹ̀ Morocco. Ìpẹ́jọ́ kò tẹ́milọ́rùn náà ló sì wáyé bí àjọ CAF bí wọ́n ṣe gbé ẹjọ́ kalẹ̀ láti já ìfẹ̀yẹ̀ náà gbà lọ́wọ́ ilẹ̀ Senegal tí wọ́n sì gbé fún ilẹ̀ Morocco pẹ̀lú àmì ayò 3 sódò eléyìí tí wọ́n fi bù wọ́n látàrí pé ilẹ̀ Senegal ó tàpá sí àwọn àṣẹ àti òfin eléyìí tó ní ṣe pẹ̀lú eré ìdárayá ọ̀hún. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní tèmi tọpẹ akínkùólẹ̀ olóṣè àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti wells radio 893 nígbà tẹ́lẹ̀ fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára facebook wa pẹ̀lú àti wells radio 893 fm fanpage bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com tàbí kẹ́pẹ́ tó ń ti àtẹ̀jíṣẹ́ sí ojú òpó whatsapp yàrá ìkóró ìjọ ìkànnì lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ ilé ìtọ́ba ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè lómùròyìn náà wá sí ti gbọ̀nyín ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm. Ọlọ́run yóò bùkún fún yín, a kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ o.

0: imura ati nipa imototo e de mo wi pe oro imototo o ma se pataki nipa ilera wa nitori pe ti a o ba mo imototo se o le fa ki arun tabi aisan ti a o ti ero ko wo inu ile ninu igbeyawo imura wa se pataki nitori pe ari awon okunrin to je wi pe ti won ba ti wo obirin ni okan bayi ti obirin na ba dun wo a ma fa won mora bakan na lo obirin na bo se wa ni liki na lo wa ni gbanda bo se wa lodo obirin na lo wa ni ipa okunrin ohun ti mo si mo ni wi pe ohun atoka ti akoko eyi ti a npe ni identity oni imura wa bawo ni a se mura se imura wa se o ti eye nitori pe ari awon elomiran to je pe won o le toka si pe eyan awon ni eni yi nitori imura won o lo wa fa mo so rara konrin kan to so oro ni soju mi pe gbogbo bi ohun se ngbiyanju wi pe ki iyawo ohun ko ti ki odun wo nitori pe ni tooto ni igba ti won pade ara won ti won fe ara won ko to di pe won fe ra won oni pe a ma mura daada imura ije ikan lara won kan ti o fa okan ohun si odo arabirin yi sugbon ni kete to di pe won ti wa di loko laya ohun wa ri wi pe awon opolopo yipada kan ti ko dumo ohun ninu o bere si ni sele nipa arabirin yi ni bi ka wa ninu le karo aso mora karo so maya ki gbogbo agbegbe ko ma dun wo gege bi o ti to ati bo ti ye to si je wi pe ni opolopo gba o je nkan ti ko dumo ohun ninu nitori ni die yi o ni a fi fe soro ni ori bi a se mura nje imura wa so le fa awon eyan mora kan pe wa kan fun wa ni anfani tabi ko ti e le awon eyan si eyin ni odo wa idi niyan ti a fi ma soro ni ori akori yi mo fe je ki agbadani ko ba mi so oro lori imura nje imura eyan nje o ni ipa kankan to ti e nse ninu igbeyawo
1: ase awon yoruba bo won ni irinisi ni soni lojo ni se ni lojo imura si eyan a ma nipa ninu aye eyan a ma mu eyan lo si awon agbegbe mi to je pe ti ba nse nipa imura e o le ma le debe then mo fe ka to mo bi pe imura ka to bere igbeyawo lo ye ka ti bere si ni soro nipa imura tori igbe ninu igbeyawo la nsoro npa e imura je gboogi ninu igbeyawo laarin loko ati laya ese
0: imura je gboogi laarin loko ati laya agbadani e so wi pe lati igba ta ti bere irin ajo ife ni igba ta wa ni oju ona on lo ye ki ati ma so awon asoye kan nipa imura a ma ri wi pe opolopo obirin oni awon aso kan to je pe won a ma wo ni igba ti won o ti ni oko nile sugbon ni igba ti won ba ti di eni ti won ni oko tabi ton ni aya nile iyipada le wa nipa imura won nitori pe ohun ti arabirin yen ni fe si lati ma wo ni igba to wa ni omidan eni to fe ni oko si ile tabi arabirin gan to ri arakunrin yen o le ma nife si awon nkan ti o nse iyen ni pe ni igba ton ti jo rin ni ona yen na onu a ma ti ma ma sakiyesi wipe kilode to fi wo iru aso bayi emi o nife si tabi ki omobirin so wipe eleyi ni mo fe ma wo ki okunrin si so wipe ni tohun o ohun o nife si iyen ni pe lati oju ona lo ye ki won ti ma se akiyesi imura won nitori wipe imura se pataki ni igba ti arabirin ba mu ara ni ona ti ko te oko e ni orun eleyi ko le je ki alafia ko wa ninu igbeyawo ati ri awon okunrin to je pe won fe je ki iyawo won kon ma ro dede kon ma kan dudu ni gbogbo igba te ba ti pade won ke ma bi won lere wi pe se inawo kan wa ni bi kan ni sugbon awon kan si wa to je pe won o ti e ni fe wi pe ki eyan ma di ra bi eni pe o nse inawo iyen ni pe ni igba te ba ti jo wa ni ona oni o se pataki ibere ti mo tu fe bere ni wi pe nje imura wa nje o ni nkan kan se pelu bi opolo wa se nsise ati pe bi ara wa gan se pe si our mental health and our well-being does our dressing have anything to do with it se imura wa ti e ni nkan kan se pelu e nitori pe e ma binu nitori ibere yi nitori pe te ba pade elomi gan ni oju ona o se okunrin ni o se obirin e ma koko wo wi ke se ki se wi pe nkan mi sele si eni ni iri te ma ri won e ma wo e tu wo latokede leyin pe eni ti mo nwo yi nje o da pe sa nitori ohun ti won wo a de ri wi pe gbogbo awon nkan tawon eyan gan ti won o kin le wo jade ni atijo o ni opolopo won o jade loni papa julo awon obirin te ba pade omobirin mi ni igba mi ni igboro awon awotele ti o je pe a ma wo sisale aso ka to wo aso omobirin mi awo wa si ita gbangba de bi pe ni igba ti e ba bere si ni soro nipa imura won o ti e ni fi oju oju to da wo iru eyan ti o n soro yen
1: mo fe ka wo oro yi o pin si meji now aso wiwo ninu igbeyawo lan soro npa ilu ni tori pe ta ba wo pe aso wiwo ngba mi a ma je open sipa meji elomi a ma wo to je pe to o wo a ma fi o ni nkan lokan to fe fi se nipa aso to wo elomi a de ma wo so tori pe gege bi omo luabi bo se ko wo so niyan da ibere te wa bere pe nje imura a ma ni se pelu opolo eyan abi boya nti mo fe ka mo ni wipe imura si jegboogi to ma mu ayo ba eyan nigba gbogbo loso nigba te mi ma jade aso ti mo wo imu ti mun ti mo pe nkan ti ma wo ni tori mo ri pe orun po so mo wa wo pe aso o mu le wo to le je ki ti o ni je ki ma lagun fun
0: po
1: ju
0: ti o je ko ru yen po
1: ti o ni je ko ru po lara mi mo de mo aso ti mo fe wo mura wo mo de ri pe ngba ti mo wo mo ri pe o mu ayo wa sokan mi o je ki awon nkan to ye ki n le se mo de mo le se bo se ye ki n se lai n se pe boya mo ni nkan kan lokan ti mo fi wo aso yen bi ko se wi pe lati fi rin bi omo oluabi so ninu igbeyawo aso wiwo na ma n sise nipa mental health igbeyawo yen o ni se bi mo se wa mi o laso odun iyawo mi mo problem ta ma ni pe elomi ma ni awon aso ya aso odun mi o laso odun ti n ba ran aso loni ko se yen to koje mi awo ti n ba ran aso tuntun kankan loni
0: to de ni salaso tuntun
1: baba n ba ran aso ko to iyawo mi a ma bi mi mo ni e mo bi ti mo ti mo ti ko kini egbon mi kan wa ti mo ri nigba ti mo wa kekere o wa o ma o wa boarding to n ba ti de lati boarding school awon cousin mi emi ma lo sere lodo won ma ri pe bi arakunrin se ma mura imura se gbogbo nkan ni gin bayi
0: toni
1: to ba ma fe second le bayi toni to o wa wu mi igbe aye be si ni wu emi na pa opokunrin leleyi bebi na se bere si ni se bo se nse niyan bo se nsa aso e bo se nlo aso e bo se nse we wo aso ni ani kiko e ani lati ko ngba ni tori ko nse gbogbo wa lajo wa lati bi kan na bebi na se ma wo so mo ko latodo awon kan ni o so ta ba wa wo nu igbeyawo yen so ta ba ri boya o ku die sodo okunrin abo ku die sodo obirin ani lati ko ara wa ni e je ki n so nkan fun yin ijo kan mo fe jade arabirin mania aso ti mo wo yin ohun o like e mi rara mo fe fa ira nkan be yen mo fe sa ira nkan mi o ni pe ki n pada pe se mo wi pe ijo yen mo ko e kokan o ni aso ti mo fe wo yi ohun o fe rin o je ko ye mi ṣugbọn nigba ninu okan temi mo pe a se bi mo fe sare lo ra nkan ni ko nse ode ni mo lo ki sare ra nkan ki nde ni nje je mo ko nigba ti mo de supermarket yin ti mo fe ra nkan mo ba pade ikan ninu awon ana mi omo ikan ninu awon ana mi so ana mi wa ri mi wa nki mi o ni ah Mr. Daniel e ku o yo mo mi no ko won o mind aso ti mo wo ṣugbọn omo e obirin yen ohun ti mo mi daada nigba kan o de ti pe ta rira gbe o de ma ri pe mo se ma mura pe o yato nijo yen nje yemo pa omo obirin o kini iye wa lo ba pe o mo eni ni o lo mo oni ko se bi mo se ma wo so ni
0: nibi be na
1: nibi be o so fun yen ki se ku lo sele iyen ba so fun pe rara o mo sare jade wa ara nkan ni se ni je je mo pe ese mi kole njo yen mo dele mo tun afara mo ni ah lato ni lo ijo ti n ba ti n jade to ba ti nife si ru aso ti mo wo yen iru aso to ba fe ki n wo ni ma ma wo tori n ti mo ri loni mi o fe ran se ri pe
0: se de mo yi pe tori pe ni yen so ti ta ni opolopo gba lo je yi pe ti elomi ba pade eyan bo se mura o le ma ni anfani ru tomo yen ni to so fun yin a kan ma ro nu oko eni
1: this cannot be Mr. Daniel this is not Mr. Daniel that I know tori mo kan workshop kekere kan I didn't mo kan sa jade njo yen o ni ra o ni ki so ni Mr. Daniel to mo re iye wa so pe rara ohun na ni wa le mi na ni jeje mo pe still na mo obirin mo kan ra bo lowo bayi toro ma o ma hug mi ngba mi ma ndi mo bo se di mo wo so e ni so ati join mo ti ko pe mo tun ti ko eko mo bi ati wo so
0: iyen ni wi pe ni opolopo gba ba se wo so o se pataki mo so le kan mo ni pe elomi to ba ri eyan to mo ati bi ohun se wa boye ohun ati awon ore enu ojo duro to si ri eyan to mo daada to ye ko ki daada nitori be ni se yen se mura ko nigba miran o le ma fe ki eniyan tabi ko kan ki eniyan bi ajeji e ma ri elomi iye ohun ati ye lo nlo o de ye ko fi iye han fun eni to wa pe se o ti ri momo mi ni won wa legbe mi yo a si dake ko ni so fun awon ore wi pe momo ohun ni nitori pe bo se mura gan ko dumo fun rara re ninu lati fi won han fun awon ore be na lo se ma nri ninu igbeyawo be lo se ma nri ngba ti obirin ba mura to wegele to woso bi omo luabi to a je pe ni igba to ma ko oko re ni ona imura re bo se ri o le je ki ara eniyan koko ti o lati le fi han awon eyan wipe ololufe mi lele iyen ni o fi se pataki wipe ninu igbeyawo agbudu oko bi a se nse kini bi a se mura bi omo luabi to je wipe a ma le fi awon eyan han nje mo wipe ki se obirin iyawo abi oko nikan ni imura won se pataki nje mo wipe imura awon omo wa gan se pataki
1: beeni o se pataki ninu igbeyawo tori imura yen lo n fi han iru ile tomo yen ti jade a ma fi han iru
0: awon
1: obi ese iru awon obi ti omo yen ni so te ba ri omo e ma le so pe iru awon obi to je ni te ba ri oko abi aya e ma ni no wonder iru omo to jade lati nu won
0: iyen ni pe bi a se n so oro yi se mo yi pe asiko ta ti e wa waye asiko odun asiko ayeye orisirisi o la wa yi ni opolopo gba te ba ri obirin mi tabi okunrin mi gan won a mura daada won a wo aso to dun wo to je pe tawon eyan ba wo won a ni mo feran be se mura sugbon ni igba ton ba ma joju wo omo eyan go tun wo wipe se so da yin loju pe momo yin ni eni so da yin loju pe omo yin ni eni iyen ni pe ninu igbeyawo ba se mura o se pataki o je nkan ti agudo mu lokunkundun omo kan wa se holiday ni ile awon eyan kan omo yen wa je omo to je pe lati ile ibi to tin bo won ti ko awon aso eto wo to doti o ni apa abi to ma ko si awon ile ti ko ti wo o ti mu won o ti lo won o ti ko won si egbe kan ki lo fa nitori pe lati ibi to tin pa to ti wa won ti fi ko nje awa na nko awon omo wa te ba wonu yara awon omo mi bayi e ma ri aso ele ton fi bora ele ton fi we o ti e to aso onura e ma ri ti omo mi aju si ori busun gbogbo onule a ma run nitori pe kini a ko won bo ti to ati bo ti ye agbodo gbianju wi pe amu imura ni okukundun ni igba ta won mo wa fa fe jade o se omode ni won ni o won ti dagba na de ipele kan ni agbodo gege bi obi ka ma wo kini awon mo wa wo nitori pe ni igba ta won eyan ba ri awon mo wa nita awon ni won se itoka wi pe iru ile ti won ti jade wa ni ele mo so lo lekan
1: jeje mo wi pe mo ma awon eyan ma awon ibu ma ni ma get eran ni ba imura elomi ani owo mi lo mo ni aso mi lo mo ni ani to fa to fi woso ni in ti mo mo ni pe eyi ti o ba ni yen ko bi wa ti wo je ko to ba wo je ki wo funra je ki nu are dun aso to ba wo aso to ba wo ko nse fun eyan bo ba se mura ko nse fun bi ko se fun iyara ti e awon ibo ma pe ni self esteem ohun lo nso nipa iru eni to je to ba data
0: gbere
1: be ni so kon to soro kon to ma ti ri en gba mi kon to soro si e won a ronu le meji kon to be soro ton ba ko gbe eyan po ngba mi won ni ara esa iyen duro bayi tori ya imura to mu elomi a ma wo pe ah bawo lo mo yen sese si mi tori imura to mu ni ko so pe ko feran e oboye o momo bi o se mura yen lo nsoru eni to je so bi eyan se mura lo ma soru bi awon eyan se ma soro si enita ti ki se ninu igbeyawo gan
0: ohun ti agbada ni en so won so nkan kan won ni pe bi a ba se mura o ma so bi awon eyan a se soro si wa mo fe bere wi pe se imura ti anti se bi oko yin se fe niyan boda se imura ti yin se bi iyawo yin se fe niyan tori nje mo pe awon kan ton ba fe mura ton ba mura jade kuro nu le bayi bo yo ko lo so fun yawo yi pe mi feran aso be se so lekan mi feran aso te wo yi ta lo nwo mi abe mo pa awon kan ma nso be ta lo nwo mi ko se nton wo mi o da ko se nton wo e ni to wa nwo e lo so fun e ni sin pe aso to wo yi ohun o fe o de se nton lati se nkan pelu e
1: je npa yin lerin kan je mo pe ki to ma bo lori eto loni emi atarabirin mi asipo o pe mi o ni mo wa o lo o fe ri mi ki to de bi bayi o fe woru imura mi lo fi wa pe mo ni bo mo wa olohun ti fe sumo bi ti mo wa ko hun ba le mo o fe wo mi mo ani rara bo mo ti fe de ibi ti mo now o ma fe wo nje imura ti mo mu yi nje to hun o ba sin be ti
0: eyin se lo mi ba ri se
1: nje o ma
0: ninu wa dun sin
1: abi emi na ma nse be ma to ni gba mi o na ma wo so gba ma ni a ite wo iko da fodi eleyi ko nse pe gbogbo gba laso ta wo ti o da aso ta wo nje o da fun ode ta
0: lo iyen ni pe gbogbo ode lo ni aso ti e to je
1: be ni ko nse gbogbo ode ni kan ma ko sibu ba te ma wo ngba mi ode ni won te pe akan ra wo so casual ngba mi sugbon a je ko wa oke
0: ko da
1: ko da
0: ko dun
1: ti wa lo ti wa je ko se dada lare tori iyen lo ma nso ru opolopo iru iru ile tolu e ti jade iru awon omo bi omo lu abi bo eni en se jo
0: omo lu abi se omo lu abi se
1: so bo se je niyan
0: o da ka to ma tun ma test waju lori awon nkan miran ka tun ma so e je kin fi awon number ti o wonu agodo yi e je kin fi sita fun awon to n gbo wa e je kawon na kan ba wa da si eto ta nso ni osan yi ohun ta nsoro le lori o ni imura wa ninu igbeyawo ati imototo a se nbo ni abala ti imototo yen o ni imura wa se imura wa nje bi enikeji wa gege bi ololufe wa bi o se fe ni a se imura abi nje bi awon eyan ba ko wa lona ba se wa e se won ti e bu ola fun wa nitori pe awon eyan so wi pe lara awon nkan to ma fun yan ni igboya ni awujo o ni keyan dun wo to ba tin de ibi to lo lawon eyan ti mama ni ah mo feran yin o aso tewo ida o o ma hun mi o sugbon tawon elomi ba tin de awujo ni wa ma wo pe ah ki lara li e wo se won wo digi ko to di pe won jade kuro nu lele abe ri toke o batisa le mu gbogbo awon kan bayi o lo se pataki ninu igbeyawo e ma ri okunrin mi to je pe omo se ninu bi se ni o mama wo ni gbogbo gbawo yi pe ah omo ti ko ti e ni owo to po lowo to de mura dada bayi nitori pe ngba ti agbada ni nsoro lekan won ni e a need lati ni aso to po rere re ka ma se pe ah nitori mi o lowo lowo ni o je ki mura dada iwon ba ti mo nini iwon ba ta niyan se awo bo ti ye ka wo se amura bo ti ye ka mura nipa imura ki ma nse nipa aso nikan na iwo oju wa bi irun ori wa se ri gbogbo ba se jade yen o gudo se kini o gudo se regi
1: ko to wa ti mo fe ka wo ninu imura elomi ni aso ṣùgbọ́n mo ko mo bi ati da aso po
0: to se kan ba yen
1: e se ko mo bi ati da po wo emi te nigba mi ma wa ti ma fe wo awon aso ma ni ma gbe lo sodo ya ma ra bere ma ni wa mi wo nja aso ti n ba da po
0: ti da wo ile pelu ile
1: njo ma da ni ta igba mi ohun na ka aso wa alaso to n wo yi njo da ma ni ara ile yo ile ku nbe wo ile ile ma da fun bi ta n lo so ko n se gbogbo awon elomi laso ṣugbọn won o mo bi ati won ma n ko bi en se n woṣo ni
0: e je pe number sita 0916 893 1000 0916 893 1000 0915 3334 893 0915 3334 893 0911 3333 893 0911 3333 893 Awọn number to wo inu kolo yi ni e ba wa da si oro ta nso o nkan ti mo tun wa fe bere nipa imura yi o ni wi pe nje ipa ti awon aranso ti won ko nipa aso nje o le ko ipa to ye ninu igbeyawo nitori pe elomi to ba ran aso gidi to ba gbe fun aranso o le se awon aba aso je ni won gbe fun o si le se awon atun aso se kini ipa ti awon aranso nko ninu iwoso awon eniyan
1: iru eni ti eyan ba je ma mo iru eni ti wa gbe aso to fe ran
0: fun
1: ko n se gbogbo eyan niyan ma n ko aso fun lati ba yan ran na nigba mi okay
0: e je ka mu ipe na o ti re o ya e ma soro lo
1: so iru aso so eni to n ba yan ran so ma n kopa ninu aso te eyan ba wo
0: ninu imura eyan
1: beeni tori oni lati ko oni lati mu eni to ma ba eran so yen aso en je aso yi nje elomi nje je mo pe mo ran so kan gba kan aso yen be ni yen se ri lo se bu bo se bu bayi ti mo ko sinu e bayi mo ni yawo bi yawo mi se wo bayi no ni e le wo ile ijade o o la so le so da bi pe won bu
0: won ju won ju ni sinu apo
1: so now the issue is that ani lati mo iru eni ta ma fun laso ta ma ran de ani lati so fun eni yen iru aso ta fe wo iru aso ti mo fe wo yen lati awon yin ba ma pe ni based on relationship and based on intention message te do agree le lori iru emi bayi mo mo mu labi mi o fe kaso mi ko ko tobi ko ri gbangba de ma mo fe aso ko mi o fe ko si dada ko smart dada lara bi mi se fe ti mi ni so mo de wa tailor ti mo mo pe ti mi ba si nbe ti mo ma fun laso mi yawo mi na de mo o ma ba mi run aso yin so awon elomi a ma gba aso fun le a gba aso fele a gba aso fele a gba aso fele igba mi ma o ma n ba aso je ani lati ni enikan ti o mo bi o ti ma ma ran aso fun wa to ti ma je ki iwo wa nita ko se wo
0: eni to n ba wa ran aso o na o da lori iru awa gan na ta gbe aso fun yan because iru eyan to fe ko ran aso fun e iwo lo ma so nitori pe elomi nigba to ba wo aso a so pe ah ki se nkan ti mo ni ki aran aso ba mi ran ni won ran o lo fa ti won fi wo ohun ti ko ye yen ni pe eni ti a gbe aso wa fun na o se pataki ki o je eni ti o ma le se nkan ti a fe fun wa wa ni 0916-893-1000. 0915-3334-893. 0911-3333-893. Àwọn nọ́mbà tí ó wọ inú bí nìyẹn, àwọn ìpè tó ń jà ẹ jẹ́ kí a máa pe àwọn nọ́mbà ta pè yẹn ní ẹyọ kọ̀ọ̀kan. Ohun tí à ń sọ̀rọ̀ lé lórí òun ni nípa ìmúra. A rí wípé ìmúra ṣe pàtàkì nítorí pé tá a bá ṣe múra náà ló máa sọ bóyá ọmọlúàbí ni wá tàbí ìdàkejì. Nítorí náà ó ṣe pàtàkì bí a ṣe múra.
1: Mo lọ síbì kan níjọ kan. Mo dúpẹ́ fún nǹkan tẹ́ ẹ sọ yìí. Níjọ́ yẹn mo kàn múra bí mo ṣe máa ń múra. Tọ́lọ́ ti bí mi ṣe máa múra ó ti yé mi. So ibẹ̀ yẹn mo wá débẹ̀ níjọ́ yẹn. Àwọn èèyàn tí mo bá pọ̀ ní òde tí mo lọ yẹn. Wọ́n dẹ̀ ní láti dá mi lóhùn. Bíi pé kán fẹ́ dá èèyàn 100 lóhùn. Kémi dẹ̀ débẹ̀ kó jẹ́ pé mi ni 101 tí mo débẹ̀. Ṣùgbọ́n jẹjẹ́ mọ̀ pé mo ṣe débẹ̀ báyìí. Kò ń ṣe pé mo fẹ́ ni ẹ lówó. Bó ṣe rí mi tí mo dé báyìí. Ló ní àyẹ̀sà ẹ máa bọ̀ báyìí máa bọ̀ báyìí. Ó dẹ̀ gbé mi gba orí gbogbo àwọn.
0: Tẹ̀ bá ń bẹ̀.
1: Tí mo bá ń bẹ̀. Àwọn èèyàn wá wò pé bóyá àbí olówó kan ló dé ni. Ṣùgbọ́n mo
0: mọ̀ ní
1: ara mi wípé kò ń ṣe wípé owó yẹn. Kò ń ṣe pé owó. Bẹ́ẹ̀ni ẹ ṣe rí mi báyìí ló rò pé ẹni tó ṣe dé yóò dà pẹ́ ni.
0: Èèyàn ńlá ni. Èèyàn pàtàkì ni wọ́n láwùjọ.
1: Èmi náà dẹ̀ sọ fúnra mi. Mo dẹ̀ mọ bébí náà ṣe gbéra mi. Bó ṣe sọ fún yẹn lèmi náà gbéra mi bẹ́ẹ̀ pé ó dà pé mo ṣe múra lẹ́ni ló fi fún mi láǹfààní. Ó dà pé àwọn ìpè yìí ń re. Ó ń re.
0: Ẹ máa sọ̀rọ̀ yín lọ.
1: So bó ṣe rí mi báyìí, bó ṣe rí mi ló pè mí lónìí kí n máa bọ̀ jẹ́jẹ́ mọ̀ pé wọ́n dá mi lóhùn. Gbogbo àwọn yẹn wá ń bí mi léèrè ọ̀nkú báwo lẹ́yẹ ṣe mo ni mi ò kú mọ́ ọ̀yàn sílẹ̀.
0: Ǹjẹ́ ẹ mọ̀ pé nǹkan tẹ sọ iná ó ṣẹlẹ̀ sẹ́mi náà ní ìgbà kan. Nígbà tí mo dé ibi tí ọ̀pọ̀lọpọ̀ èrò wà bẹ́ẹ̀ ṣe sọ yẹn, mo wá wò yí pé èmi tí mo ṣẹ̀ṣẹ̀ dé nísìnyí báwo ni yóò ṣe kàn mí? Ṣé mo máa lè dúró báyìí? Ọkàn mi kàn sọ pé kí n wọlé. Bí mo sì ṣe ń wọlé báyìí tí wọ́n rí mi báyìí, ṣe ni wọ́n wá ń yà lọ́nà fún mi wípé ẹ jẹ́ kí màdàm wọlé. Mo wá wọlé tán wá kú. Bí wọ́n ṣe sọ nǹkan tí mo wá torí àwọn tí wọ́n ń fún mi láàyè tọ́rọ̀ pọ̀ dá àwọn tó ń ṣe nǹkan. Mo wá ti wá déwájú àwọn tó ń ṣe nǹkan yẹn. Mo yá rọra fi ẹnu ko etí ẹni yẹn pé ẹ dákun nǹkan táwọn èèyàn yìí wá ṣe náà lèmi náà wá ṣe. Ẹ dákun ìrànlọ́wọ́ wo lẹ ṣe fún mi. Ọlọ́run ṣàṣàánú fún mi jọ náà. Arákùnrin yẹn bá ó bá gba ìwé ọwọ́ mi wípé ẹ mọ nǹkan ẹ lọ kẹ padà wá báyìí ní aago báyìí. Nǹkan tó jẹ́ kí n pàparí kinní yẹn ṣe ń jọ yẹn nìyẹn. Nítorí náà bá a bá ṣe múra ó ní ipa pàtàkì tí ó ń kó.
1: Ẹ jẹ́ ká ẹ jẹ́ ìmúra sí máa ń lànà fún èèyàn gbà mí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìmúra sí. Bẹ́ẹ̀ni. Ó máa ń lànà fún èèyàn. Mo lọ ṣiṣẹ́ kan gbà kan, mo lọ síbi iṣẹ́ kan. Mo lọ ṣe interview bẹ́ẹ̀ ni. Bó ṣe rí mi tí mo dé bá mi. So ó ní mo bá àwọn kan tó wọ́n fún one time tá a máa fi ṣe interview yẹn tí mo dé bẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe dé, mo rí pé ìṣọwọ́ tí wọ́n fi bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. Ó yàtọ̀ sí ìṣọwọ́. Wọ́n ní ẹlọ́jọ́kọ́ wọ́n ní káwọn yòókù dúró. Ẹjọ́kọ́ síbi tẹ́ wá ẹjọ́. Mo rà ara jókòó jẹ́. Ṣùgbọ́n nínú ọkàn mi mò ń wò pé mi ò dáa ju àwọn tó dúró yìí lọ. Bí kò ṣe wípé bí mo ṣe múra. Torí wọ́n ti fún wa ní ìlànà bí a ti wọṣọ. Kó o di pa lọ fún interview yẹn. So in tí wọ́n ní ká ṣe lè mi ṣe. Wọ́n ṣe rí pé wọ́n dé báyìí. Mo rà àwọn yòókù mọ́ ṣe bí n tí wọ́n bá ṣe ní ká ṣe dírẹ́s rí. Inú ọkàn mo ṣàwò bí mo ṣe dé báyìí àwa jókòó báyìí. Ẹ lọ jókòó báyìí. Jẹ́jẹ́ mọ̀ pé wọ́n kọ́ dá mi lóhùn tó dá àwọn yòókù lọ.
0: Ìmúra wa ó ṣe pàtàkì. Ẹ jẹ́ ká bọ́ sí agbọ̀n ti ìmọ́tótó. Ṣé mọ̀ pé mò ń sọ wípé nípa ìmúra wa àti ìmọ́tótó. Nítorí pé nígbà mìíràn tẹ bá pàdé ẹlòmíì ní ìgboro, lóòótọ́ ó máa múra dáadáa tó jẹ́ wípé tẹ bá ti rí wọn báyìí ẹ máa sọ pé sàdáńkátà fún wọn ni. Ṣùgbọ́n tẹ bá tẹ̀lé wọn dé ibi tí wọ́n ti jáde wá, yóò bà yín lẹ́rù. Kí ni ẹ lè sọ fún àwọn èèyàn nípa ìmọ́tótó?
1: Ṣé ẹ rí ìgbéyàwó ju mo nífẹ̀ẹ́ rẹ lọ. Ìgbéyàwó lẹ́yìn mo nífẹ̀ẹ́ rẹ ó pín sí pé ìmúra àti ìmọ́tótó nínú ilé. Torí ìmọ́tótó nínú ilé ó ṣe pàtàkì fún ìlera wa, fún ìlera ọmọ wa, fún ìlera ẹbí wa. So ká má máa náwó tí ò yẹ ká ná
2: lórí
1: àìsàn. Ìmọ́tótó jẹ́ pàtàkì nínú ilé, ó máa ń gbà mí, a máa ń ráwọn ẹlòmíì tó jẹ́ pé àwọn ọmọ wọn á ṣàdé máa ṣàìsàn. Torí àìṣe ìmọ́tótó nínú ilé. Náà mo dẹ̀ máa ń rí pé láàrin ọkọ àtayá gbà mí, ó máa ń pọ̀ sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ. Ọ̀dọ̀ ẹni tó bá pọ̀ sí yẹn ló máa mú níṣẹ́ títí ẹ̀ láti ṣe. Kò ń ṣe kó máa wá sọ fẹ́nì kejì ẹ̀ wípé torí pé òun fẹ́ mẹ́hẹ̀ díẹ̀ nínú ìmọ̀tótó yẹn pé bóyá torí pé ó mẹ́hẹ̀ yẹn àlébù ti ẹni yẹn ó bẹ̀rẹ̀ sí ní fi bá a jà nínú ìgbéyàwó yẹn bẹ́ẹ̀ kọ́. Èmi bí mo ṣe wà kò sí tó mú mi máa ń gbálẹ̀ ẹnu ilé láti fúnra arábìnrin lọ. Ìgbà míì máa ń mọ̀pù yàrá. Màá bọ́ síbẹ̀ máa mọ̀pù ẹ̀fúnra mi tó ń bá ń ṣiṣẹ́ mi. Torí mo fẹ́ kóun náà dùn wò. Tí n bá fi iṣẹ́ pa arábìnrin mi tó bá máa jáde nígbà mi á dàbí arúgbó ni. N táwọn ọkùnrin mi ò mọ̀ nìyẹn. Ìyàwó wa bá a ti ń lo aláti kọ́ bá àwọn òyìnbó máa ń pè ní management aláti mọ bá a ṣe ń manage ìyàwó wa. Torí ó nípa sí ta máa jáde pẹ̀lú wọn. So ẹni tó bá jẹ́ wípé ìrìn báyìí màá gbálẹ̀ ńgbà mi àárọ̀ yìí mo gbálẹ̀ ńlé. Gbà tí mo rí pé ọmọ mi máa ṣeré káàkiri mo dẹ̀ rí pé ilẹ̀ dọ̀tí mo dẹ̀ rí pé arábìnrin mi ń ṣe nǹkan mi mo ń gbálẹ̀ mo gbá gbogbo ibi tó yẹ kí n gbá. Torí mọ̀ pé àwọn ọmọ yẹn máa bẹ̀rẹ̀ sí ní mú àwọn nǹkan lẹ̀ńlẹ̀ wọn máa jù sẹ́nu tó máa di nǹkan tá máa bẹ̀rẹ̀ sí náwó lé lórí. Mo dẹ̀ rí pé arábìnrin mi bízì nígbà yẹn èmi náà sáré ṣiṣẹ́ yẹn. So àwọn ọkùnrin á ń láti kọ́ bí a ti ṣe kí ni. Mo máa ń kọ́ aṣọ lórí bẹ́ẹ̀dì máa ń kọ́ aṣọ ìyàwó mi máa fọ̀. Àwọn aṣọ tó bá kó síbẹ̀ máa ń fọ̀ nígbà míì. Ǹjẹ́ yẹ́ mọ̀ pé mo máa ń fọ àwọn àwọ̀tẹ́lẹ̀ nígbà míì tí n bá rí. Torí mi máa ń make sure pé ó dà pé kan wọlé.
2: Ẹ jẹ́ ká gbé pè é.
3: Hello.
2: Ẹ kásán o.
3: Mrs. Isaac ló pé yín láti Olúyọ̀lẹ̀.
2: Ok, ẹ ṣe ẹ bá wa dá sí ètò.
3: Ó dá kéèyàn múra lóòótọ́. Mo fẹ́ fi ara mi ṣe example díẹ̀. Tí má ti múra ń gbà mí, dáàdì wa máa pè mí padà fi patient. Aṣọ tó wọ̀ yí mi láìpẹ́ lọ bọ̀. Aṣọ ẹ̀ lọ, Ivan Gómez máa lọ sí bọ́ọ̀sì ni a bá mi mú aṣọ jáde pé mo fẹ́ kó wọ ilé. So ó dáa kí ìyàwó ilé kó máa múra tó yẹ pé tọ́kọ̀ èèyàn bá rí yàn á wù ú. Ó ṣe bíi pé kéèyàn kàn múra anyhow. Kéèyàn bá wà ní ọkọ̀ torí stage by stage ni. So kéèyàn máa múra ní ọkọ̀ ó dáa. Ìgbà míì wà tó yẹ pé ọkọ mi lè kó aṣọ mi kó dẹ̀ bá mi fọ láì bẹ́. Ṣòṣìyẹ yín torí pé ó máa ń bá mi ṣàtìlẹ̀ pé patient mo fẹ́ kó máa wọ ilé mo fẹ́ kó máa wọ ilé.
2: Ẹ ṣe gọ́ọ̀mà. Ẹ ṣe o. Ẹ ṣe. Ó ṣe pàtàkì wípé kí a wọ ohun tí ọkọ̀ wa fẹ́. Ní ìgbà mìíràn kẹ̀dẹ̀ rèé, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ yẹn, ẹni tó jẹ́ pé wọ́n ti wọ aṣọ tán ń jáde lọ, tí ọkọ̀ ẹ̀ sọ wípé má wọ eléyìí lẹ́yìn kò wọ̀. Ìjẹ́ mọ̀ wípé ẹni tó sọ wípé má wọ eléyìí lẹ́yìn kò wọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ṣeéṣe kán ti ní bóyá bí temptation gan pẹ̀lú ẹlòmíì níta. Ẹ jẹ́ ká gbé ìpè yìí. Hello. Kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè?
4: Ẹ káàsán, Okunle ló ń pè ọ láti Dùgbẹ̀.
2: Ẹ ṣe ẹ bá wa dá sétò.
4: Bàbá tó ń jókòó yẹn ni mo fẹ́ bá sọ̀rọ̀. Kò sí ti oníkọkùnrin ó máa gbálẹ̀ o. Ojú ọkùnrin kéèyàn máa gbálẹ̀. Ojú ní àṣà Yorùbá tí oníkọkùnrin máa fàwọ̀ tẹ́lẹ̀ ìwọ máa níbi tèmi ti wà.
1: Ok, níbi tẹ́yìn ti wá.
4: Ẹgbẹ́ bó lọkùnrin yóò ṣe máa fàwọ̀tẹ́lẹ̀.
1: Àwọ̀tẹ́lẹ̀ ìyàwó yín ni kò ṣe àwọ̀tẹ́lẹ̀ àdìtà.
4: Ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kò bójú mu.
1: Kò bójú mu lọ́dọ̀ tíyín.
2: Hello. Àwọn wọn ní pé ní ibi tí àwọn ti wá wípé kò bójú mu. Hello. Ó ti ré bété o, ẹ tún wa pè wọlé. Ohun tá à ń sọ lọ o ni wípé bí ó bá jẹ́ èèwọ̀ ní ọ̀dọ̀ tiyín, ẹni tí kò bá jẹ́ èèwọ̀ ní ọ̀dọ̀ tiẹ̀ kò ṣe. Ohun tí à ń sọ níbi bíi o ni wípé ohun tí ó máa jẹ́ kí ó rọrùn fún ẹnì kejì wa, kí àwa méjèèjì ká lè pẹ́ fún ara wa. Ẹ jẹ́ ká gbé ìpè yìí. Hello. Kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè? Ẹ bá wa gbóhùn sókè, kí lorúkọ yín? Ok, ẹ bá wa dá sí ètò, ẹ ṣe.
5: Ọ̀rọ̀ ti ba so ni mo te le kin so re lori bo je nse ni bi kan iwo ni bo mi so odo won le ma ma fo kan bo to ma de ilu kan jaja ju ko le je
2: ben
5: so o ji do won ki won ki gbogbo ile tabi ile ki won so ko ma so ro ba yen mo o oro yin o lo
2: e seun
5: e se
2: hello ki loruko yin o ati ri 13 pe
6: hello
2: hello sir
6: e ku sha
2: yes sir
6: Okay, you lay at the money last long. I'm bad.
2: Eshun, Baba, I bow at that scene.
6: Sherry, one for water, one ballet.
2: Hm,
6: near Gokokodi, a family, Lurie, to Biko, she will pay. She pay Boyago, because you are watching, she buy money. She said, she could go, don't go.
2: Hm,
6: I don't know why this is too bad, no, I say.
2: Ben,
6: yeah, where am I say, Walla?
2: Hm. Ko ni bi kon to ma kuro mi kon to ma kuro bi se lo ma na se se a ma mu mi ni adu ko ma je biscuit nbe iyen la wa nso ko si nkan ti ko si nkan to le ba ya wo e se e se ti je pe pe ko si nkan na to le ba ya wo e se o ti re e se o n ti baba wa to pe wole yen so o ni wi pe ko si nkan ti a le ba enikeji wa se ohun ti a n tẹnumọ lori eto yi oni wipe ka ran ara wa lọwọ titi yin le ma je wipe boye n ba won fo awo tele tabe ti e n gbalẹ ona wo le gba run enikeji yin lọwọ ti e ba le ba won gbalẹ te de le ba won fo awo tele kini ise mi te le ba won se ta won fi lo ma se yen e je ka mu ipe yi hello e ka san ki loruko yin o ati bi 13 pe
7: hello e ka san
2: e ka san
7: o le night lo pe lata le se lo
2: e se e ba wa da si o
7: se ri ta ba so wi pe ka rara wa lowo ko so nto buru nbe obirin omo bo se gun nba to ba jale ko so nto buru nu pe ko tun ran lowo ko ba ko awo tele e mo je mo pon aye ti koja aye igba kan oju ti la e ku eto
2: e seun mama wa ohun kan ti gbogbo atotonu ta nso yi to dale lori oni wi pe karun ara wa lowo karun ara wa lowo ka de le je wi pe ki alafia ko le joba ninu igbeyawo wa arakunrin to so wi pe ohun o le ba yawo ohun fo awo tele sugba yin le ko awo tele yin fun yawo yin ko fo abi ko na wa ni ohun o le fo se mo wi pe eyen wa ma so wi pe o ko se ko soju si e iyen ni pe ohun gbogbo ta ba nse ohun ti o se pataki o ni wi pe e je ka fi ife se lati le se pe a fe ran ra wa lowo tori pe ni igba ta ba n tenumo wi pe elele mi le se mi o le se eleyi nkan ta n gbianju lati so o ni wi pe a nife ara wa
1: e je ki sare correct nkan kan ko n se wi pe gbogbo igba ni wa ma se wa wa mu gege bi ise kankan ti aye e ba yo kankan ti aye e ba yo lati awon ibo ma npe lati oil ife yen o ma npe ni oiling inu marriage relationship you are using it to oil the marriage so o ma nje ki ife yen ko se ki
2: o ngo fura re a mo wi pe ah on to le mu ki ba le mi ko ba mi se nkan to to bayi so o na wo pe ko si nkan ti o le se fun enikeji
1: so o ma nje ki ife yen ko gbona si ta ba nbara wa sa won nkan mi ngba mi ko nse pe o ma wa je pe ise ti wo ma ma se nle won ma wa yan fun aso mi lo wa le yo le ko le fo yen ko la nso nta nso ni wi pe a ma ka fi ran ra wa lowo ni igba mi ko nse ni gbogbo igba
2: o da oro imo toto oni a nso a nso wi pe o se pataki wi pe ki agbegbe wa ko wa ni imo toto ohun ti mo sọ kí ìpè tó wọlé o ni pé ẹ máa pàdé ẹlòmíì níta ìṣe ọkùnrin ni ìṣe obìnrin ni wọn á dùn wò ṣùgbọn nígbà tẹ bá dé ibi tí wọn ti jáde wá ẹ fẹ lè máa tutọ kí la lè ṣe láti lè ran àwọn èèyàn lọwọ tí wọn wà ní irú ipò yìí nítorí pé ìmọ́tótó ohun ló ń ṣẹ́gun àrùn o nítorí ẹni tí kò bá wà ní ìmọ́tótó tó bá wọṣọ tó dáa ní ìta á bẹ̀rẹ̀ sí ni máa ṣàìsàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan wípé owó tó yẹ kẹ́ni yẹn ná kó tó fi ṣe nǹkan tó dáa nínú ilé wọ́n á máa lò lórí àìsàn bá wa gba àwọn èèyàn ní ìyànjú nípa ìmọ́tótó.
1: Mo fẹ́ nínú ìgbéyàwó ìmọ́tótó jẹ́ ìgbà ó jẹ́ nǹkan kankan tó tún sọ̀rọ̀ nípa ìhùwàsí àti ìjẹ ọmọlúàbí ìdílé ìmọ́tótó ó jẹ́ pàtàkì nínú ẹbí ó jẹ́ pàtàkì fún ọkọ àti aya láti jẹ́ kí ìfẹ́ yẹn kó tún ṣe kíni kó tún gbóná sí nígbà témi fẹ́ fẹ́ arábìnrin tèmi tẹ bá délé mi ó ti mọ̀ mí kó tó fẹ́ mi ó ti mọ̀ rẹ́ni tí mo jẹ́ títí dìsin ó ti mọ̀ rẹ́ni tí mo jẹ́ so ó ti mọ nǹkan tí mo lè fẹ́ even tí mi ò bá sí nlé kí n tó dé
2: àti
1: palẹ̀ mọ́ dó ná òun ó mẹ́hẹ̀ níbi àwọn kankan ṣùgbọ́n ó mọ nǹkan tí mo fẹ́ tí n bá dé tí bá ò lè ṣe wà nígbà ìgbà mi ò ń bá jà torí mo ti mọ̀ pé ó mẹ́hẹ̀ díẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ni èmi á lọ síbẹ̀ má lọ ṣe kíni má lọ tún ṣe torí pé ó lè jẹ́ pé bóyá ó bízì látàárọ̀ tí ò fi mọ̀ tí ò fi lè ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe.
2: Nípa ọ̀rọ̀ ìmọ́tótó yẹn mo fẹ́ sọ àwọn nǹkan kan tí àwọn lọ́kọláya fi tómi létí. Arákùnrin kan sọ wípé àwọ̀tẹ́lẹ̀ ẹnì kejì òun kò dùn mọ́ nínú tó nípasẹ̀ eléyìí kò tiẹ̀ ń jẹ́ kí ìfẹ́ òun sí arábìnrin òun kó máa pọ̀ sí débi wípé bí òun bá rí ẹnì kejì òun báyìí tó jẹ́ aya ẹ̀ ọkàn òun ò tiẹ̀ ń lọ sí ibi wípé kí àjọṣepọ̀ àfi ìfirakínra kankan kó tiẹ̀ wáyé ní àárín àwọn nítorí pé nígbà tí àwọn bá wo gbogbo àwọn nǹkan tán tiẹ̀ lè téèyàn lè sọ pé èèyàn ń wọ̀ àwọ̀tẹ́lẹ̀ èèyàn gan ó jẹ́ nǹkan ìríra sí òun nítorí náà nígbà tá a bá ń sọ ọ̀rọ̀ ìmọ́tótó kì í ṣe nípa inúlé nìkan ìmọ́tótó yẹn náà ó ní í ṣe pẹ̀lú mo sọ lẹ́ẹ̀kan nígbà tí mo bẹ̀rẹ̀ mo ní ó ní í ṣe pẹ̀lú bí irun orí wa ṣe rí tẹ bá rí ẹlòmíì ọkùnrin kan wà tí mo mọ̀ tí ìyàwó ẹ̀ máa ń sọ pé tí orú bá ti lè mú irun òun báyìí tóun bá sùn sẹ́gbẹ̀ ọkọ̀ òun ó máa kọjú sí ògiri ni wípé gbogbo irun yìí irun ẹ lọ tú kẹ lọ ṣe ìmọ́tótó ó ní í ṣe pẹ̀lú irun orí wa ìmọ́tótó ó ní í ṣe pẹ̀lú oúnjẹ tá à ń jẹ ǹjẹ́ ẹ mọ̀ yìí pé ẹlòmíì tẹ bá dé ibi tí wọ́n ti ń dáná tí wọ́n ti ń ṣe oúnjẹ tí wọ́n ń fi sí ẹnu wọn gan ẹ̀yin gan ẹ máa mọ̀ wípé eléyìí ó kù díẹ̀ káàtó àwọn wọléwọlé gan ó yẹ kán mú irú àwọn èèyàn bẹ́ẹ̀ nítorí pé agbègbè wọn dọ̀tí so ìta ń sọ òní wípé ìmọ́tótó ṣe pàtàkì ìmọ́tótó lórí oúnjẹ tá à ń jẹ gbogbo àwọn ohun tá à ń lò ẹ̀dẹ̀rí àwọn ayan tí à ń sọ wọn wà káàkiri tó yẹ pé wọn ti gbọn ẹsẹ̀ sí gbogbo àwọn nǹkan ìdáná a gbọdọ̀ ṣe ìmọ́tótó pẹ̀lú gbogbo àwọn nǹkan tá à ń lò láti fi dáná a ní láti ṣe ìmọ́tótó pẹ̀lú àwọ̀tẹ́lẹ̀ wa irun orí wa aṣọ ọrùn wa àwọn ọmọ wa gan a gbọdọ̀ ṣe ìmọ́tótó fún wọn nítorí pé ní ìgbà tí àwọn ọmọ yìí tí wọ́n bá ní tí ìmọ́tótó yẹn tá à ń sọ̀rọ̀ nípa yìí tó bá wà fún wọn wọ́n wà ní ìlera pípé wọ́n sì wà ní àlàáfíà.
1: Bẹ́ẹ̀ni ìmọ́tótó yẹn ni a ní láti jẹ́ kí ó jẹ́ gbòógì nínú ìgbéyàwó fún ìlera ìgbéyàwó yẹn gan-an fúnra rẹ̀ torí ìmọ́tótó yẹn jẹ́ pàtàkì ó jẹ́ n ta láti mú ká kọ́ a máa ń kọ nígbà míì ìta àbá mọ̀ a máa ń kọ nígbà míì a ní láti kọ bí a ti ń bá àwọn èèyàn tó ní ìmọ́tótó rìn nígbà míì nítorí nígbà míì mo àwọn àtọ́jọ́ pé àwọn nǹkan mọ́ àtọ́jọ́ pé mo fẹ́ tí mi ò lágbára tí wọ́n á wò pé kí bá mo ṣe lè ṣe màá wá bẹ̀rẹ̀ sí ní kọ látọ̀dọ̀ ẹlòmíì tí mo fẹ́ mọ̀ pé nǹkan táwọn ìṣẹ̀ mi náà fẹ́ máa ṣe nínú ìdílé tèmi kò sí ní tó mú yàn láti lọ kọ níbòmíì kò ṣe pé wàá débẹ̀ wàá ní mo fẹ́ kọ́ bẹ́ẹ̀ kọ́
2: wàá kàn dọ̀
1: wàá kàn dọ̀gbọ́n lọ síbẹ̀ báwo ni wọ́n ṣe ń ṣelé báwo ni ṣe ń ṣelé wàá kàn béèrè bí ipò kan sọ̀rọ̀ lásán so tí wọn náà bá délé títí ẹ wàá mú wọn náà bẹ́ẹ̀ ṣe ń ṣe so torí ìgbà mi ò máa ń jẹ́ ìtìjú fẹ́ lómi láti béèrè báwo ni ṣe ń ṣelé ṣùgbọ́n ní gbogbo gbàǹgbà mi kọ́ nìyẹn máa ń béèrè tó máa fi di ìtìjú fún ẹ tó bá débẹ̀ àwọn yorùbá máa ń pè ní wàá lọ síbẹ̀ wàá observe wàá lo wàá kàn wò bọ́n ṣe ń ṣe fún wákàtí díẹ̀ òun náà mú lọ lé jẹ́ tí wọn bá wá délé kò ń ṣe kó wà délé pé bá ṣe máa ṣeré torí pé nínú ilé títẹ wọn kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀
2: kì í ṣe ẹ̀kan gà ó ń ṣe ẹ̀kan bẹ́ẹ̀ ni
1: a máa bẹ̀rẹ̀ sí ní ìjùlẹ̀ kankan díẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní jẹ́ n ta máa ṣe lójoojúmọ́ so ìmọ́tótó yẹn jẹ́ pàtàkì nínú ìgbéyàwó.
2: Ìmọ́tótó ó ṣe pàtàkì ní inú ìgbéyàwó. Bákan náà bí a ṣe sọ ọ̀rọ̀ nípa ìwọṣọ ìwọṣọ òun náà ló máa ń jẹ́ kí àwọn èèyàn kún ọ́ súnmọ́ wa e ma ri pe elomi ton ba ti ri wa ta mura daada won asumo wa won fe je ore fun wa won fe ran wa lowo ka to bere fun iran lowo gan won ti se tun lati se fun wa nitori pe won ri wi pe ba se wa ni mo toto yen o dara ba kon na ni pe te a ba mura daada a ma fun ni ni igboya a ma fun ni ni owo ati anfani to poju ohun ti a le ri ni igba ti a o ba mura daada e de je ki a mo yi pe iwa imo toto teyan ba ti le je eni to pinu wi pe ohun ma je ki agbegbe ohun ko je agbegbe to wa ni imo toto o je nkan to je pe awon eyan na won a ma tori e won a ma fi bu ola fun eyan won a ma tori e won a ma fi bu iyi fun eyan awon eyan to ba ti ri won awon ti se pe eni bayi o ko fe idoti o e ma gbe nkan idoti de odo e o ipase ile o lo ma ran wa lowo nipa oro igbeyawo se mo pe lataro na lati nso yi ninu igbeyawo opolopo orisirisi awon nkan lo wa nbe bi odun se nlo sopin yi gbogbo awon ohun to ti nilo ka tuntun se awon ko ti ile to ti doti eje ka ko won fun awon ta ba wa fo tabi to ba sa wa na la fe fo awon aso wa to ti doti ta ti ko jo tania araye ise na ni eje ka waye ka se nitori pe ni igba ti agbegbe wa o ba si ni imo toto a le ni awon aisan ti idoti le fa funyan
1: asiko ta ti lo nu egan asiko oye
2: eruku gbogbo tori na e je ka wa ni imo toto ati to be ju be lo e je ka mura bi enikeji wa ololufe wa se fe ki aba le ma fa oju won mora ni igba gbogbo ki ile wa ki o si le je ile alayo ki awon eyan kan ri awon mo wa ni igboro ki inu ti wa na ko si dun si adupe lowo Olorun to ba wa se eto yi loni mo fe so fun wa o wi pe Father Keresi ile ise konga agbon magbe ti wa ni ayika e je ka mu awon mo wa wa lati wa
8: 89.3 FM your preferred wholesome radio.
9: The program you just listened to is a repeat broadcast. Thank you for listening. God bless you.
10: Not just another radio station. Wells Radio, 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

0: orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D. A. Fashion ti Good Women Choir tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí, òun là ń pè ní Wells Radio 89.3 FM, kànga agbọ́nmàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin, wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ ìláyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM, kànga agbọ́nmàgbẹ̀ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D. A. Fashion ti Good Women Choir.
1: FM, your preferred wholesome radio. Efile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.

0: ẹ tún kọ àmójúbà ẹ. Ètò yín ni ìràwọ̀ lágbà. A tún ti kó kiní ọ̀hún jọ.
1: Bá lọ sí ti wájú ilé mi.
0: A ti ná gbàrá bẹ́ẹ̀, a ti ná gboro. A tún nẹ́sẹ̀ kùkù. Gbogbo nǹkan tọ́lọ̀ ń ní káàárí. Gbogbo tó ju wa rí pátápátá.
1: Bí mo lọ sí tàyíkù
0: lẹ́. Ìyẹn lẹ́ka múlùúdùn. Nílẹ̀ yìí tó fi dókè òkun. A ó tún máa já kiní ọ̀hún lẹ̀ bí àpò yèrè.
1: Màkọ ìtì máa jìn
2: ara ẹ̀ ní o.
0: Àyúbàrè mélò.
1: Àwọn tí ó tó mi, they don't have the gene.
2: Ara ẹ̀ kọ́.
0: Ìbá Ọlọ́run ìbá èèyàn.
1: Kọfí káfí.
0: Ìbá àwọn àgbààgbà nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ o.
1: Ara wa.
2: Ọ̀pẹ tó lóko dákọ̀ sí ẹyẹ yóò máa jẹ.
0: Mojúbà àwọn tá a jọ jẹ́ sàwáwù nídìí iṣẹ́ yìí.
2: Ìyọba lọ.
1: Akọrin
2: Àyúbà.
0: Ìbà lọ́wọ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn pẹ̀lú.
2: Ẹ
0: jẹ́ kíkí ní ọ̀hún ojú mi ṣe o. A tún ti bẹ̀rẹ̀ lápá bí náà nìyẹn. Àkọ̀tún ètò ìràwọ̀ làgbà tún ti ṣe bẹ́ẹ̀. Ó ti gorí afẹ́fẹ́. Òun ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́. Ìkànnì West Radio 89.3 FM. Òpópónà Aláàfin Avenue Lóríyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn láwà.

0: ẹ ti mọ ba ṣe ma nṣe
1: ẹni
0: ṣẹṣẹ ń gbọ fún gbà kọkọ
1: ọgáta yi o
0: abala mẹta ọtọọtọ ń lè tó ipin sí abala kọkọ
1: kọkọ ṣáájẹ ń tàná
0: òun lápè ní bóyá lẹmọ àwọn nǹkan tó yẹ ká mọ àbí tá a mọ tá a ti ẹ fọkàn sí nípa àwọn ìràwọ òṣèré ìràwọ nkọrin òǹkọtàn àti bẹẹ bẹẹ lọ tó bá ṣàtiníṣe lẹka múlùúdùn àwọn nǹkan tó yẹ ká mọ nípa wọn la máa ń gbé sáfẹfẹ la máa ń nà níbẹ. abala kejì lórí ètò yìí la pè ní lérèfé níbi tá a ti máa ń gbé ìròyìn àwọn òṣèré ìròyìn lẹ́ka múlùúdùn a ti máa ń gbé síra wa létí lóní kókó bíntín lérèfé la máa ń ṣe kinní ọ̀hún lábala ẹlẹ́ẹ̀kejì ètò yìí. abala kẹta abala gbàbéèrè kó o dẹ̀ gbẹ̀bùn ní
1: òun
0: la fi máa ń kàdí ètò ńlẹ̀.

0: látòrí àlájì adéwálé àyúbà mr johnson èyí tó pè ní mélò mo rí kọ sọ ó dọ̀dọ̀ bà mí ọláìwọlá àdìsá nọ́tíkà láì àdì má fìyà jẹmí ni wọ́n pelé ìyà ò ní jẹmí ìyà ò ní jẹyín gbogbo olólùfẹ́ ètò àti ìkànnì yìí ẹ ò ní jìyà ìyà ò ní jẹyín láṣẹ lẹ́dùmarè lẹ́yìn oṣù méjì tí wọ́n ṣègbéyàwó tẹ́là àti javis wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti kéde wípé láìpẹ́ láì jìnà àwọn retí ọmọ tuntun jòjòló láyọ̀ ló máa dé bá wa àtìyá àtọmọ ọlọ́run á bá wa dáwọ́ lé wọn nǹkan kan ò ní ṣe wọn.
1: ilé ayé mi tó ń bọ̀ yìí má ṣe jẹ́ ó tún ilé ìdùnnú rẹ̀ ọba rẹ̀.
0: ó gbégbá orókè lọ́jọ́ sunday tó kọjá ó gba ẹ̀bùn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ lọ́jọ́ tuesday mo ń sọ̀rọ̀ nípa tèmi nké ti big brother naija bákan náà ló gba sọ̀wédowó ẹ̀ lọ́jọ́ náà tèmi nké.
1: kọ́kọ́lé mọ́lẹ́ kàtúnra mọ́tò gbọ́lọ́bù ara àṣírí ẹlẹ́dùnmọ́rẹ́ ọba ni.
0: láàrin àwọn bíi mélòó kan wọ́n fẹ́ tó bí ọgbọ̀n ni wọ́n kópa nínú ètò ti ẹlẹ́gbọ́n àgbà ti big brother naija fún tọdún yìí. òun lẹni tí wọ́n náwó ẹ̀ sókè kìí ṣèròyìn mọ́. ìràwọ̀ àti ìlúmọ̀ọ́ká òṣèrékùnrin nollywood fẹ́mi adébáyọ̀ òun ló ti ṣí ibùdó lélẹ̀ tí wọ́n ti ń sọ fíìmù tó dindi sílùú èkó ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ àtàwọn èèyàn jàǹkànjàǹkàn ló péjúpésẹ̀ sílùú èkó nígbà tó ń ṣí ibùdó náà ohun ayọ̀ ńlá gbà ló jẹ́ lára ohun tó tún wí tán sọ lára ohun táwọn èèyàn ń fẹnu ń ṣe tí wọ́n ń fẹnu kùn tí wọ́n ń dá sí lọ́tún lọ́sì wọ́n ní ti gbajúgbajà nǹkan ní ṣèwọ́ṣèwọ́ zlatan ìbílẹ̀ eléyìí tó kéde wípé láìpẹ́ láì jìnà ó máa ṣègbéyàwó pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀ eléyìí tí wọ́n ti jọ wà tipẹ́tipẹ́ kódà wọ́n ti bímọ bíi méjì tí ń bá ṣì í. mo ń sọ̀rọ̀ nípa Davita Lamai àtúnwọ̀n àti Zlatan ìbílẹ̀ wọ́n ní nínú oṣù yìí gangan ní october 24 ọdún yìí òun làwọn máa ṣe bẹ́ẹ̀ táwọn máa so yìgì táwọn máa fòrùka síra wọn lọ́wọ́. gbajúgbajà akọ̀ròyìn ọ̀jọ̀gbọ́n ìdòwú àkànbí ṣúbọ̀ wálé oon ó ti dágbére fáyé o.
1: ìṣòro tó mọ́kàn ẹ̀ dàrú lójoojúmọ́.
0: láàárọ̀ àná òun ni bàbá ìṣe bẹ́ẹ̀ tí wọ́n juwọ́ sílé ayé wípé ó tún dìgbà ó ṣe.
1: ńgbọ́ná má bẹ̀rù fún
0: ẹ. lẹ́ni ọdún márùndínláàádọ́rùn-ún 85 years. bàbá yìí ti fìgbà kan rí jẹ́ kọmíṣánná
1: ìyẹn
0: nílùú Èkó.
1: jẹ̀mí máa bò sí ta mi.
0: jẹ́ kí n ṣe kọmíṣánná fẹ́tò ròyìn nígbà kan rí ni o. ara àwọn ọ̀jọ̀gbọ́n fásitì ti ìlú Èkó nígbà kan rí òun ni bàbá yìí jẹ́.
1: jàre dákun dabọ̀ màmá jẹ́ ń ṣiṣẹ́ oníṣẹ́.
0: ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn òun ni bàbá yìí ṣe bẹ́ẹ̀ tó dì mú.
1: ẹni tó fẹ́ràn sá.
0: wọ́n lọ ń bá wa tí wọ́n sáfẹ́fẹ́ rí.
1: lóko èèyàn tó ń bá pé sọ lóyàn ló ṣe lógo.
0: gbajúgbajà òṣèrékùnrin nollywood tom cruise
1: òun
0: ni ìròyìn kan ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó ṣeé ṣe kó pàdánù owó tó tó $250 million lórí fíìmù rẹ̀ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde
1: fún
0: gbàkọ́lé ẹ̀ ní dígà. bí abájọ ni pé àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ wo fíìmù ọ̀hún ìyẹn ní gbogbo cinemas jákèjádò àgbáńlá ayé
1: pẹ̀lú
0: owó tabua eléyìí tó fi ṣeṣẹ́ náà àti ọ̀pọ̀lọpọ̀ owó tó ná lórí ìpolówó. Aju gba jẹun kan ni takasu fe. Ele ti won da mo ka kiri agba nla ye.
1: Bari
0: ki sọlo nipa Rihanna.
1: Ibasu
0: lo ti si paya oro kan wipe ohun ni orin bi orin to to adosan niye. 170.
1: Se bo ohun ara re afori.
0: O le yi to won ti e ti gbe jade rara.
1: Ero mi ta nro te.
0: O sọlo yi lori TikTok nigba to n ba won lolufe re soro.
1: Bere si ni ro won ta. O te mi tan di tele ti bere si ni te won.
0: Ọpọ èèyàn ló wá ń sọ pé ọmọ ọdún 36 38 years péré òun ni Rihanna. Òun ló ní adúrò orin tó kéde ẹ̀ yìí. Wọ́n ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin Nàìjíríà ò ráàyè jókòó. Débi tán máa compose orin.
1: Mo bá nǹkan létí mi.
0: Ìbí wá ń dá wọn lóhùn wípé ṣèbí Rihanna sọ tiẹ̀ ni. Àti lè sọ bẹ́ẹ̀ àwọn olórin Nàìjíríà náà. Ẹ ọ̀pọ̀lọpọ̀ lè máa ṣe jáyì sòyí kán máa múrin kan mọ́ ìkan kán máa múrin artist kan mọ́ mi. Àwọn náà ṣe é ṣe kán ní nǹkan kan táwọn náà ń ṣiṣẹ́ lé lórí. Àti lè sọ wípé bí àwọn náà lórin. Ẹ wo ẹjá kúrò lápá abẹ yẹn. Nígbà tá a bá dé àárín gbogbo ìròyìn yẹn gangan, màá tún máa já wa bẹ́tà. Apá abo là ń lọ lónìí.
1: Pé máa bẹ̀rù ọmọ ẹni.
0: Ẹ lórí abala kọ́kọ́ lórí ètò.

gbé ẹlẹmọ̀ wípé mọ ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ RMD lọ sí Midwest College èyí tó wà ní Warri. Lẹ́yìn náà ló tẹ̀síwájú lọ sí Anglican Grammar School níbi tí ìfẹ́ rẹ̀ sí ṣeré ṣíṣe ìyẹn sí iṣẹ́ tíátà ti bẹ̀rẹ̀. Ilé ẹ̀kọ́ ti girama yìí ìyẹn ilé ẹ̀kọ́ girama ti Anglican Grammar School. Ibẹ̀ ni ẹ̀bùn tó ní ṣíṣe tíátà ti bẹ̀rẹ̀ sí jẹyọ. Bóyá lẹ mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé RMD fẹ́ràn láti máa sọ ìtàn a sì máa kópa nínú àwọn eré ìtàgé àti àwọn eré ìtàn lóríṣiríṣi nígbà tó wà nílé ẹ̀kọ́ girama. Bóyá lẹ mọ̀ wípé lẹ́yìn tí ó parí ẹ̀kọ́ girama rẹ̀ ó tẹ̀síwájú lọ sí Fásitì tìlú Bìní ìyẹn Unibank níbi tó ti kàwé tó sì ti kẹ́kọ̀ọ́ gba ìwé ẹ̀rí theatre arts.

pé ẹlẹ mọ̀ wípé ìpinnu yìí gan òun ló jẹ́ ìpìlẹ̀ ohun tó fẹ́ jẹ́ lọ́jọ́ iwájú. Ìyẹn nínú iṣẹ́ amúlùúdùn. Bó tilẹ̀ jẹ́ pé ó ti ń dọ́gbọ́n tọ̀nà náà tẹ́lẹ̀. Síbẹ̀ ẹ̀kọ́ RMD tó ń kọ́ nípa iṣẹ́ yìí kò parí síbẹ̀. Pé ẹlẹ mọ̀ wípé lọ́dún 1997 RMD padà lọ sílé ẹ̀kọ́ láti lọ kẹ́kọ̀ọ́ síwájú sí. Ibẹ̀ ló ti gba ìwé ẹ̀rí nípa ìmọ̀ òfin ìyẹn ní Fásitì Tìlú Èkó UNILAG. Èyí gan ló fi hàn wípé ó jẹ́ni tó ti pinnu láti máa kọ́ láti máa ní ìmọ̀ sí tó sì fẹ́ máa dàgbà sí nínú ẹ̀kọ́ lójoojúmọ́. Bóyá lẹ mọ̀ wípé kí RMD ó tó di gbajúgbajà tí ìràwọ̀ eléyìí tí gba ojúmọ̀ ní Nollywood. Ó ti kọ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníròyìn. Nígbà yẹn ó jábọ̀ ó sì tún kọ ìròyìn. Ìyẹn fáwọn ilé iṣẹ́ ìwé ìròyìn bíi Concord Newspaper, Metro Magazine àti The Guardian. Ìròyìn amúlùúdùn àti ìgbé ayé ọmọnìyàn. Òun làwọn nǹkan tí RMD tẹpẹlẹ mọ́ nígbà náà.

bóyá lẹ mọ̀ wípé iṣẹ́ tó ṣe gẹ́gẹ́ bí oníròyìn nígbà náà. Mo ló fún ní àǹfààní àti ìran kedere. Ìyẹn nípa ẹ̀ka múlùúdùn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí ìṣàjọ. Èyí ló fún ní àǹfààní àti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn èèyàn pàtàkì nídìí iṣẹ́ tíátà àti ẹ̀ka iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ nígbà náà.

bóyá lẹ mọ̀ wípé èyí ni BRMD ṣe di olókìkí ìyẹn lẹ́ka Nollywood. Ní nǹkan bí ọdún 1990, ẹ̀ka Nollywood ní ìdàgbàsókè eléyìí tó lórin. Báyìí gan ni RMD ṣe di ọ̀kan lára àwọn ojú tó gbajúmọ̀ jùlọ ìyẹn lẹ́ka náà. Bóyá lẹ ti ẹ̀ mọ̀ wípé ohun aláìlẹ́gbẹ́, ohun tó yàtọ̀ àti fífara ṣiṣẹ́. Bó ṣe ń ṣàwọn ipa eléyìí tí wọ́n bá yan sí nínú fíìmù ló jẹ́ káwọn olólùfẹ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí, táwọn èèyàn sì máa ń fẹ́ wò nínú fíìmù wípé RMD wà ń bẹ́ àbí kò sí ń bẹ̀ káwọn tó kówó le káwọn tó rà nígbà náà. Bóyá lẹ mọ̀ wípé RMD kópa nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù gidi gan. Àwọn ipa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́, bóyá bíi kéèyàn kó ipa gbajúgbajà oníṣòwò, àbí kéèyàn kó ipa àwọn èèyàn tó wà ní ipò àṣẹ, òun nípa tí RMD máa ń sábà kó nínú fíìmù. Bóyá lẹ mọ̀ wípé RMD wà lára àwọn àgbà òṣèré eléyìí tí wọ́n máa ń bọ̀wọ̀ fún jùlọ ìyẹn lẹ́ka múlùúdùn ti Nollywood.

bóyá lẹ mọ̀ wípé díẹ̀ lára àwọn àmì ẹ̀yẹ eléyìí tí rmd gbà òun láti rí ama awards èyí tó gbà lọ́dún 2005. Ó gba àmì ẹ̀yẹ òṣèrékùnrin tó ṣe dáadáa jùlọ nínú fíìmù. Àmì ẹ̀yẹ yìí ló ti gbà lákàìmọye ìgbà. Ó ti gbàmì ẹ̀yẹ eléyìí tí wọ́n fi ń mọ rírì àwọn èèyàn. Tí wọ́n ti kó ipa tó jọjú fọ́pọ̀lọpọ̀ ọdún. Ìyẹn nínú sinimá nílẹ̀ Adúláwọ̀. Mò ń sọ̀rọ̀ nípa Lifetime Achievement Award. Tó fi mú àmì ẹ̀yẹ Nollywood Legend Status. Eléyìí tó gbà lọ́dún 2024. Bákan náà wọ́n fún RMD ìyẹn ní àmì ẹ̀yẹ African Magic Viewers Choice Awards AMVCA àti ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ òun ni RMD gbà. Mo kíwa ikú etí gbọ́ ẹ̀sìn kú kalẹ̀. Ẹ̀yẹ afigigun lápá bí ètò ṣì ń tẹ̀síwọ́ iwájú o. Kalẹ̀ láǹfààní àti lọ sábala kejì tó kàn lórí ètò yìí ni. Ó yẹ ẹja lọ jára wà. Ló ní kókó bíntín lérèfé. Ìyẹn láò ṣe lábala kejì yẹn. Abala lérèfé òun náà la fẹ́ kán lù lórí ètò ìràwọ̀lagbà. Ìkànnì West Radio lẹ́tí ń gbọ́ o. 89.3 FM. Aláàfin Avenue Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn.

Àwọn agbófinró ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé lónìí ní iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe àyẹ̀wò kòkó ìyún Crane níbi tí àwọn ajínigbé ti gbé àwọn òṣìṣẹ́ Crane mẹ́ta. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Ọláyinka Àyánládé sọ pé lóòótọ́ ni wọ́n jí àwọn òṣìṣẹ́ mẹ́ta yìí gbé lásìkò tí wọ́n ṣe àyẹ̀wò sí àwọn ohun ọ̀gbìn wọn kan nínú oko tó wà láyìíká iléeṣẹ́ yìí. Tó ti ṣàlàyé pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ àti ìwádìí tó lágbára láti rí pé àwọn gba àwọn ènìyàn yìí padà lọ́wọ́ àwọn ajínigbé. Ilé-iṣẹ́ elépo rọ̀bì NNPCL ti sọ wípé owó díẹ̀ tí wọ́n dín kúrò nínú owó epo kìí ṣe pé ìjọba fẹ́ fi dá owó ìrànwọ́ orí epo padà, ṣùgbọ́n wọ́n ń ṣe eléyìí láti mú ìrọ̀rùn bá àwọn aráàlú látàrí ọ̀wọ́n gógó owó epo lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ọ̀gá àgbà tó ń rí sí ìkànsá aráàlú fún ilé-iṣẹ́ NNPCL Iyun Andy Ode fi síta lónìí, sọ pé owó àjálẹ̀ yìí ni láti mú ìrọ̀rùn bá tónílé tẹlẹ́mù àti okoòwò, pẹ̀lú bí owó epo rọ̀bì ṣe gbówó lórí tí kò ṣẹ̀yìn lórí wàhálà tó ń wáyé lápá àárín gbùngbùn ìlà oòrùn. Mínísítà olú ìlú Àbújá Wisdom Wike ló ti bu ẹnu àtẹ́ lu ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ láàrin àwọn òṣìṣẹ́ àti àwọn olùkọ́ nílùú Àbújá gẹ́gẹ́ bí èyí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n sì ti tòṣèlú bọ̀. Wike ló sọ̀rọ̀ yìí lónìí nígbà tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn alága ìbílẹ̀ mẹ́fà nílùú Àbújá, tó sì ń pàṣẹ fáwọn alága yìí pé kí wọ́n kànpá fún àwọn òṣìṣẹ́ yìí wípé ẹni tí ó bá ṣiṣẹ́, ẹni tí kò bá ṣiṣẹ́ kò ní gba owó oṣù. Ní ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè Chile, àwọn aláṣẹ sọ pé òjò alágbára kan tó rọ̀ lánàá ló ti ṣe ìjàmbá ńlá fún ilẹ̀ náà látàrí bójò náà ṣe gbé àwọn ọkọ̀ tó sì náà sì yà wọlé tó sì mú kí àwọn olùgbé náà sá lọ kúrò nínú ilé wọn. Wọ́n ní ó kéré tán èèyàn mẹ́fà ló ti farapa látàrí òjò alágbára yìí. Ààrẹ orílẹ̀-èdè Chile yìí José Antonio ló ti wá kéde ìlú òfararọ nílùú Las Condes lágbègbè àwọn ọlọ́lá ní ìlà oòrùn Santiago. Èyí yóò mú kí àwọn àjọ tó ń tọ̀rọ̀ kan ṣiṣẹ́ takuntakun látàrí bí àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà bó ṣe di ibi tí omi ti gbà lọ́wọ́ wọn báyìí. Èyí lópin ìròyìn lérèfẹ́, ẹ pàdé wa láago mẹ́jọ àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Ẹlẹ̀ pé yàrá ìkọ̀ròyìn jọ wa sí 0916893 2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú ẹni. Orúkọ mi ni Sunday Àfọlábí. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o, Ọlọ́run á máa bùkún fún yín.

ẹ má jẹ́ kí n dá yín lágara nítorí ìjọba àsìkò tẹ́ mọ̀ pé a ti ń kàròyìn agbọ́dọ̀ má kàròyìn lára àwọn nǹkan tí iléeṣẹ́ wa tó wà fún náà nìyẹn a gbọ́dọ̀ jẹ́ kí tí di sí ohun tí ó bá ń lọ káàkiri gbogbo àgbá ńlá ayé bẹ̀rẹ̀ láti Oyo State Nigeria àti gbogbo àgbá ńlá ayé ìyẹn ni ó fà á so látara àdí èyí gbogbo ẹyin tí ẹ jẹ́ olólùfẹ́ ètò wa ẹ̀yin náà ti mọ̀ a sì sọ fún yín ẹ̀yin náà bá ti gbé owó wá ẹ̀yin náà ẹ bá wa kún wa lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ tẹ bá ti wá ọ̀nà kan àti omi láti fi darapọ̀ mọ́ wa àwa náà tún wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá tí ó jẹ́ kẹ láǹfààní láti máa gbádùn ètò yẹn sí so lábala àkọ́kọ́ tẹ̀yin náà ti mọ̀ abala kíni o alkọ̀hán ní kíké bàbá ti ń ke la fi ń kà ṣe mọ̀ wọ́n máa ń kéké wu ni ìyẹn ló ń jẹ́ ká máa sọ pé wọ́n ń ke bẹ́ẹ̀ tá a bá ti tún tu séde yorùbá tàbí èdè òyìnbó àáka ni o wọ́n máa ń kàwé ni so méjèèjì bá ti ń ke la máa kà á súrà tí a parí ní ìjẹjọ tí ẹ bá gbàgbé mo sọ fún yín pé ní ètò tiwa the world of islam is another islamic study class entirely ibi kan téèyàn ti lè kẹ́kọ̀ọ́ nípa islam ni tí wàá mọ̀ nípa islam tínú ẹ̀ á dùn pé ṣé islam náà ni ṣé máa gbé wọn sọ fún yín bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta sẹ́yìn ẹ̀yin náà wo irú prọfẹsọ isaac immediate past jamb registrar in fact èèyàn ni bàbá yẹn ẹ̀yin náà wo orú wọn ẹ wo orú àrà tó dá from university vice chancellor university of ilorin for good 8 years wí tẹ good restructuring tẹ́yin náà mọ̀ tẹ̀yin náà mọ̀ is in the world history ó kúrò ńbẹ báyìí ó tún lọ ṣe ẹ̀rí all Nigerian vice chancellor chairman ó tún kúrò ńbẹ báyìí ó tún lọ sí all West African vice chancellor chairman is a Muslim ọlọ́run kó máa ṣàbá wa dúró ti bàbá irú wọn là ń wá ní àwọn ẹ̀rí ipò aṣáájú lórílẹ̀èdè nàìjíríà irú àwọn bẹ́ẹ̀ yẹn àwọn olótìtọ́ bẹ́ẹ̀ yẹn àwọn là ń fẹ́ kámúrú wọn kámúrú ẹ̀yin náà wo chief imam ìlú ìlàró tí wọ́n gbé owó sákàtà àwọn tán dẹ̀ gbélé irú wọn la fẹ́ kán ṣaṣáájú fún àjọ àtẹ̀mí náà àti sam kí gbogbo akóra àjọ bẹ́ẹ̀ yẹn mínísítà kan nìyẹn bẹ́ẹ̀ ni eléyìí tó jẹ́ pé ẹ mọ̀ pé islam is a beautiful religion on its own than what people used to call islam so lórí ètò yìí òun náà lè ti máa mọ kí ni alkuran dúró fún ìwé àdúrà ni ìwé tá a máa fi ń ṣàdúrà ni so súrà tí a fulẹ̀ níjẹjọ torí ìjọba àsìkò òun náà ni súrà tó quraish ṣe rí àwọn ọ̀ràn quraish yìí àwọn ni the custodian of the kahaba ọlọ́run náà wá recognize wọn ó tún hànà wọn ó wá sọ súrà kan kalẹ̀ lórúkọ wọn mo rò pé ń gbádùn ètò yẹn lọ lónìí ó wá sọ súrà kan kalẹ̀ ó fi hànà wọn ọlọ́run fi hànà àwọn ọ̀ràn quraish yẹn yàtọ̀ sí pé ó fa nabi muhammad sallallahu alaihi wasallam yọ lára wọn ó tún hànà wọn by naming a sura after that tribes ẹ̀rí nǹkan tọ́lọ́run ṣe fún wọn pọ̀ gan ọlọ́run wọlá sóra tó kọ̀ra iṣẹ́ yẹn ó wá ròyìn kankan nínú sóra yẹn ṣe mọ̀ pé n ta fẹ́ wò lónìí because of our time òun náà ni lessons from that sóra tí kì bá ṣe pásìkò ti lọ ni àmọ́ tòun ti bá ti kò sí lọ náà bóyá ta bá rẹ́nìkan tó lè fún wa ní lessons kan torí mo sọ àwọn lessons mẹ́ta nínú sóra yẹn there is no chapters in the whole Quran chapters là ń pè ní sóra there is no chapters in the holy Quran that doesn't have its lessons and prayer significant ti o si ko si so bi sura yen bo se wa pelu ibanisoro be na lo wa pelu adua mo so awon lessons meji abi meta ta ma ri ninu e ni ose to koja asiko ti lo ni tori to ba ti di ago marun abo ntohun kawara tohun ko mo ka ma da a fi segment yen a tun fi ko di ose to nbo so nba ni ká wo ẹni tí ó wà ńbẹ ẹbùn dẹ wà fún segment yẹn o ẹbùn wà fún segment yẹn mr sam mi mọ ṣáàlè rí láyẹn lò just for a second or a minute abárẹ ẹni tó lè win ẹ no wahala ok ẹ jẹ ká ṣe bẹ 0916893 1000 tabárẹ ẹni tó lè pè wọ tó lè fún wa ni one of the lessons of sura to quraish for the Muslims and even non-Muslims
because Quran is meant for everybody. It's meant for everybody. Fẹ́ ni tó bá ti gbọ́yé, kò sẹ́ni tí ò lè ṣe láǹfààní. It's just a matter of belief. So ìyá rẹ ni tí ó lè pè wọlé láàrin ìṣẹ́jú kan yẹn, 5,000 naira ni, from my own pocket. I can afford that. I will be glad to do that. Inshallah, be glad to Rahman. 0916893 1000. One of the lessons of Surah Quraysh that we've just concluded. Darren to lepe ejekiawo la ni sheju kansi mejina di moshe so. Toria ni asiko pupo ni abalaye mo.

ẹ̀má bínú ẹ jẹ́ fún yín nọ́mbà ẹlẹ́ẹ̀kan sí 0916893 1000 àbí 0915333 4893. Ṣe rí tí ọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ yẹn bá ṣe máa ń ṣe ni pé even when I'm in the class and I want to encourage my student into answering the questions, I award a gift like that. And when I award gift, mi wa ni jẹ́ kí time yẹn náà pọ̀ jù. Owó yẹn náà ìwọ̀n mú ni o. Ìtọ́jà pé mi fẹ́ filẹ̀ o. Tá a bá rẹ́ni tó lè pè láàrin ìṣẹ́jú péréte tí mo filẹ̀ yẹn, you are able to get it, then the 5,000 sounds is yours. Inshallah, be good at Rahman. Ǹjẹ́ ara ẹni tó lè pè wọlé 0916893 1000 0915333 4893. Ìṣẹ́jú kan péré náà ló kún o. Ìṣẹ́jú kan tí mo ṣe ní ẹjẹ́ a máa jọ gbọ́ kádẹ̀jọ máa nù tẹ̀kalẹ̀ nìyẹn. If you have been there, just call me now, give me one lesson and collect your 5,000.

0: Aiwe yin lo se npe ra re loloshi iwaju lo lo nwo olohun wo eni to ni un to ni iwo to ni ko ma wo yin unzuru ila man asfala minkum eni ti o to e la ni ko ma wo ile eni to mo yi sare ikun abi okun iwo o se so wa mi pe kile ti o se mi mo wa sare kila won to wa sare e se wo na se ti wo se irun wo lo ki ti won o ki awe wo lo gba ti won o gba gbogbo oru baba ti wa ila nbe nu sare omojo kan benbe omodun kan benbe eni bi mo benbe eni obi mo benbe eni laya benbe eni olaya benbe eni lokon benbe eni olokon benbe eni je gomina benbe eni je benbe eni je president benbe
1: Allahu akbar
0: gbogbo oruko to ba nko ma je benbe ta ba so pe afa ni o awon baba adam abdullah le lori ibo ni won wa
1: rahimahullah
0: baba kamal tin ko
2: rahimahullah
0: baba lamuni ko nko
2: rahimahullah
0: baba bariki do ma nko
2: rahimahullah
0: Oni pastor ni e awon pastor another ko si to nko je to ba je olorin ni e to nfi barista akorin barista fa ara re nko epo akara nko ayila o ma wura yusuf olatoji oseni ejire aruna sola to ba je polo mo mu o le mu ko to fe la
1: allah
0: igba ton si won tun da igbo sinu ko si e in case o le need igbo lohun ohun ko
1: ona ti lo
0: eyin lo wa kan ẹni tó lè dárúkọ bàbá rẹ lẹẹkẹẹdógún kó náwó bàbá yín kẹrìnlá ẹ má mi rí ọyìn mọ bá rí o ìyá yín kẹjọ ìyá yín kẹfà ìyá yín keje ìyá tí yín mọ sọ o ìyá àyà yín lọnà kẹrin ẹ dárúkọ ẹ ẹ mọ wọn ẹ bá wọn tẹfẹ gbọ sórí ara yín àwọn ọmọ kan ń bọ nínú àwọn ọmọ yín tí wọn ní mọ pé wáyé wọn bá bí wọn hàn ní dárúkọ mi jọmọ ẹ sọ yí pé fúngbà díẹ ni ẹ bá mi sọ jọmọ
1: fúngbà díẹ
0: ni ẹ sọ dáadáa
1: fúngbà díẹ ni
0: fúngbà díẹ ni jẹ káyé yẹ yan o má gbé nǹkan kan sẹ́mi o tó bá ń dùn fún ẹ kí lorúkọ ẹ tó bá ń korò ńkọ
2: fúngbà díẹ
0: àní tẹsẹ bá ń ro mi máa ń sọ fẹsẹ pé ò lè last torí mi gan mi ní dégé ni.
2: ẹ wo kì í pọ ṣókí báyìí náà ni ọbẹ oge nti mo fẹ ki a gbọ nbẹ oun naa ni ati gbọ yẹn like I said is a message full of in fact lessons full of lessons for every one of us so mo n bọ ẹ jẹ ki a dókè.

0: wi fun wa na ah Dr. Siru Ayinde Barrister ani orun re yin e wo gba ti orin ti jade o e wo bo se wa evergreen music ni to de ba on to nsele yi mu boya ka awon olori wa kan so bi tan ko wa lo tori ko ye wa ko ye wa amo e ma je ka gbagbe mu so fun wa pe segment yen the from the mimbar is going to be we are going to be on it for the rest of this month gbogbo Friday to kun ninu osu October yi la mama fi la ma dedicate fun eri orilede Nigeria tori mo ni pe e ma gbagbe aya ti Olorun fi so Nigeria gangan Nigeria wa yi l'Olorun describe ninu aya yen en to ba de the context e pe ko nse Nigeria ko wa so fun mi e gbo on t'Olorun wi nbe ni bad also the lie mina shaitan rojim bismillah ar-rahman ar-rahim Quran 16 chapter 16 verse 112 oni wadaraba Allahu masalan qaryatan kanat aminatan mutma'inatan yati rizquha ragadan min kulli makani fakafarat bi anumi Allahi fasakaha Allahu libasal juhi wal auf bima kanu yasnaun ati kani ati ke eje kawaka and Allah present an example of a state, a city which was safe and secure in the past. Nigeria was very, very safe and secured. Oh, alhamdulillah. How I wish we can still go back or have Nigerian as we have it in the 60s, 70s. Secure. Its provision coming from in abundance from every location. Ebo, Olorun, its provision is coming from every location in abundance. Ah, Lord God. Olorun, ma ba tun orile se de se pada o. Ma ba da orile de yi pada. Alawon agbalagba tana. Okay, kila fe so, kila ti e fe wi na. Asuko ni. Aya yan na la ma tun lo lose to nbo. Se ngba ta wa nlo si school. We were collecting how much? Kobo la ngba lo si school. I can still remember very, very well. Kobo ni. So that we man promote won ma increase owo nje wa bi gba tan increase salary ni to ba ti kuro ni primary 1 to ba bo si primary 2 owo e ma di 2 kobo en to ba ti bo si primary 3 owo e ma di 3 kobo kobo ni I'm telling you not even naira kobo Allah akbar e wa wo naira gan o ti e ni value mo ya mo nkan ti 100 naira gan le ra mo 100 naira so ti le ra nkan sa boya sweet omode I don't know Olorun ni ni awon agba kan Nigeria wa nipo yen won wa nipo yen mo so mo ni a ma mu mi ta ba nbo lati school amara mi ka o ti re mi wa lo ra mi ko wa de mu wa de jagolo enu ni mi ni ke se pon awon fi mu ti ngba yen ta wa bo bi ti Nigeria wa bara wa de Olorun ni but at a stage e wa gbo o oni at a stage fa kafarat pelu dera ta se fun won yi pelu dekun ta se fun won won awon tan tun wa du awa lo won tun so pe awo o tun ba gbadun Nigeria nkan to wa npa mi laya niyan o pe ko ma je awon omo wa ti won bo because awon leru won ma ba ni gan how are the generation coming kini won fe fi kini ba oni kini won fe ba se n bo orilede ilo yi Olorun wa ni at a stage n to fa ibi ta ti get it wrong fa kafarat bi ani umillah so Allah made it a taste of envelopment of hunger in abundance from hell, but it denied, but that country, that state, they denied the favor of Allah. Won wa shy mori solon, won yapa ashe olon, won yapa ofin olon, won koti ikun soro olon. Ah, mobiti kini yeti shele. But I want to won mongpa e, won so, be awon yon, ashe mori, in the 70s nani, now man reference 1977, during the reign of baba Bekuta Inoni won mo wa wo pe ah odun ki la fe se awa bere si ni se odun osha nbe ni won ti bere ta ti bere si ni ri gbogbo ere kakiri gbogbo ilu awa pada ngba ta owo po in the 70s lo bi akugbogbo wa ni oni our problem is not money but how to spend it in Nigeria our problem is not money but how to spend it eyin oloselu Alhaji Barrister ni ka bi pe bo le nko wa lo. Awa aralu na, sawa na se tan bo la fe ku mo ko wa lo. Mo la fe won ko wa lo. So inshallah bi kudrat rahman, ibire na le ko wa ja
1: pẹ̀lú ògo ọlọ́run ẹ̀yin tọ́lọ́run bá kọ ṣèlú mọ́ à ń sọ ilé yìí fáǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ àwọn olóṣèlú pé ẹ dákun ẹ bá wa sọ fún wọn ẹ jẹ́ wọn túlù yìí ṣe ẹ jẹ́ kan bá wa túlù yìí ṣe ṣé wọn ò kówó lọ́ọ̀run ni ṣé wọn ò kó mọ́tò lọ́ọ̀run ni wọ́n ṣó ẹ̀rí campaign van one of the contestants presidential contestant candidate wọ́n ṣó ẹ̀ in fact mo kà nígbà tí mi ò mọye number my got mails around like boya bi 120 ẹwo n tan fowo wara nígbà tí mi ò mọ number mọ mo kàn gbójú kúrò pé bá a kú tiẹ̀ mọye náà kí ni ó dà fún wa torí náà ẹ jọ àwọn olóṣèlú yìí ṣó ilé lẹ tí kọ ni ṣọmọ lẹ tí train ni kí lẹ tún wá fẹ fowó ṣe ẹ fẹ kówó lọrun ni ẹ jẹ ká jọ bira wa léèrè torí náà. Ni sọ́tán lónìí inshallah bí kúrò àti ọlọ́run ní jíjẹ ká sọ́tán pẹ̀lú ògo ọlọ́run tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tó rà máa conclude tí ẹ̀yin náà tẹ̀ máa láǹfààní láti pè níjọ́ tí a bá fẹ́ parí ẹ̀ so kí ọlọ́run ọba kó má ṣàbà wa tún orílẹ̀-èdè nàìjíríà ṣe ìdí tá a fi ń sọ ni pé àwa náà ṣe mọ̀ pé lára àwa aráàlú náà láti yan àwọn olórí so tá a bá sọ pé àwọn olórí yẹn ò dá tá a bá láwọn olórí yẹn ò dá omi pa àwa aráàlú náà ara wa náà ni àwa náà ṣe báwa náà la ń lọ ṣa olórí ara wa ta bá ti wá débẹ̀ tán báyìí it just like bígbà tí disk kan wà lórí wọn tẹ́tẹ́ wọn á kàn yọ kúrò ni wọn á bá bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan míì torí náà àbẹ̀ ọlọ́run ọba tí ó fi wá láyà balẹ̀ lórílẹ̀‐èdè yìí lánàá ọlọ́run wọlá ibi tí a dé yìí ẹ̀rí alhaji sikiru ayinde barista nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa orin yẹn wọ́n mention 40 yamu ni àfọ́ orin ti pẹ́ we are now going to 70-66 ó kù díẹ̀ ká dé 70 years bọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ìlú kan tún sì kéré lóòótọ́ o nígbà tí mo wo àwọn state kan bóyá a máa wò lọ́dún tó ní ọ̀sẹ̀ tó ń bọ̀ US ní Germany ní kódà ọmọ ọwọ́ ni nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ìlú yẹn so káwọn ìlú yẹn náà tó débẹ̀ ó jẹ́ kí n gbà pé nàìjíríà is going to be better a máa gbádùn lọ ó sì máa dá kó kàn dá lójú tiwa náà ni kó tún dá bó ṣe dá níjọ yẹn kó tún dá sí lójú wa kó ṣojú ẹ̀mí wa kó dá fáwọn ọmọ wa àtàwọn ìjìnrán tó ń bọ̀ òun náà ni tí à ń jà fún báyìí torí náà kí ọlọ́run ọba kí ó má ṣàṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kò ní jù báyìí lọ lábala from the member látòrí ìtẹ́ mímọ́ ẹni ó sì wò n tá à ń sọ yìí ó ju àwa kọ́ là ń sọ torí pé bó ṣe ń dun kálukú wa bá a ṣe fẹ́ kórílẹ̀-èdè yìí rí òun náà ni but the problem is just that we always criticize when we are outside the moment we join them ó tán ó parí báyìí the moment we join them we become part of them àwa náà dára wọn nìyẹn ìṣòro tí mo rí nìyẹn tá a bá rí olóṣèlú tó lè sọ wípé tó ń bá ẹni tèmi lè dìbò fún tàbí tí mo fẹ́ dìbò fún ẹni tó bá lè sọ pé tó ń bá ti débẹ̀ ọ̀rọ̀ owó tí wọ́n ti ẹ̀kọ́kọ́ ń gbà ní national assembly àbí ní state a máa kọ́kọ́ yọ kúrò iye táwọn òṣìṣẹ́ ìjọba ń gbà lẹ́yìn náà máa gbà candidate tó bá ti lè sọ bẹ́ẹ̀ fún wa ló yẹ ká dìbò fún ká yọ owó kúrò lórílẹ̀‐èdè yìí gbogbo owó tó kù tá a fi ń ṣe ká máa fi ṣèlú let's do it for hospital ẹ̀yin náà wò ní ọ̀sẹ̀ ta lò tán yìí ni ìkánú àwọn olórí wa rí ó lọ sí country wo ni wọ́n wá advertise ẹ̀ wọ́n gbé sórí is that not an embarrassment to him and the country torí náà ẹ wo ọlọ́run ó ṣàánú wa ẹ jẹ́ kí àdánù dúró báyìí títí di ọjọ́ mẹ́jọ lórí abala yẹn náà la ṣe wà pẹ̀lú ògo ọlọ́run torí pé ayé alukuran ni o orí ètò yìí ètò wa world of islam òun náà ni àwa yìí tá a sùn mú wálé náà ni torí ó lè dọ̀la kí wọn náà bára rẹ ní ipò yẹn ká lè mọ̀ pé ẹ jẹ́ ká ṣe dáadáa mo láwọn tán sì lè ṣe ju awó lọ́wọ́lọ́wọ́ wọn wà ń lù yìí wà láìtàlà àwọn tán sì lè ṣe ju awó lọ́wọ́ ṣé wọn ṣé kò sí ni àwọn tán sì lè ṣe ju tàfà balẹ̀ wà lọ́wọ́ wà ń lù yìí àwọn tán sì lè ṣe dáadáa ju nàmdi azikure lọ wọn sì wà ọlọ́run má ṣàbá wa gbé wọn dìde ọlọ́run má jẹ́ kó orílẹ̀-èdè yìí dàrú bá wa tún nàìjíríà wa ṣe bá a ṣe fẹ́ kórí kọlọ́run jẹ́ kórí bẹ́ẹ̀ kó wa dá dénúlé ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀já àjọ ṣàmí lápapọ̀ la haula wala quwwata illa billahi al-aliyyil azim kí a tó bọ́ sí abala àdúà lónìí tí a fi ká díẹ̀ ẹ jẹ́ ká tún dókè lọ́hùn.

0: pẹ ayọ torí ìjọba àsìkò tẹ bá wa agbo ọhún ìmá sáré ni àmọ bóyá wọn kan máa ń yí téèyàn bá ti jókòó níbi tá a máa ń jókòó yìí ni bẹẹ sì kọ bí ó ti ń lọ tẹlẹtẹlẹ náà nìyẹn wọn ní ẹnìkan ò rí ọjọ mùsùlókùn ẹ rí nǹkan tí mo kọ fẹ sáré sọ ní abala yìí lónìí àwọn ìṣẹlẹ méjì kan tó jẹ ìṣẹlẹ kàyéfì ó bomi sí mi nínú njẹ gbọ ó ti wà lórí ayélujára káàkiri ikú ọkan nínú ẹrí vice chancellor university Tansen University ní ọba Anambra State wọn yàn ní vice chancellor ní bí irú òní nígbà tó dẹ di ọlá ó dẹ kú ẹ gbọ kéèyàn jẹ vice chancellor léni ẹmọ ẹni mi ò ní kó bó tiẹ ṣe kíní kan ni kóhun sá débẹ irọ ẹjẹ máa fẹnu ara wa tọrọ dáadáa ó di vice chancellor léni olórí ọgá àgbà university Tansen University ní ọba ní Anambra State and second day by a first sick and that's all and he passed away àyàmíjà o mo ní ọlọrun má jẹ àkú pẹlú ògo ẹ ṣàmí o gbogbo ẹyin olólùfẹ wa má jẹ àkú pẹlú ògo ìtò tó wá jẹ paripari babambari ẹ gbogbo náà ṣe ta lò tán yìí náà ni síbẹ̀ gbọ́ ti plane tó jábọ́ ní Ondo State yẹn plane yẹn pilot tó wà ẹ̀rí kí lorúkọ ẹ̀ òun náà ni squadron leader ẹ̀rí Ugweje Aham jẹ́ mọ̀ pé last week 2 weeks ago ló ṣe wedding ẹni tó wà kí lorúkọ ẹ̀ aircraft yẹn 2 weeks ago he married 2 weeks ago and he died 2 weeks after àyàmíjà olúwa ò wọlá àdúrà táwọn ṣe ń bí bá a ti ń ṣe yìí àwọn ò máa dúrà ṣe o àmọ wọlá àwọn àgbàlagbà bí ta dé nìyẹn o ẹ má jẹ àfàdúrà sílẹ o kò sí ohun tá dúrà ò lè ṣe o kò sí ohun tá gbára rẹ ò ká o ọlọrun má jẹ ká dára bu ó kò lè wà lórí o di two segment yìí wà fún nìyẹn o tá a fi ń rara wa létí nìyẹn o kò sígbà tá a lè ṣàdúrà o mo gbọ́ tí pásítọ̀ kan kódà mo fẹ́ẹ́ lè wà move kí n lọ síbẹ̀ ó ní lónìí mọ́júmọ́ ọ̀la àdúrà kan wà téèyàn bá lè ṣe má lè oṣù òní sí o àdúrà ni o àdúrà so nítorí náà ẹ̀rí n tá ń rán ara wa létí ni pé ẹ jẹ́ ká mú àdúrà ní pàtàkì o àdúrà ní pàtàkì so ẹ jẹ́ ká lọ mọ̀ kò sí ní tádùn àdúrà ó máa ń avert ibi aburú ó lè ti aburú dànù lórí èèyàn èèyàn dẹ̀ máa ń ṣàdúrà next year alẹ ẹ gbọ tọdún náà ọlọrun wọlá àbí tá a dé yìí gbogbo àwọn tí aburú yìí tó ti ṣẹlẹ sí ọlọrun má ṣàbà wa tù wọn nú o ọlọrun bá wa tù wọn nú o ṣe mọ ìyá àwọn tán kú nínú aircraft yẹn they were 32 kò dá ó kù díẹ káàtó ọlọrun gbogbo orú àwọn kú tó yá ọba má fi pa èmi àti yín o gbogbo àwọn aburú báyìí ọlọrun ré dànù lórí èmi àti yín ṣàmì ni oh god olúwa ẹni ń ṣàfà bọ̀ mọ́ ń gbẹ́nu àwọn àfà sọ̀rọ̀ ni ọlọ́run wọlá àbí tá a dé yìí gbogbo ohun tó ń jẹ́ ìran aburú ọlọ́run má ṣàbá wa lè dànù lórí ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ gbogbo ẹni tí àjọ ń gbádùn ètò yìí nílé orí ètò yìí ètò wa the word of islam náà làwà níbi ni a sì ti máa dànù dúró lẹ́ni títí di ìjọ mẹ́jọ insha allah bí kúrẹ́tì ramon lórúkọ gbogbo ẹyin àwọn tí àjọ mú ètò yìí wá sí ẹ̀rí lónìí bẹ̀ẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé òun náà ni èmi alhaj fakilẹ dakariya ni màmá dágbére fún yín títí ìjọ mẹ́jọ tágo márùn bá titun ẹ tún pàdé mi mo tún ń bọ̀ máa tún mú mi wá insha allah bí kúrẹ́tì ramon pé assalamu alaykum wa rahmatulahi wa barakatu ma salama bí kò hinna bela.
1: Your preferred wholesome radio.
2: The headlines tell you what happened.
3: We're told that they were people that got crashed in the plane.
2: But do they tell you why it happened?
4: Whatever happened here is properly investigated.
2: Who holds the power? Who makes the decision? And how do these decisions affect
5: you? We're offering a discount on petrol dispensed by NNPC Limited for the next 30 days.
2: It is time to go beyond the headlines, beyond the news, beyond the politics of the moment. I am Ayo Emmanuel Ojo. Together, we will unpack the issues, challenge the narratives, question the powerful, and explore the stories behind the story, because here, nothing is taken at face value. Politics, power, and the people. Beyond the News, the story behind the story. Join me every Tuesday from 1 p.m. to 2 p.m. on Wells Radio 89.3 FM. Beyond the News, nothing stays on the surface.
6: Let us try our best to abide by the rules here. If you are a senator, you must go by the rules. So, point of order, you are ruled out of order.
7: Not just another radio station. Wells Radio, 89.3 FM. Broadcasting from Ibadan, or your state, brings you wholesome programs for you and your family.
8: The time is 6 p.m. from Wells Radio, 89.3 FM, your preferred wholesome radio.
9: Lati ikoni konga agbamogbe 89.3 FM gerege lago mefa irolelu.
10: Zaga pra dançar, fez a pinta, jogada individual do Nilmar, pode pintar no gol, passou por um, por dois, por três, entrou na área, pode pintar no golaço, fez o break, bateu direto pro gol, olha o gol, olha o gol, olha o gol, olha o gol, olha o gol, olha o gol, olha o gol, olha o gol, olha o gol, olha o gol, olha o gol, olha o gol, tá lá, tá lá, tá lá, tá lá, tá lá, tá lá, golaço, golaço, tá lá, golaço, colorado no Pacaembu,
11: الثاني الكثير لإسبانيول باعت الكرة من جانب إسبانيول تمريرة خابصة دبت في الدفاع رونالدو كريستيانو على اليمين رونالدو مر رونالدو عدى بمهارة يا عيني يا كريستيانو جميلة من رونالدو هذا كله والكل يقول أنه ليس في مستواه هذا الهدوء عطى من الأول رونالدو مر جميلة من رونالدو جميلة من كريستيانو
12: يا كابلا دريتا برشادي Assistència de Xavi, més cap a la dreta per a Messi, Messi, Messi, Messi, Messi, Messi, Messi, Messi, i menys Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol, gol,
13: gol, gol, gol, gol, gol,
14: Nani.
13: Rooney! Oh, wonderful! What a goal! And what a time! And what a place! What a player! Wayne Rooney out of this world! 2-1 United!
14: One of the great goals in the history of the Man United.
15: Señoras y señores.

mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé ẹ kábọ̀ sórí ìkànnì west radio 89.3 FM. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tó bá ti dagun mẹ́fà ìrọ̀lẹ́ kò sí ètò míì tó dùn ju ètò sport assembly lọ. Ẹ wo èmi pàdé yín àbúrò yín ọ̀rẹ́ yín Raymond tánátáná. Ẹ mọ̀ pé tó bá ti dagun mẹ́fà ìrọ̀lẹ́ èmi nìkan kan mo máa ń gbé yín débẹ̀ lọ policy one b lọ policy one b àjọ ṣètò ni. Ẹ wo international break ti tán o, club football ti padà dé, ẹ̀yin Arsenal ṣe ti ń gbaradì, Manchester United orí ayò Chelsea ṣó máa bá 3 points dé lópin ọ̀sẹ̀. Ẹ wo transfer gist gbogbo ẹ̀ pà ń bí báyìí, gbogbo ẹ̀ la máa já yín sí. Ẹ wo bó ṣe ń lọ káàkiri Europe. Ẹ mọ̀ pé gbogbo àwọn olùkọ́ nìyẹn, gbogbo wọn ti ń drop press conference wọn. Àwọn agbábọ́ọ̀lù tó gbé farapa, àwọn tí ò ní láǹfààní láti kojú ikọ̀ tán fẹ́ kojú, gbogbo ẹ̀ la máa já yín sí. Àmọ́ kó tó di pé mo wọnú àwọn ìròyìn lọ, ẹ wo Cristiano Ronaldo, ó láṣejù ní Portugal.

0: ẹ mọ̀ ìkọ́ máa gbáfẹsẹ̀ wọnsẹ̀ lẹ́ni ó wà ní starting 11 ó máa kópa fún ikọ̀ anasar ẹ wò ká tó wọ bó ṣe máa ṣẹlẹ̀ lẹ́ni àti ọlá àtọjọ sunday ẹ jẹ́ ń gbé lọ pọ́lísì wọlé kó káwọn ti wá ń lé lọ pọ́lísì kí àwọn ti wá ń lé.
1: ẹyin tèmi ẹ kúrò lẹ́kọ́ àtàárọ̀ a kú iṣẹ́ ni o a kú mutaje ṣe mo nígbàgbọ́ pé ni ó lọ bí a ti kọ̀wé ẹ̀ bá tẹ̀tẹ̀ gbà lérò a tún ti dé bí a ti ń dé bẹ́yẹn a ti fẹ́ gbà sí yín lára bó ṣe ti ń dé ó ti dé ní ràbájì gan bẹ́yẹn ní rẹ́gẹ́dẹ́ fihìn anybody tó bá gbọ́wọ́ lé rédíò yín ẹ̀ mọ́wọ́ ẹ̀ kúrò tó bá ṣe gé ẹgẹ́ kúrò torí bíbá iná pé bíbá sport assembly 89.3 FM ló ń pè bí a tún ti dé bẹ́yẹn weekend sport.
0: òtútù vega ó ṣòdì alpha ṣé arsenal máa gbé gẹ̀ẹ́sì lópin ọ̀sẹ̀.
1: anybody tó bá nẹnu wá eyín iwájú ló máa yọ.
0: Eyín iwájú máa yọ. Ó yá pápá pàlápà bíbẹ̀ yẹn. Ó ní ìgẹ̀ yẹn ti dé. Ẹ mọ̀ pé Arsenal jẹ 3-0. Ó jẹ 3-0 kan tó lọ international break. Wọ́n ṣẹ ìgẹ̀ Arsenal lápá bíbẹ̀ yẹn. Àmọ́ Klopp bọ̀ ti padà dé. Arsenal ti jí. Ìgẹ̀ Arsenal ti jí. Lọ pọ́lísì ló sọ bẹ́ẹ̀ lápá bíbẹ̀ yẹn. Ó yá sẹ́yìn ti kúrò níbi iṣẹ́ ti ń bọ̀ lé. Ẹ fẹ́ yà sílé epo, ẹ fẹ́ re epo. Ẹ wò assignment yín ò le rárá o. Tẹ bá fẹ́ gbogbo ṣe ń lọ nípa ìrètí eré ìdárayá. Ẹ darapọ̀ mọ́ West Radio 89.3 FM. Ṣé ìgbàgbé pé túlẹ̀ darapọ̀ mọ́ wa? Ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ wa. Tẹ bá ti wọ Facebook lọ́gán tẹ bá ti wọ bẹ̀yẹn Blue App yẹn. Ẹ search fún West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Ó yà ẹ̀jẹ̀ ṣàlàyé fún yín. Ṣé rí West Radio yẹn máa kọ́ pọ̀ ni? 893 FM yẹn ẹ tún kọ̀ yẹn pọ̀. Ó yà fan page yẹn kọ́ ẹlẹ́ pọ̀. Tẹ bá ti tẹ̀ sójú ẹ̀ lọ́gán lẹ máa wọlé síbẹ̀. Ṣé ẹ bá rí fìlà pọ́lísì fìlà yẹn tanná. Ó tanná o. Ó yà pápá ẹ̀jẹ̀ ń ja yín sí. Bó ló ṣe máa lọ lópin ọ̀sẹ̀ yìí? Ẹ mọ̀ pé ètò tọjọ́ Friday gbogbo weekend preview yẹn gbogbo ẹ̀ la máa ń ja yín sí. Àmọ́ kó tó di pé mo kọjá lọ sí weekend preview ìfẹsẹ̀wọnsẹ̀ kan lọ lọ́wọ́ tá a bá ń sọ̀rọ̀ Euromatch NPFL ìyẹn líìgì àgbàjọ orílẹ̀-èdè Nàìjíríà. Kàsínà United nǹkan tí Shooting Star ṣe tó ṣe tì. Kàsínà ti ń bojú èyín bàjẹ́. Wọ́n ń bojú èyín bàjẹ́ lọ́wọ́lọ́wọ́. Lọ pọ́lísì kàtẹ̀ tó tẹnu bọ èrò yìí. Kàsínà United first half 2-0 wọ́n borí èyín bà lọ́wọ́. Kí ló ń ṣẹlẹ̀ lápá bíbẹ̀ yẹn?
1: Àwọn èèyàn mọṣẹ́ tó ń gbà láàyò ni tó ń mọṣẹ́ tó ń yàn láàyò ni kò ṣeré Moscow bọ́n ṣe wà yẹn sí anybody tó bá ti wá tètè mú pọ́ìntì yẹn lé ni torí pé tó bá dókè tàwọn náà mọ̀ nǹkan tán lè fi ṣe. So àwọn kàtínà mọ̀ nǹkan táwọn gbé lọ́wọ́ ni wọ́n dẹ̀ mọ̀ pẹ́rù yẹn wúwo dáadáa so kò ṣeé gbéjọ rárá. So it's better káwọn tètè amúwo pọ́ìntì wọn at least first half lélẹ̀ sí tí méjì ti wọlé tó bá tún di second half tí méjì bá tún wọlé bẹ́yẹn at least kí eyín bá lọ kó padà sábà kó lọ máa mumi kó mumi sí yẹn tó tún dayé àtún wá nìyẹn. So àwọn èèyàn mọ̀ nǹkan tó ń ṣe ni shooting ni kàbèrè lọ́wọ́ yẹn pé kí là ń ṣe báyìí.
0: Ó yá Shooting ní ká bèrè lọ́wọ́ ẹ̀ pé kí là ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ó yá mo já yín sí. Mo ní Cristiano Ronaldo. Ó bẹ̀rẹ̀ fún ikọ̀ Al-Nassr. Ṣé ó máa mi àwọn àbí kò ní mi àwọn? A máa já yín sí bí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe ń lọ lọ́wọ́. Ó yá pápá pàṣà Alex Ferguson. Ó ti fi ròyìn léde o. Ó ní iṣẹ́ rí Pep Guardiola tẹ́ ń wò yẹn. Ó ní gbogbo nǹkan mo ṣe ṣe ìrántí lọ́dún 2012. Èmi àti ẹjẹ́ ò jẹ́ dínà ní New York. Mo ṣe gbogbo nǹkan. Mo sa ipá mi. Ká ní mo mọ̀ ni ó yẹ kí n ti sọ pé kó wá jẹ dínà ṣáájú ìgbà yẹn. Ǹbá ti gbé wọnú ikọ̀ Manchester United. Ẹ mọ̀ pé mo ti ń gbìyànjú láti rìtáyà. Àmọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn ó darapọ̀ mọ́ ikọ̀ Bayern Munich lápá bíbẹ̀ yẹn. Ó yá Arsenal ẹ wo ẹ má lọ sùn gbẹngbẹ o nítorí pé Mikel Arteta ti sọ̀rọ̀ sí gbòòrò ayé. Ẹ mọ̀ pé ó gba àwọn àlejò oníròyìn wọ́n bí pé ọ̀gbẹ́ni Mikel Arteta ó yá jòkó sórí àga. Ó yá bó ni Declan Rice ṣé ó ní parapa àbí kò ní farapa? Ó ní ṣe rí Declan Rice tẹ́ ń wò yẹn ṣe rí World Cup ní kété tí World Cup parí ó ló ń manage ara ẹ̀ ni o. Ó ní àmọ́ fún ìdí èyí ikọ̀ Arsenal náà àwa náà máa manage Declan Rice ṣé ó máa kópa lọ́la àbí kò ní kópa? Ó ní ẹ farabalẹ̀ mí ní kò ní kópa. Mo kà sọ pé màá manage ẹ̀ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbà ikọ̀ Arsenal ni. Ẹ wo Declan Rice kò ní kò wà dọ́tú o àmọ́ a máa manage Declan Rice. Ó yá wọn ti sáàkẹ́ wọ́n sáàkẹ́ lọ́wọ́ kan. Mo ń sọ̀rọ̀ nípa akọ́nimọ̀gbà orílẹ̀-èdè Turkey Vincenzo Montella wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ mọ̀ pé gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin tó gbá ó jẹ́ ìyà back to back to back ni wọ́n ti sáàkì Vincenzo Montella. Lọ pọ́lísì olùkọ́ ni akọ́nimọ̀gbà orílẹ̀-èdè Turkey lẹ́yìn ìgbà tí ó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin tẹ̀lera wọn ti gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀. Ṣé ìgbésẹ̀ gidi lórílẹ̀-èdè Turkey gbé?
1: Kò sáyè kò ṣe dúró wò kò sẹ́ni tó ń sanwó fún failure tó bá ti ṣiṣẹ́ tó yẹ kó ṣe gbálẹ̀ ẹ̀ lọ ni òun lọ sọ nǹkan tó ń sọ nǹkan sanwó funfun. Ó gbá bọ́ọ̀lù mẹ́rin ó gbá ayò mẹ́rin ó ta ayò kankan wọlé ó borí nǹkan kan ó kàn pàdánù bẹ́ẹ̀ ṣá. ẹ wa ni ko ma le ah bọ́n ṣe lé yẹn torí àwọn náà fojú sùn.

Ijoba apapo ti soro wipe adiko owo epo bentiro eleti eka to nta epo ti ileise to nri si oro epo bentiro lorilede Nigeria yan NNPC eleti won fi lede won wipe ko ni se pelu idapada owo oran epo be de won tun duro lori wipe ko si owo ilu kankan ninu owo eleti won lo lori adiko owo epo na lawon ile epo won ijoba soro lori bipinu memo adiko ba owo epo hun bo ti se da lori ere eleyi to ye ki ile ise na ori ti ki se ninu owo eto suna ijoba tabi lati nu asuwon ijoba alakoso fun oro eto suna ati oro aje Taiwo Oyedele o salaye oro ninu ate jade lati ile ise ijoba fun eto suna nilu Abuja loni eyi ti won pe akori re ni adiko ile ise NNPC ki se owo oranwo ko si owo ilu nibe alaye won lo tele ikede ijoba apapo lori wipe eka to nta epo ni ile ise NNPC won yonda ere eleyi ti won ri lori epo bentiro ti won ta gege bi lara igbese lati ba mu nkan rorun fun idile kokan lori ipaya owo epo eleyi ti nroke si lagbaye ri adinwo epo na la se wa ile ise ton ri si oro epo robi Nigeria NNPC ni won ti fi kun akoko ile ti won mu adiko ba owo epo bentiro to je ti naira 84 ti won yo ile ti won fi kun akoko re titi wo ojo 29 ninu osu kewa won fun awon loko olokada to fi mo ni keke ni afikun olose meta lati ba je anfani ati igbadun itura na laarin oro owo epo ile to roke to ni se pelu wahala tin lo laarin gbongun ila orun ilu Middle East ile se epo na soro nipa bi adiku ohun bo ti se bere ni ojo kini ninu osu kewa to je lati fi sami ayeye ayaju ominira Nigeria ti Nigeria pe odun 84 tan ti gbominira eyi ti won wi pe ti osu kewa yo fi kole ona ni igbese ohun yo mo waye lawon ile epo won dede butoro orilede yi afikun akoko na on lo tele atunse akitiyan ijoba apapo lati ba mu adiko ba ipa owo epo toroke lori awon dile kokan to fi mo ile ise okowo ati lori oro aje ajo olominira to nri si oro eto odibo lorilede yi yan INEC ni won ti se eto lati le asekagba akojopo oruko awon omo oye to je oludije ti o dupo ninu eto odibo gomina ati ti ile asofin ipinle lojo ti ojo kefa osu keje odun 2027 won le akojopo mu lola ode yi ni ojo apa meta ojo kewa ninu osu kewa odun 2026 to lo ni ilana pelu iwe ofin eto odibo todun 2026 ti abala kejilelogbon ipele alakoko re abala ohun lo soro nipa bi ajo na se nilo bi ogota ojo saju akoko odibo lati le oruko ati gbogbo n to ba ni se pelu awon omo oye to je oludije dupo eleyi ti won ba ti yan loju opo ajo na to fi mo lawon ile ise won ati nibe to ba tun ye ki won le si abala kejilelogbon to je ti ipin elekeji ohun ohun na soro nipa bi egbe osilu to ba ti se iforuko sile bi won ba le kefin wipe oruko omo oye to je oludije awon ko si ninu akojopo oruko ti ajo na le won la nfa ni lati kowe sowo si ajo na lati fi to won leti ki iwe ohun ko si je be buwolu latowo alaga ati akowe egbe won to fi mo eda iwe won laarin ojo 14 ti won ba ti le oruko na ebe ipade apejo awon oniroyin lagbaye ati ipade awon ekan awujo eleyi to waye lojo segun alaga ajo INEC ojogbon Tuasha Mupitan okede wipe 21 ninu awon egbe oselu to je 22 niye tan se iforuko sile ni won fa omo oye kale sipo gomina igbakeji gomina to fi mo fun ipinle 28 nibe eto odibo ile ti o waye ohun to fi mo awon oludije sipo ile igbimo asofin ipinle ti o nka won je 6000 o le ni 7800 niye
Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè INEC wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pín káàdì ìdìbò alálòpẹ́ PVC ní tìbútòrú àwọn agbègbè forúkọsílẹ̀ 391 níye ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣáájú ètò ìdìbò ti gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. Olórí ẹ̀ka ti ń gbé ìròyìn síta fún àjọ náà nípínlẹ̀ Ọ̀yọ́ ní tí í ṣe Ọ̀gbẹ́ni Ọláìwọlá Awolowo òun ló fọ̀rọ̀ léde lónìí nígbà tí ó ń rọ àwọn tó ti dáńtọ́ láti lè dìbò wípé kí wọ́n kọjá lọ sí agbègbè kó wa àwọn níbi tí wọ́n bá kángun sí láti lọ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn kí ètò tó ń lọ lọ́wọ́ lórí gbígbà ọ̀hún kó tó parí ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2026. Awolowo ṣàlàyé ọ̀rọ̀ nípa káàdì ìdìbò alálòpẹ́ tó ti wà nílẹ̀ fún àwọn tó ti ṣe ìforúkọsílẹ̀ nínú ètò ìforúkọsílẹ̀ olùdìbò tó jẹ́ ti alákọ̀ọ́kọ́ eléyìí tó wáyé láàrin oṣù kẹjọ sí oṣù kejìlá ọdún 2025. Ó tó kà sí wípé àwọn tó yanjú ìforúkọsílẹ̀ ní àkókò náà wọ́n ti láǹfààní láti lọ gba káàdì ìdìbò wọn. Ẹ̀wẹ̀ agbẹnusọ àjọ INEC òun náà ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tó bá fẹ́ pààrọ̀ ibi ìdìbò wọn tàbí wọ́n ní ìṣòro mìíràn orúkọ sílẹ̀ ni ó ní káàdì tiwọn kò tí ì délẹ̀. Ẹ̀ka ìpàṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ ìdígbé àwọn òṣìṣẹ́ mẹ́ta ní gbọ̀ngàn iléeṣẹ́ ìwádìí kòkó ti Nàìjíríà tó wà nílùú Ìbàdàn. Wọ́n ṣe ìfidánilójú wípé akitiyan ìdóòlà àti ìgbàkalẹ̀ láyọ̀ ó ti ń lọ lọ́wọ́ tó fi mọ́ ọ̀nà láti bá mú àwọn tó ṣe iṣẹ́ láàbì náà. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Ọláyinka Àyánládé ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lónìí nínú àtẹ̀jáde nílùú Ìbàdàn ti ṣe olú ìpínlẹ̀ yìí. Àwọn tí wọ́n jí gbé ọ̀hún ní ìròyìn gbé wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní àkókò tí wọ́n ń ṣe àyẹ̀wò ohun ọ̀gbìn lórí oko tó wà nínú gbọ̀ngàn náà. Ààrẹ Bọ́lá Tinubu yóò ṣiṣọ́ lójú ìpolongo àtúndìwọlé sípò rẹ̀ nínú ètò ìdìbò ọdún 2027 nílùú Kaduna ní ọjọ́ 24 oṣù kẹwàá. Alákòóso àgbà fún ìgbìmọ̀ ìpolongo ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́ wọ APC amòfin Sẹ́nítọ̀ Abdulaziz Yari ló fọ̀rọ̀ náà léde. Yari ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn oníròyìn nírọ̀lẹ́ ọjọ́ Ẹtì jímọ̀ lẹ́yìn ìpàdé rẹ̀ pẹ̀lú ààrẹ Tinubu ní Asoro Òkè nílùú Abuja lórí ìgbaradì àwọn ìgbìmọ̀ ìpolongo náà. Ó sọ̀rọ̀ lórí bí ààrẹ ṣe kàn sí láti rí lórí ọ̀rọ̀ bí nǹkan ti ṣe ń lọ àti láti jíròrò nípa àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n ṣàbẹ̀wò sí ní àkókò ìpolongo náà èyí tí lára rẹ̀ jẹ́ lo Port Harcourt lẹ́yìn tí wọ́n bá ti gbéra kúrò nílùú Kaduna tó fi mọ́ ìpínlẹ̀ Rivers, Maiduguri àti Borno. Asòfin Sẹ́nítọ̀ Adams Osihomhole ló ti pe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra tó tún jẹ́ olùdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú oníka méjì NDC ẹni tí í ṣe Peter Obi wípé kó wá ṣàlàyé ọ̀rọ̀ tẹnu rẹ̀ lórí wípé orí owó eléyìí tó tó 150 million owó ilẹ̀ òkèèrè dọ́là fi pamọ́ láàrin ọdún mẹ́jọ tó fi ṣe ìṣàkóso ìjọba. Osihomhole tó ṣojú apá àríwá ẹ̀dẹ̀ nílé asòfin àgbà orílẹ̀-èdè yìí olo ti ń bèèrè ìbéèrè lórí bí wọ́n ti ṣe kéde ọ̀rọ̀ wípé ìjọba òun kó owó jọ. Ó wá sọ̀rọ̀ lórí pé ṣé owó tí wọ́n fi léde ọ̀hún nígbà tí ìjọba àpapọ̀ ń pín owó fún àwọn ìpínlẹ̀ ní owó náírà bó ló ti jẹ. Gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Edo sọ̀rọ̀ òun ní àkókò eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí móhùnmáwòrán símfóònù. Ó tún pe ọ̀rọ̀ òbí níjà nípa wípé kò yá owó kankan ní àkókò tó ń ṣèjọba. Osihomhole ṣàlàyé bí ó ti ṣiṣẹ́ pẹ̀lú òbí nínú ìgbìmọ̀ ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè yìí ti NEC níbi tí àwọn gómìnà ti máa ń bèèrè fún àṣẹ láti bá tẹ́wọ́ gba owó eléyìí tíjọba àpapọ̀ ń pín fún wọn ní owó ilẹ̀ òkèèrè dọ́là èyí tó wípé ìjọba àpapọ̀ kọ àbánà torí wípé owó náírà nìkan òní owó tí orílẹ̀-èdè Nàìjíríà ṣèdámọ̀ rẹ̀.

èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ ti sọ̀rọ̀ wípé àdínkù owó epo bẹntiró eléyìí tí ẹ̀ka tó ń ta epo tiléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ epo bẹntiró lórílẹ̀‐èdè Nàìjíríà NNPCL tí wọ́n fi léde wọ́n wípé kò ní ṣe pẹ̀lú ìdápadà owó òrànwọ́ orí epo. Bẹ́ẹ̀ ni wọ́n tún dúró lórí wípé kò sí owó ìlú kankan nínú owó tán lò lórí àdínkù owó epo náà láwọn ilé epo. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC ni wọ́n ti ṣètò láti lẹ àṣekágbá àkójọpọ̀ orúkọ àwọn olùdíje tí ó dupò nínú ètò ìdìbò gómìnà àti ti ilé aṣòfin ìpínlẹ̀ lọ́jọ́ kẹfà oṣù keje ọdún 2027. Wọn yóò lẹ́ lọ́la òde yìí ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 nílànà pẹ̀lú ìwé òfin ètò ìdìbò tọdún 2026 tó jẹ́ tabala kejìlélọ́gbọ̀n ìpele alákọ̀ọ́kọ́ rẹ̀. Ẹ̀ka àpàṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ ìjígbé àwọn òṣìṣẹ́ mẹ́ta ti iléeṣẹ́ gbọ̀ngàn ìwádìí kòkó ti Nàìjíríà tó wà nílùú Ìbàdàn. Wọ́n ṣe ìfìdánilójú wípé akitiyan ìdóòlà àti ìgbà sílẹ̀ láyọ̀ ló ti ń lọ lọ́wọ́ tó fi mọ́ ọ̀nà láti bá mú àwọn tó ṣiṣẹ́ láàbì náà. Ààrẹ Bọ́lá Tinubu yóò ṣiṣọ́ lójú ìpolongo àtúndì wọlé sípò rẹ̀ nínú ètò ìdìbò lọ́dún 2027 bẹ̀rẹ̀ láti ìlú Kaduna ní ọjọ́ 24 oṣù kẹwàá. Alákòóso àgbà fún ìgbìmọ̀ ìpolongo ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC aṣòfin Sẹ́nẹ̀tọ̀ Abdulaziz Yari ló fọ̀rọ̀ náà léde. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kúnlé Olówù. Ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo Wells Radio 893 bákan náà ẹ bá wà nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Bákan náà fún ìròyìn tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ kàn sínú kolo ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893 2000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ̀ Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ láòsùn.

Y por la mano Lola Leoni. Àwọn akọni kan nípínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé ẹlẹ́yinjú àánú ni wọ́n àámú tàn wọ́n wá lálẹ́ yìí. Kì í ṣe ìgbà tán bá ń bẹ láyé ló yẹ ká mọ rírì wọn. Àwọn akọni tó jẹ́ pé afúnimáwòbẹ̀ ni wọ́n. A kọ́ mú láti ọ̀dọ̀ Alhaji Abdulaziz Arisekola Alao. Tani Alhaji Abdulaziz Arisekola Alao.

ní igbogbo ọ̀tàn tó dìrọ̀ mọ́ ìgbésí ayé àlàájì Abdulrasheed Aríṣekọ́lá Àlàó a mẹ́nuba lálẹ́ yìí. Àbá tí a kò lọ́dọ̀ Alhaji Abdulrasheed Aríṣekọ́lá Àlàó. Ìkan gbogbo kan ó jẹ́ pé ẹlẹ́yinjú àánú ni. Olóyè Adéṣeun Àyìsá Ògúndoyin. Àádọ́dọ̀ olóyè Adéṣeun Ògúndoyin. Sani olóyè Adéṣeun Ògúndoyin. Iṣẹ́ wo ni bàbá yìí kọ́ ṣe níbẹ̀rẹ̀ ayé rẹ̀ kó tó dolówó? Àwọn ipa ribiribi wo ni ló ti kó nínú ìgbésí ayé? Ẹ mọ̀ pé bàbá yìí Adéṣeun Ògúndoyin òun ni bàbá ẹrin tí í ṣe abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́. Àwọn ìtànwó ni ló dìrọ̀ mọ́ ìgbésí ayé bàbá yìí.

Ọlọ́run bá jẹ́ ká sì kó wá gbà wá. Ọmọkùnrin kan ń bẹ. Ọmọ ọdún mẹ́tàlá ni ló ti wọlé ìwé gíga tẹ́nìkan ò wọrú rẹ̀ rí nílẹ̀ Adúláwọ̀. A mú tàn rẹ̀ wá tó bá jẹ́ pé àyè bá gbà wá. Báyìí bá tún wá gbà wá lálẹ́ yìí o.

0: odi fufu.
1: Eya wa pe ri e fi tede.
0: Asoye la so imo se pataki o se popo.
1: Ibi kan be nipinle Imo, won pe be un ni Oguta Lake. Oguta Lake omi meji lo je pe won pade. Ṣùgbọ́n wọn ò dàpọ̀ mọ́ra wọn. Nǹkan tí mò ń sọ òye yín. Omi odò méjì ó pàdé. Wọn ò wọnú ara wọn. Ìpínlẹ̀ Imo ni Oguta Lake wà. Bóo la ṣe mọ̀ pé wọn ò wọnú ara wọn, wọ́n dẹ̀ pàdé ara. Àwọn méjèèjì ẹyin àwọ̀tán ní ó yàtọ̀. Àwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni làwọn méjèèjì ní. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o, wọn ò wọnú ara wọn. Ṣùgbọ́n dẹ̀ pàdé. Báyé bá gbà wá, a mú tán Oguta Lake náà wá. Bàbá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe o. A débi ẹyìn máa ṣi àgbà ọ̀lẹ ni. Ẹja mú tán àwọn akọni alẹ́ òní wá o. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ mi ìtàwọn akọni rẹ̀ ń gbọ́ nìkan ní West Radio 89.3 FM. A wà lójú òpó Facebook West Radio 89.3 FM fan page. West Radio 89.3 FM fan page. Ẹ tí wo ẹ mọ bá ń fọn kálé, ẹ mọ bá ń fọn kako. Ìta alẹ́ òní dà. Ẹ bá mú o, ẹ kú kalẹ̀.
2: MC Nodus, à ń gbádùn ẹ̀.

Boboe, yala ye. Ilo je to ni kaluku in onita. Itan to to. Ila den ko nile aye awa yi. Itan ni kaluku shoto to. Dori pe ni ajo ni kaluku ototo ni. E ajo ta ye. Oya to si ti kende. Awon mo tan bi jokan na ajo won sototo meyan se ro bi pe irin ajo won ri ngba mi o le ma ri be o pe won pe o pe olowo lo ma de yi omo yi yo lowo bi sekere e o tumo si pe àwọn ìyà tó dọ́ṣọ́ ò ní kọ́ jẹrú ọmọ òun kó tó dókè yọ́ jẹ onírúurú ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà gan torí pé ọ̀pọ̀lọpọ̀ ogun ni ó dìde wọn ò ní fẹ́ kó débi ìmúṣẹ ìlérí wọn ò ní fẹ́ kó débi ìmúṣẹ ògo rẹ ọ̀pọ̀lọpọ̀ làkọjá lèyàn ó làkọjá nínú ayé tádà bí pé àbá àwọn tó ní pé mo lógo olóríire ni mí àbí wọn ò mọ nǹkan tó ń sọ ni àbọ̀rọ̀ wòlíì tó sọ pé báyìí ní jẹ́ báyìí ní yàn àbí wòlíì ti mú nǹkan kó tó mọ sọ bẹ́ẹ̀ ni àbí gbogbo eléyìí tọ́rọ̀ ọlọ́run sọ nípa mi àbí kì í ṣèmi ní báwí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí ni ó dìde

yɛn ba me bɔ ɛmi ìrɛlɛ ɛmi ìfarada ń bɛ lára àwọn nǹkan tó fi kó àlàájì àríṣe kọ́là àdáwó àtàwọn tọ́jọjọ́ mọ ìyá tọ́jọjọ́ mọ bábà. Alájì àríṣe kọ́là àlàó ìfaradà tó ní inú padà ràn lọ́wọ́ láti dókè o ẹjá wo àwọn ilé ẹ̀kọ́ tí bàbá yìí lọ. Àríṣe kọ́là àlàó ó lọ ilé ẹ̀kọ́ St. Luke's Primary School ṣe ń bẹ ní abúlé Àdìgún. Ó wá lọ rèé parí ilé ẹ̀kọ́ Pàyàmọ́rí Primary School. Ó parí rẹ̀ ní ICC Primary School níbàdàn. Ibẹ̀ ló ti gba sabuké lọ́dún 1960. Níbọ̀ ó parí lọ́dún 1960 ọ̀hún. Ìdánwò tí ó ṣe wọlé sílé ẹ̀kọ́ girama ó pàṣí rẹ̀ ṣùgbọ́n kò sówó o. Owó àfi tẹ̀ wájú kò sí o kó o lè mọ̀ wípé kìí ṣe ìdílé àtàpátá dìde ló ti wá àtẹ̀rọ̀fọ̀ dìde ni ọmọ àtàpátá dìde wọ́n ti bí sórí àpáta kó kàn dìde lórí àpáta kọ́mọ lọ ìrìn rẹ̀ ọ̀yá ọmọ àtẹ̀rọ̀fọ̀ dìde ó tó lóun lúwẹ̀ẹ́ jáde nínú ẹ̀rọ̀fọ̀ yọ́yọ́ ẹsẹ̀ rẹ̀ ọ̀yọ̀ tẹ̀ yóò fa ara yẹ́ rẹ̀ kó tó dì mọ́gi tí ṣe gbogbo ẹ̀ tú dìde rápálá kó tó dorí àpáta ọmọ àtàpátá dìde ti lọ fẹ́ gbogbo àtàpátá dìde dẹ̀ rèé àwọn kan ti fi ara yẹ̀yà fún wọn náà fi dorí àpáta. Ìwọ náà wọn ò bí ọ sílé olówó ìyẹn ò ní pé kó mọ bí àwọn ọmọ rẹ sílé olówó o torí pé bàbá mi ò ní lèmi náà ò ṣe ní ìwọ gangan lọ ọmọ kan tó ń ṣe ń dà bàbá rẹ bí ọ ọ náà ń ṣe o pé lára kí wá ló kù ẹjẹ àtẹ̀wájú. Owó tí ò sí tí ò jẹ́ kálàájì àríṣe kọ́là àlàó kó tẹ̀ wájú nínú ẹ̀kọ́ kò domi tútù sí lọ́kàn bó tilẹ̀ wó kéré mọ̀. Ó wá lọ rèé lábẹ́lé pé ó dá ẹ̀kọ́ ọba tí ń mọ̀ ọ́ kọ́ mọ̀ ọ́ kà ẹjọ́ ẹ̀kọ́ mi ó ń kẹ́kọ̀ọ́ lábẹ́lé. Bó ti ń kẹ́kọ̀ọ́ lábẹ́lé yìí ó tún ń kọ́ kéwú mọ ẹ̀sìn mùsùlùmí ń lọ lé kéwú bá ti ń ka kùránì wọ́n ń kọ́ ọ. Ó wá mú àtẹ̀sìn àtìmọ̀ ìwé àtìmọ̀ ẹ̀sìn ó pa gbogbo rẹ̀ pọ̀ gbogbo eléyìí ó wá wà lára àwọn nǹkan tó ṣèrànlọ́wọ́ fọ́làjì àríṣe kọ́là àlàó lọ́jọ́ iwájú rẹ̀ ọ ràn lọ́wọ́ láti lè mọ̀ nípa ẹ̀sìn àṣà ọrọ̀ ajé. Ọmọ ọdún 16 ilé Abdulrasisi kékeré àríṣe kọ́là àlàó ìlọ́wà ó jẹ́ pé ó wá lọ rèé ń kọ́ṣẹ́ bá a ti ń tajà lọ́dọ̀ mọ̀lẹ́bí bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ ti ń tajà nínú ọjà gbági níbàdàn. Ibẹ̀ ló ti lọ rèé kọ́ṣẹ́ bá a ti ń tà bá a ti ń rà bá a ti ń ṣe ìdúnàádúrà bá a ti ń bá àwọn oníbàárà bá a ti ń bá wọn sọ̀rọ̀ bá a ti ń nífaradà ní ìdí ọrọ̀ ajé ní ìdí okòwò. Ibẹ̀ ló ti kọ́ nígbò wá di ọdún 9.

ó ti ní mọ̀ kíkó. Ini Abdulaziz Arisekola ló wá ṣe bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ ọrọ̀ ajé tiẹ̀ náà okòwò tiẹ̀ tó pè ní Aziz Arisekola Trading Company. Ẹni kí ló gbájúmọ́? Nǹkan tó wá gbájúmọ́ ni bá a ti ń ta àwọn nǹkan tó jáde látoko látara ọ̀gbìn. Àwọn nǹkan tẹ́nu lè jẹ́ eléyìí wá jẹ́ kó di gbajúgbajà láàrin àwọn tán máa ń kó ọjà fún ẹni tó ń rajà. Táwọn èèyàn fúnra wọn àwọn àgbẹ̀ gan wá ń wa, àwọn tó fẹ́ tà wọ́n ó wá wá, àwọn tó fẹ́ rà wọ́n ó wá kó lọ́dọ̀ rẹ̀. Ó dúró bíi mídú máa nù. Kò jẹ́ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ kíní òun ó tún kúò ní orí nǹkan tẹ́nu ń jẹ èrè oko nìkan. Ó bọ́ sórí àwọn kẹ́míkà bẹ̀rẹ̀ sí tún ní ta kẹ́míkà o. Ó wá jẹ́ kí ó wá nà yẹ́ dáadáa. Ó wá nímọ̀ dáadáa nípa ọrọ̀ ajé nípa okòwò. Gbogbo àwọn ọdún 1970 ọdún 1980 ọrọ̀ ajé Arisekola la o. Ìmọ̀ ń fẹjú símọ̀ ni, ìmọ̀ ń ràn mọ̀ bíná yẹ ni o. Ó jẹ́ pé ó tún ti wá kù, ó ti wá wọnú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka. Ká máa ta ọkọ̀, ká máa ta létalẹ̀, ká máa ṣètò adójútòfò yánilówó. Gbogbo ẹ̀yin ló wá ṣe bẹ́ẹ̀ ló kó pọ̀ tó kó wọnú ara wọn o. Ẹ̀rí bí ó ti bẹ̀rẹ̀, kì í ṣe pé owó ẹbí rẹ̀ kan ìní ó ṣe bẹ́ẹ̀ ìní àsọpọ̀ ó fi bẹ̀rẹ̀ o. Kì í ṣe pé a ní bàbá rẹ̀ yìí ló dá lóko owó. Ẹ̀rí bó ṣe ṣe ó túmọ̀ sí wípé ìwọ náà ò lè jẹ èèyàn, ìwọ náà ò lè dèèyàn. Bàbá rẹ ò lówó lọ́wọ́ kò túmọ̀ sí pé ìwọ náà ò lè lówó lọ́wọ́. Àyíṣekọ́lá àlàó. Níbò wá di ọdún 1972. Lọ́dún 1972 òun náà dá lé iṣẹ́ ọkọ̀ tiẹ̀ ká mọ́ rọkọ̀ takọ̀ ọ̀dàálẹ̀. Ó jẹ́ pé òun ló wá jẹ́ ilé tó gbajúgbajà jù ní gbogbo ìwọ̀ oòrùn gúúsù lórílẹ̀-èdè Nàìjíríà. Bọ́rọ̀ ajé rẹ̀ ṣe ń dàgbà sí ni ló dẹ̀ ń gbìyànjú láti dá iṣẹ́ sílẹ̀ fún àwọn ìwé àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo àwọn tó lẹ́bùn ó ń ràn wọ́n lọ́wọ́, ó ń mú ìgbéga dé bá ayé àwọn èèyàn. Kò torí wípé kùkú sẹ̀ ní ràn mí lọ́wọ́ tẹ́ mo fi jẹ́ èèyàn, kó mọ́ wà á ran àwọn míì lọ́wọ́. Ó ń ran àwọn èèyàn lọ́wọ́, ó ń fa àwọn èèyàn lọ́wọ́ sókè. Yàtọ̀ síyùn nídìí ẹ̀sìn kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọyáláṣí ìní Aláàjì Arisekola àlàó ìlò bá wọn kọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìlò rán nílẹ̀ Mẹ́kà tán fi wá fi joyè tó jẹ́ pé ó ga jù nínú ẹ̀sìn mùsùlùmí. Ìyẹn ààrẹ mùsùlùmí tilẹ̀ Yorùbá wọn wá fi jẹ́ òkú.

kẹ́lẹ̀ mọ̀ wípé èèyàn pàtàkì ìyẹn làlájì Abdulaziz Àríṣekọ́lá Aláo jẹ́. Kẹ́ńdé ẹjẹ́ àrìn pápá lẹ́ka gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka èyí ni Aláàjì Àríṣekọ́lá Aláo ni ló ti dá sí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹlẹ́yin ju àánú náà, ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ o fún àwọn akẹ́kọ̀ọ́, fún àwọn ọ̀dọ́. Ó jẹ́ pé ó gbìyànjú pé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ó gbé lẹ̀. Ó jẹ́ pé ó pè ní ó fi sórí bàbá rẹ̀ ìyí o, ó pè ní Paraimi Aláo Scholarship Foundation. Ó gbétò ẹ̀kọ́ ọ̀fẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún àwọn ọmọ lórílẹ̀-èdè Nàìjíríà ló jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ Aláàjì Àríṣekọ́lá Aláo. Lẹ́ka ètò ìlera ó gbìyànjú àfúnimáwo bẹ̀ ni o. Ẹ̀ka ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ó gbìyànjú, eré ìdárayá ó gbìyànjú wípé kí àwọn èèyàn náà kán lè ráyé gbé. Níbo di ọdún 2008 ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó fàlàjì Àríṣekọ́lá Aláo ó fún lámì ẹ̀yẹ CON. Kẹ́ lè mọ̀ wípé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà èyí ó nípa Aláàjì Àríṣekọ́lá Aláo ni ló dé o. Níbo di ọjọ́ 18 oṣù kẹfà ọdún 2014 Aláàjì Àríṣekọ́lá Aláo dágbére fáyé nílẹ̀ London ní United Kingdom. Tán dẹ̀ férúfẹ́rú, tán férúpẹ̀ nílé rẹ̀ ti ń bẹ ní Báṣọrun nílẹ̀ Ìbàdàn. Ọlọ́mba Tálàjì Àríṣekọ́lá Aláo kọ́lọ́mba tẹ̀sáfẹ́fẹ́ rere. Ìwo olówó tó olówó tó fi mọ̀ yàn tó kẹ́kọ̀ọ́ lálẹ́ yó. Olówó táwọn èèyàn bá jẹ nínú owó rẹ̀ ìlàmọ̀ lólówó. Olówó o fi ń dáyé jẹ. Olówó kó kẹ́ nínú owó rẹ̀ kọkàn gbẹ́bọ́ òkó gbómi ta káwọn èèyàn pọnmi lásán gan. Ó dogun sí Ọlọ́run, ó tún ń ta omi ládùúgbò tiẹ̀ ni o. Kẹ́kọ̀ọ́ lálẹ́ yìí. Nígbà kú ò lọ́dọ̀ Aláàjì Abdulaziz Àríṣekọ́lá Aláo, ẹja dọ́dọ̀ Olóyè Adéṣeun Àyìsá Ògúndóyè. Olóyè Adéṣeun Ògúndóyè. Olówó Ọlọ́lá Ọlọ́rọ̀ tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ láti ibi pé kò sí nǹkan kan náà ni o. Láti ibi pé kò sí nǹkan kan yìí ni Olóyè Adéṣeun Ògúndóyè nílò náà ti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀. Ọjọ́ 21 oṣù kẹta ọdún 1940 iná bí Olóyè Adéṣeun Ògúndóyè. Èrú wà nípínlẹ̀ Ọ̀yọ́ iná bí Olóyè Adéṣeun Ògúndóyè sí o. Iná bí bàbá Ìṣe.
Baba yin ni adojuko. Adojuko arun kan o je pe ini baba yi gboju balagwara. Arun inu eje. Raya awon loyibo pe ni sikuseli. Ini baba yi gboju ba o. Tuba o je kele yi o bomi tutu si lokan. Jo bomi tutu si lokan. Sibe eleyi ju anu ni. Sibe iyan pataki ni. Iyan pataki ni o. O waye o raye gbe. O waye, o raye she.

Candy. Olóyè Ògúndòyìn. Lára àwọn èèyàn tó ní ilé iṣẹ́ ńlá ńlá, ilé iṣẹ́ kàrìnkàrìn, èyí ni bàbá yìí wá o. Bàbá, èyí ni bàbá yìí kọ́ fi bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ bẹ̀rẹ̀. Iṣẹ́ onígbàjámọ̀ ló fi bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀, ò jẹ́ pé òun náà mọ̀ jéèyàn, òun náà mọ̀ dókè. Bó tiẹ̀ jẹ́ pé kò pẹ́ láyé tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ó kópa nínú ayé tó wà òun. Ó kópa. Olóyè Adéṣeun Ògúndòyìn, ẹni bàbá tó bí ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́. Ìyún Right Honourable Adébọ̀ Edward Ògúndòyìn. Bàbá tó bẹ̀rẹ̀ ìgbé ayé rẹ̀ lẹ́rù wà. Ilé ẹ̀kọ́ tó lọ ń bẹ ní Iyun Baptist Day School tí ń bẹ ní Sango lẹ́rù wà, ibẹ̀ lọ́lọ̀. Lẹ́yìn rẹ̀, ó lọ sílé ẹ̀kọ́ mọ́dá kó tó wá lọ sí Yaba Tẹ̀kì. Ibi òun kò ń bẹ̀. Ó tún láǹfààní láti rí ẹ̀kọ́ ọ̀fẹ́. Ó rẹ̀kọ́ ọ̀fẹ́, ó lọ rèé kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. Ṣùgbọ́n kò rọrùn bó ṣe ń ṣiṣẹ́ ìní kàwé. Bó ṣe ń ṣiṣẹ́ ìní kàwé o. Olóyè Ògúndòyìn, ẹ̀kàngbùngbùnì. Lára àwọn dúkìá tó jẹ́ pé bàbá yìí ní, ó pọ̀ káàkiri káàkiri káàkiri. Olówó ni, ó fowó mọ̀yàn, pẹ̀lú pé ó lárùn lára. Ó bẹ̀rẹ̀ sí ní wá ojútùú sí bí ó ṣe rí ọ̀nà àbáyọ sárùn yìí àti gbogbo àwọn tó bá nírú rẹ. Wọ́n gbìyànjú àwọn ibùdó àyẹ̀wò, ó bẹ̀rẹ̀ sí ní gbélẹ̀. O ní ilé iṣẹ́ Fẹ̀mọ́ Engineering, ó nì ní Co-Motors, ó nì kẹ́ lè mọ àwọn ipa tó kó nídìí ọrọ̀ ajé o. Bákan náà, Olóyè Adéṣeun Ògúndòyìn, ó ní ilé iṣẹ́ níbi tó ní ṣe pẹ̀lú oúnjẹ ní agbègbè Ìbàràpá. Ó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí ló ń ṣiṣẹ́ ńbẹ̀. Nídìí pé ká talẹ́talẹ̀ ń kọ́, ó gbìyànjú, ó gbìyànjú, ó dẹ̀ kọ́ ilé ńlá. Ó jẹ́ pé àwò sífìlà ni lórí òkè lẹ́rù wà. Ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló ní sílẹ̀ London àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Ó yẹ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá ṣàbẹ̀wò sílẹ̀ London ọ̀hún gan lọ tún máa rí ilé ọ̀fẹ́ látara rẹ̀.
olóyè adéṣeun ògúndòyè ní ẹ̀ka ìwòsàn UCH ọ̀nàwọ́ sí wọn ń bẹ láti ṣèwádìí láti lè rí ìtọ́jú sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ààrùn kòkòrò inú ẹ̀jẹ̀ sìkú ṣẹ́ẹ̀lì. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde tó jẹ́ pé wọn ò níṣẹ́ lẹ́rù wà olóyè adéṣeun ògúndòyè yóò fún wọn ṣe iléeṣẹ́ rẹ̀ yóò tún gbé ọkọ̀ pijó 504 yóò tún gbé fún wọn pé ó yá o ẹ fi bẹ̀rẹ̀ ìgbésí ayé. lẹ́ka tòṣèlú olóyè adéṣeun ògúndòyè ó darapọ̀ mọ́ṣẹ́lú ara àwọn aṣíwájú ẹgbẹ́ national party of nigeria npn inú olóyè adéṣeun ògúndòyè nígbọ̀ọ́yá nígbà tí ẹgbẹ́ òṣèlú social democratic party sdp nígbòóde olóyè adéṣeun ògúndòyè tún darapọ̀ mọ́ wọn bẹ́ o ó yẹ pé òdú ni tí iṣẹ́ àìmọ̀fólókò bàbá ní lára àwọn tí mò ń bá olóyè lámìdí adédìbú gba fakàngbọ̀n nídìí ètò òṣèlú ń bẹ lára wọn o. olóyè adéṣeun ògúndòyè ó wà lára àwọn tó rí sí pé ẹ jẹ́ kí ẹ̀ka ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tìlú ìbàdàn ẹ jẹ́ kó wọ ìlú wà. ó wà lára àwọn tó jà fún tó jẹ́ pé wọ́n padà wá sọ ilé ẹ̀kọ́ ni adéṣeun ògúndòyè polytechnic lẹ́rùúwà. ọjọ́ 18 oṣù kẹfà ọdún 1991 ìnìròyìn ló jáde o tó sọ gbogbo àwọn èèyàn nílẹ̀ ìbàdàn sínú ariwo nípínlẹ̀ ọ̀yọ́ sínú ìpayín kéèké ìpè olóyè adéṣeun ògúndòyè ó dágbére fáyé o lẹ́ni ọdún 51. olóyè adéṣeun ògúndòyè ó jẹ́ kánsílọ̀ gbàyé rẹ̀ owó tó rí látara pé ó jẹ́ kánsílọ̀ sálárì rẹ̀ ó wà lára àwọn owó tó ná sínú ọgbà UCH pé ẹ fi ṣèwádìí lórí ọ̀nà tá a fi ń pinwọ́ kòkòrò sìkú ṣẹ́ẹ̀lì yìí ọ̀nà bá a tẹ̀ sáfẹ́fẹ́ rere o. ìwọ tó wà láyé kí láá fi sọ̀tàn rẹ tó bá lọ ṣẹ́ǹdè ẹjá tú sáré dé ọ̀dọ̀ aláàjì mo fún táwọ̀ àjàdé ọmọ lánìún tí gbogbo ayé mọ̀ sí mú fún lánìún. mo wà níkànnì facebook west radio 893 fm fan page lọ́jọ́ òpó facebook ọ̀hún mo rọ́wọ́ tí mo ní bàbà láti ìyànà fadípẹ̀ lákẹ́dẹ́mì mo rọ́wọ́ mustapha adéyẹmí kábírù ẹ ṣeun o olúwa ṣeun oyè bọ̀dé bá kí àwọn ọmọ mi o ọ̀ṣà lùbáríkà mo rọ́wọ́ adéwùmí kashim adékàṣì ẹ ṣe o bẹ́ẹ̀ tí wù ẹ mọ̀ fọ́nká lé ẹ mọ̀ fọ́nká kò.

0: kí tó wá sí ojú òpólẹ̀ lálẹ́ tòní o. Aláàjì, mo fó táwọn àjàdé lánìhún táwọn èèyàn túmọ̀ sí olówó tí ń fowó ṣàánú. Ipa tí bàbá yìí kó nínú ìdàgbàsókè ọmọnìyàn nípínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Ìbàdàn ò kéré o. Aláàjì Mufútà ò lánìhún. Ó fi ọlá rẹ̀, ọrọ̀ rẹ̀. Ó fi mú ìgbélárugẹ dé bá ayé àwọn ènìyàn. Ó yẹ káyé àwọn èèyàn ó ní ìyípadà látara òun. Tán fi ń pè ní olówó tí ń fowó ṣàánú. Olókoòwò ni mú fún lánìhún. Ẹlẹ́yinjú àánú dẹ̀ ni. Ǹjẹ́ pé ó ní ìtara àwọn èèyàn lọ́kàn. Ìdàgbàsókè ìlú ọjẹ́ lógún. Kò dàbí àwọn èèyàn tán rí ọlátọ́lọ̀ ń fún wọn bíi pé àǹfààní tí wọ́n nìkan ló wà fún, ìgbáyé gbádùn tí wọ́n nìkan ló wà fún. Inú kí mú fún lánìhún kó máa ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn. Ó máa múnú àwọn èèyàn dùn. Ibẹ̀ gan nínú tiẹ̀ ti ń dùn. Ibẹ̀ lára tiẹ̀ ti ń yá gágágá. Pé àwọn èèyàn ń dàgbà sókè. Bí àwọn èèyàn náà ti ara mi jẹ́ èèyàn. Bí àwọn èèyàn tó lógo wọ́n rógo wọn lò nípasẹ̀ mi. Ibẹ̀ nínú rẹ̀ máa ń dùn sí. Aláàjì Mufútà àjàdí ọlá ni ó. Ipasẹ̀ okòwò wo ló ti dolówó. Torí ọ̀pọ̀lọpọ̀ olówó ní ìsín. Àn bá ní pé bó lẹ ṣe dolówó. Na grace. Grace bíi pé ìwọ nìkan lórí ọ̀fẹ́ wà fún. Nígbà tí nǹkan tó tọwọ́ bò ṣe dẹnu kọ tí ò ṣe fẹnu sọ. Mufúlá ni ń yìí. Ibi ó ti bẹ̀rẹ̀ ló ti lówó tọ́là rẹ̀ ti búrẹ́kẹ́. O kò wò ní o. Lórí pé gbogbo àwọn ọlárátà ń dá akọ yìí. A sọ pé láti pasẹ̀ owó oṣù. Okòwò. Kó o rántí ọ̀rọ̀ àgbà tó ní iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ. Òwò dé ọmọ aláṣẹ là. Èèyàn ó ṣiṣẹ́ yóò gbowó oṣù yóò fi jẹun. Èèyàn máa ń ṣòwò là. Máa dé o. Kó o máa tún kọ mẹ́kọ̀ọ́ lálẹ́ yìí. Olóyè Mufúlá ni ó. Okòwò tó ń ṣe pé ká máa kó àwọn nǹkan àlòkù. Nǹkan inú ilé electronic gadget second hand. Àmọ́ kó wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. Yóò lọ káàkiri àgbáyé láti máa kó àwọn kiní. Ìwọ ni tẹlifíṣàn. Ìwọ ni fìríìjì. Ìwọ ni àáyọ̀nù ìlọ́ṣọ́. Àábíbílì àti bẹ́ẹ̀ lọ. Ó ti ń kó wọn wọlé rè. Ó yẹ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdílé lórílẹ̀-èdè Nàìjíríà. Ipasẹ̀ Mufúlá ni ó. Iná ti ń dẹni tí ń ní àwọn nǹkan wọ̀nyí nínú ilé wọn. Láti ibẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní ràn. Bẹ̀rẹ̀ sí ní fẹ̀. Okòwò rẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹjú o. Láti ibẹ̀ lọ, ó tún wọnú àwọn okòwò míì. Tó jẹ́ kó wá di ìlú mọ̀ ká gbajúgbajà olókoòwò nílẹ̀ Ìbàdàn. Ní gbogbo àwọn ọdún 1980, wà àwọn ọdún 1990 yẹn o. Pẹ̀lú bó ṣe ń ṣe bẹ́ẹ̀ bó ṣe ń ṣe léyìí. Kò dúró. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ran àwọn èèyàn lọ́wọ́. inu re dun tawon eyan ba nla irora koja o kowo leto eko o kowo lojo waju awon eniyan opolopo awon omo o je pe awon obi won bi won orowo to won oro won lewe ora we fun won ora aso lewe fun won o duro ti won ti gbogbo won fi pari eto eko won ti won fi donise lowo tawon lo fi ma ran mo lebi won lowo o se ran lowo fa awon eyan mo fulani o ori si idagbasoke agbegbe re or ituo esin musulumi o da si na o je pe inu didun awon eyan inu edun mo mu fulani o ninu o lo na fi wa di olowo ti fowo sanu odun 2015 ninu osu keta re ene alaje bufu tawa jade ola niu ene royan seyopo pe baba yi dagbere faye leyin aisan ranpe o leni odun makande la dori 0916 893 1000 ke le re sawon itasale yi ibere wo le ni afikun wo le ni eyin baba wa mani mani eyin baba wa mayan mayan e ba wa se afikun sawon tan won yo kawon ewe kan le tun reko ko ninu re kawon alowo ma se anu kan le tun keko ninu re awon alowo ma na tan ri owo bi pe nkan tawon mu waye ni kan le keko ninu re 0916 893 1000 bode je 0915 33 34 893 ede tun le lo 0911 34 893 awon oju opo to wo bi lale to ninu o loju opo Facebook West Radio 893 FM fan page e kale o baba mi
1: e kale
0: e ma kale a n bo yin o
1: e kale
0: e seun o ko yin bele ti n pe
1: e kale
0: a n bo yin oju opo ni a de n gbo yin o e le pe number mi bi yin o ba lo network ni o e kale o
1: e kale kweto
0: olo ni to baba mi
1: Emmanuel lo so lati wo de apata
0: e ma seun o
1: e kweto
0: se gan o
1: gbogbo awon ta ri a ri pe won tesiwaju ni yanju wọ́n lákàkà àti jíyàn ṣùgbọ́n kò sí èyí tó dàgbà nù wọn kí àgbàdúrà là ń gbà gbogbo ìlàkàkà wa àti gbìyànjú wa kọ́nà ìjà dàgbà ká dògbò.
0: Àmì àmì o àmì o.
1: Wọ́n ní tàn wọ́n dẹ̀ nípa láyé ọlọ́run náà jẹ́ káwa náà nípa láyé ká ní tàn.
0: Àmì àmì àmì.
1: Àwọn nǹkan tán sílẹ̀ náà kò má bàjẹ́ lẹ́yìn wọn.
0: Àmì Ọlọ́run.
1: Káwa náà nítan rere.
0: Àmì
1: àmì. Káwa náà má dé tán.
0: Àmì àmì.
1: Ẹ pé tó.
0: Ẹ ṣé o bàbá. Ẹ ṣeun. Yóò yẹ yín kò ní yẹ lẹ̀. Ẹ ṣé o. 0916 893 1000. Bàbá mi ẹ kalẹ̀ o.
1: Orúkọ mi Bílẹ̀ Ajáò láti ológun ẹni 2015 wọn kú.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ọ̀gá
0: ẹni ọdún 69.
1: Ah, 89.
0: 69.
1: Mm. Ah! Go.
0: Machu. Machu. Machu. Ah, Igi to die, Benningbo. Igi to die, Benningbo. Shuba? Lo, to, ole, doni, wipe, awen, yare, won, pe. Ipa won o le se gbagbe eni bi tope pe ko le jeya ka won mo re tu le jeya ni eje njo ti omo de kekere kan je njo mo tokunbo omo Samuel Ladoke Akintola ni Tokunbo Akintola ni ojo kokandinlogbon osu kerin odun 1964 tin banishi ene Tokunbo omo odun metala L'olon ni o wole iwe kan. Ile iwe yi ni le Egieshi. Ile iwe nla ni o. Eton College ni England. Odun 1440. Ina da ile iwe yi le. Oye pe awon eyan karin karin. Oba Henry Kefa. Ilo da Eton College ile. Lodun 1440. Awon oloselu nla nla. Ile won gba le iwe ikoja. Ni gbogbo le alawo dudu. Oma Samuel Ladoke Akintola Isele Akintola iyun Tokunbo Akintola. Ile ni akoko alawo dudu ti o wole iwe un lomo odun metala kilede ti baba re de fi gbegbe seyi ni pe gbogbo awon adari lagbaye ina lo le iwe yi to de njade mu igbegade ba ilu won orilede won Orilede Nigeria naa dese gbominira lodun 1960 ni ipe o da ta ba le ran omo yi na ni Eton College to je pe ohun na lo ko gbogbo kan tawon adari orilede to ti lakun laka lagbaye tan ko ni Eton College yi eyin Ya omu gbe larugede ba orilede na ni. Nkan to opolopo awon oloselu ma ro nigba unu. Tan fi ma ntari awon omo won soke okun pe kan lo ko awokose oke okun wa le o. Be na ni oloye ese ile Akintola sese fun Tokunbo. Tokunbo wole sile iwe yi. Oju re ri Mewa pon na baya. Tori pe o ni kalalawo dudu. Oniruru ideye sini lo deba oniruru fiya je. Ibo obi yonju. Tokunbo pari nile ko un. Ele to wa bari lokan jembe. Ni pe bi Tokunbo se ni farada to. Bo se jako ni to. Odun 1973 ni omo odun mejilelogun pere ni Tokunbo sa de dagbere faye omo to ti lo ri keko to ti nimo to wa ku ko ma sanfani korilede Nigeria nkan to soku fa ku Tokunbo Akintola ko se ni mo o Ide ti mo fi pada si be ni pe. Akoni lo na iba je lori le di. ṣùgbọ́n ìwọ̀n bá àgbà péré tó tó lò láyé náà akọ nínì torí ilé ẹ̀kọ́ tó lọ́hun. Ojú rẹ̀ rí mẹ́sàn-án bẹ́ẹ̀ ògbó farada tó fi jáde o. Ọlọ́run ló fún ni, Ọlọ́run ní gbà á, ẹni tí ó pẹ́ láyé, Ọlọ́run ni ó sọ. Ìdínú mo máa ń sọ fáwọn èèyàn wípé kò sẹ́ni lè pààyàn, fetọ́lọ́run bá lé àsìkò ẹni ń tó, sẹ́ni lè pààyàn. Ìwọ tọ́ mòye ìgbà tọ́ sáìpọ̀ lò, ò ń lépa ẹ̀mí ẹlòmíì kiri torí kíni. Ẹlòmíì àsìkò tó yẹ kó máa sùn kò ní sùn, ìyọ́ máa sáré bí ó ti gbẹ̀mí ẹnìkan lóru ọ̀gànjọ́. Ọ̀nà dàtẹ́mi tiẹ̀ náà fẹ́ gùn torí ò fara nísinmi. Owó tó yẹ kọ́mọ ẹlòmíì fi jẹun, ó fi ń lépa àti pa ẹnìkan kiri bíi pé tọ́ bá pa á yóò pe owó wá fún un. Ìjágbélé ayé pẹ̀lú sùúrù. Ìjágbélé ayé bíi pé a ní dọ́là. Ẹ má jẹ́ á wa nǹkan máyà nílé ayé àwàyè. Ẹ má jẹ́ á ránṣẹ́ mọ́ nǹkan kankan tèmi-tèmi ní ọ̀jẹ́ tèmi-tèmi. Ipò ló wà, má gbélé ayé láti pààyàn lẹ́kùn. Ó jóyè, ó sọ ọ̀tọ̀ nìkan tó sọ fáwọn èèyàn torí pé ó mọ nǹkan táwọn èèyàn ń là á kọjá. Àìmọ́ wọ̀ rí. Ẹ fọkàn balẹ̀, èé pèsè nǹkan báyìí fún yín torí ó mọ̀ pọ́n nílò rẹ̀. Ẹ fọkàn balẹ̀, èé ṣe tọ̀hún fún yín. Wọ́n dẹ̀ gbàgbọ́ nínú rẹ, wọ́n gbàgbọ́ nínú ọ̀rọ̀ ẹnu rẹ. Ìwọ ọ̀hún gbogbo ìlérí ọwá ṣe ó gbé yẹ̀wò mọ́ rántí. Ọjọ́ tá a sùn tá a ní dìde, ìwọ tó jẹ́ pé nígbà ó fẹ́ gbà ọ́ síṣẹ́, ọmọ bọ́ ti ń dọ̀bálẹ̀ tíkùn bàǹtúbàǹtú tó o ní, ọmọ bọ́ ti ń dọ̀bálẹ̀, iṣẹ́ ò ń tú ọ lọ́wọ́ tán. O ti wá wu eyín òkè, wọn ènìyàn ò wá jọ ọ́ lójú. Kọ́ tún wá máa sọ fáwọn tó jẹ́ pọ̀ ń dọ̀bálẹ̀ fún tọrọ ṣẹ́ lọ́wọ́ wọn, kó tún máa ní pé wọn ò kà ọ́ sí. Ẹ rí pé iṣọ́ lọ̀pọ̀lọpọ̀ lọ́kùnrin fi ń dúpẹ́ orí. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, máa ronú kárò àwọn nǹkan tó yàrò. Ká gbé ọ òróòro àtọ̀dọ̀fínú wálẹ̀, ká pe àwọn méjèèjì, ká pe àjọ tó níròrùn tó níkàlùkù bá ń gbé ìgbé ayé àti múnú àwọn èèyàn dùn. Pé mi fẹ́ ìpọ́njú èèyàn, pé mi fẹ́ ìbànújẹ́ ọmọlàkejì, ayé yìí á dùn ún gbé. Ẹ jẹ́ ń gbé ìpèká àbí méjì sí kí n máa lọ lé. 0916-893-1000. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn ní bẹ́ẹ̀lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn ní láti nílẹ̀ o, ṣùgbọ́n yóò wà nínú ìwé bàbá onítàn tí ò ní pẹ́ jáde. Ìjọ tí ó jáde á jẹ́ mọ̀, ibi tá a ti ṣàkójáde rẹ̀ á jẹ́ mọ̀. Bẹ́yìn náà bá wá fẹ́ kí ìtàn ìdílé yín, ìtàn agbolé yín kọ́ wà nínú ìwé ìtàn àwọn akọni látọwọ́ bàbá onítàn, ẹ tètè pè mí o ká fi kún. Ẹ fẹ́ kí ìtàn ìdílé yín kọ́ darapọ̀ mọ́ ìtàn táwọn èèyàn máa kà, tó jẹ́ pé àwọn ìwé ìtàn yìí àwọn èèyàn lè fi ṣọwọ́ sáwọn ọmọ wọn tí ń bẹ lókè òkun wípé ìwé ìtàn ilẹ̀ Yorùbá rí. Àwọn ìlú ìṣẹ̀ǹbáyé, àwọn ibùdó ìṣẹ̀ǹbáyé, àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí, àwọn èèyàn tó jẹ́ pé wọ́n kópa ribiribi nínú ayé, gbogbo wọn ilá papọ̀ sínú ìwé ìtàn akọni. Ètò ìtàn akọni dẹ̀ sílẹ̀ fún onígbọ̀wọ́. Ẹ fẹ́ máa fáwọn èèyàn lẹ́bùn bí ojúko lórí ètò ìtàn akọni. Ẹ̀yin náà ẹ fẹ́ gbé ìkéde àti ìpolongo ọjà yín wá, àbí ẹnítàn tẹ́ ẹ fẹ́ kí bàbá onítàn òun mú wá, ẹ lórí ọ̀fẹ́ láti pè mí lẹ́yìn ètò. 081-380-6425-44 081-380-6425-44 Nọ́mbà mi nù fún ìkéde ìpolongo ọjà. Níṣẹ́ ẹ fẹ́ rán mi, ẹ láǹfààní láti pè mí lẹ́yìn ètò. Ń jẹyìn o. Iṣẹ́ àmúrelé tá a fún yín jẹ́jọ pé tá a fi gba ẹ̀bùn kejì látọwọ́ ojúkó. Ẹni àkọ́kọ́ tátẹ̀jíṣẹ́ rẹ̀ wọlé tó dẹ̀ gbà béèrè ọ̀hún, àti pè wọ́n o pé kán wá gbẹ̀bùn wọn. Àti pè wọ́n. Ẹ̀yin tẹ́ ń pè ẹ sì ní sùúrù o. Ẹ̀yin ètò ni ẹ pè mí ẹ dákun. Ẹ̀yin béèrè tá a béèrè níjẹ́jọ. Alàgbà Ògúnlẹ̀yẹ. Àbí ẹni tó gbà béèrè òun tó kọ́ gbà. A ti pè wọ́n pé kán wá gbẹ̀bùn wọn. Tí a dẹ̀ sì ń retí kán wá gbà o. Ògúnlẹ̀yẹ mú ìwá kọ̀ọ̀hún. Ẹja máa lọlé. Fún ìkéde ìpolongo ọjà, ẹ lórí ọ̀fẹ́ láti pe bàbá onítàn lẹ́yìn ètò. 081-380-6425-44 Ọmọlára ìyá Kọ̀mù, ó ṣeun o. Adémọlá Samuel, mo rọ́wọ́ yín níkànnì Facebook, ẹ ṣe o. Mo wà lójú òpó TikTok, bàbá onítàn. Bàbá onítàn, ẹ wá mi débẹ̀ o, bàbá onítàn. Mà á jẹ yín o. Kẹ́ra láyọ̀, ká pàdé níre, ká má dòlódì lẹ́yìn ara wa. Tèmi tọ́pẹ́ Ọláwọlé, ọmọ bàbá Ṣakuní. Ẹ̀sìnúdù sí mò ń jẹ́ o. Ọmọ àjà ní mẹ́lẹ́jọ́ àní mí nípẹ̀tú àròdò amẹjagboro lómi. 081-380-6425-44 Ó dàárọ̀, oorun ayọ̀ lásán o.
2: Ètò MC Noodles, àjọmọ́ agbọ́ni. Ètò MC Noodles, gbogbo wa là ń gbádùn ẹ̀.